Wo Jobu ori keta lilogun. Jobu ori keta lilogun. Ese ikewa. Shugman omo ona ti emi nto. Nigba ti o ba dan mi wo. Emi o jade bi wura. Nigba ti o ba dan mi wo. Emi o jade bi wura. Opolopo ninu wa ni a ko mo ise Olorun. A ko mo idi ti Olorun fi ngba awon nkan kan laye. Sugbon Jobu o je ologbon. O je eni ti oyeye. O je eni ti o mo inu Olorun. O ni sugbon o mo ona ti emi nto. O ye ki eni kokan wa ki a le so be. O ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu Olorun wi pe o mo ona ti a wa nto. O ni nigba ti o ba dan mi wo. Nigba ti o ba dan mi wo. Kini itumo yi wi pe ki a dan eniyan wo. Awa ti a je agbalagba ti a ni omo ti o lo si ile eko. A mo wi pe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se wi pe a dan won wo. Bi ki ba se wi pe a yiri won wo lati mo kini oye ti won ni. Kini eko ti won ti ko. Bawo ni won se ja papa si ninu awon eko ti won ti ko bi ki ba se wi pe a se idanwo fun won a ki gbe won siwaju awa na o mo wi pe eni ti Olorun ba fe da lola eni ti Olorun ba fe fi si ipo giga Olorun le fi aye sile ki awon wahala kan ki won dan igbagbo re wo o se se ki eyi ki o ya o lenu sugbon je kin so fun o awon eniyan wa o ma so fun a wi pe ikoko ti o sebe to dun ide re agbona eyi ni wi pe bi ikoko le sebe to dun tabi ki o wa unje ti o le bo opolopo eniyan bi ki ba se wi pe adana si ide re ki se be nikan ikoko ti a nso nipa re yi ki o to di wi pe agbe wa soja lati ta fun enikeni ati koko fi sinu ina ki ina yi ki o le se jina awa na o mo wi pe adabi awon jagun jagun ki awon jagun jagun ki o to wa soju ogun a o ti mura won sile a o ti pese won sile a o ti yiri won wo dara dara a o ti dan won wo dara dara awa na ki a to jade bi wura ki a to je ohun elo bi ola si ni owo Olorun awon nkan miran wa ti a ni lati la koja bi a ba nso nipa idariji idariji o le mo boya o le dariji enikeni bi Olorun o ba fi aye sile fun awon kan lati se o bi a ba nso nipa igbagbo ninu Olorun o le mo boya o ni igbagbo ninu Olorun o sesan ri o ni wahala ri bawo ni igbagbo re yo se gbona bawo ni igbagbo re yo se dagba bawo ni adura re yo se munodoko nigba ti o ti le ni wahala kan to n gbadura lori re ri eyi ni Olorun ma se n fi aye sile wi pe awon nkan wonyi won le yire wa wo won le dan igbagbo wa wo wi pe nigba ti awon nkan wonyi ba pari to a o jade bi wura sugbon o ye ki o ye wa ohun ti a n so ni wi pe Olorun mo isoro wa Olorun mo awon ohun ti a n la koja o si daju wi pe Olorun le gba wa wo orin Dafidi lekan si orin Dafidi ori kejila ese ikarun nitori inira awon talaka nitori imi edun awon alaini Oluwa wi pe nigba yi emi o dide emi o si yo si ibi ailewu kuro lowo eniti nfe si nihi ni Olorun so fun wa wi pe bi talaka ba je eniti anilara bi awon alaini ba mi imi edun si Oluwa wi pe Oluwa yo dide lati gba won ati lati yo won kuro ninu awon nkan ti o rogba yi won ka ati awon ti o n gberaga lori won wi pe owo gba won o ye ki a mo wi pe bi awon ota wa bi won ti le lagbara ju wa lo bi awon ota wa bi won ti le ni ohun ija oloro ju ti wa lo bi awon ota wa bi o ba da bi eni wi pe won le ni ipa
won si gbon pupo pupo ju wa lo ki a mo we pe olorun to bi ju awon ota wa lo o si le gba wa lowo awon ota wa bi won ti le je alagbara ninu ori dafidi ori kejidinlogun ese iketadinlogun ori dafidi ori kejidinlogun ese iketadinlogun o gba mi lowo ota mi alagbara ati lowo awon ti o korira mi nitori won le agbara ju mi lo bi awon ota ti le lagbara ju wa lo o daju pe olorun yo gba wa olorun yo tu wa sile olorun yo da wa need ki o je ki awon ota ki won ki o gbe wa mi sugbon kini a le se ti a o fi ni idandi pipe idandi kikun kini a si le se leyin igba ti a ba ti ni idandi pipe yi lati pa idandi na mo ya ki a wo ikini ani lati je eni ti o mo olowa ati eni ti olowa mo gege bi eni ti re ani lati di atunbi ani lati di omo olorun nitori eyi ni a fi le ni isegun wo iwe Isaiah ori ikerin le ni aadota ori ikerin le ni aadota ese ti o gbeyin ko si ohun ija ti a se si o ti o le se nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo o dale ebi eyi ni ogun awon iranse oluwa lati odo mi ni ododo won ti wa le oluwa wi nihi o so wi pe eyi le ogun awon iranse oluwa e ni wi pe bi a ba fe ni idande ti a se fe wa ni ipo ti o je pe ko si ohun ija ti a le se si wa ti o le se wa ni nkan ani lati je iranse oluwa ani lati je eni ti o mo olorun ani lati je eni ti o ti ba olorun laja nipa kiko ese wa sile a se ti gba ise ori igi agbelebo ti jesu se ati gba gbo oni bi o ba ri be ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo da lebi mo fe ki o di mo fun o wi pe ki Isaiah ki o tun ma so oro yi fun awon omo Israeli awon ohun popo ni o ti sele lara awon isele ti o ti sele ni a ri ninu Isaiah ori ketadini ogoji Isaiah ori ketadini ogoji se kiakia ki o si bibeli re ke ka si o leti lati ese ikini o si se nigba ti Hezekiah oba gbo o fa aso re ya o si fi aso ofo bora o si lo sinu ile oluwa ohun kan ni o sele nihin oba Assyria ni o ran awon iranse re lati deroba Hezekiah oba Assyria si nso fun wipe ko si bi o se le gbadura to ko si bi o se le gbekele olorun to wi pe owo segun re owo segun awon eniyan re owo ko won lo gege bi eru owo si se ipalara pupo si won o si be si ni gbadura ni waju oluwa nihi ni olorun ti fun ni isegun bi o ti le je wi pe oba Assyria o je eni ti o ni awon ohun ija oloro pupo sugbon oba Hezekiah ko ni ohun pupo eru nba sugbon a so fun wa wipe bi a ba je eni bi itinu olorun eni ti o gbekele olorun wipe bi a ti le dide ogun si wa bi a ti le koju ija si wa bi awon alaigbagbo bi won ti le do ti wa ti won fe se wa ni ibi wipe olorun ni ohun o da wa sile olorun ni ohun o gbeja wa wo ese iketalelogbon ese iketalelogbon nitori naa bayi ni oluwa wi ni ti oba Assyria ohun ki yoo wa si ilu yi bee ni ki yoo ta ofa kan sibe ki yoo si mu asa wa siwaju re bee ni ki yoo si wa odi ti nihi ni olorun so fun Hezekiah wipe o mo pe ko so ija ti oba Assyria se si o ki o le se o ni nkan nitori wipe olorun ti setan lati daabo bo ilu yi o ni oba Assyria ki yo wa si ilu yi o da mi loju wipe oba Assyria eyi ni
ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn àwọn alágbára òkùnkùn wọn kì yóò wá sí ilé rẹ wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ ó ní kì yóò sì ta ọfà síbẹ̀ ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ lórúkọ jésù padà sí Isaiah orí kẹrìnléní àádọ́ta kí o wo ẹsẹ̀ ìkẹtàdínlógún kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí o lè ṣe ọ ní nǹkan Isaiah ó rán àwọn ọmọ Israẹli létí kí wọn kí ó rántí òbí ọba Egypt bí ó ti lágbára tó ṣùgbọ́n kò sí ohun ìjà tí ọba Egypt tí ó ṣe sí wọn kò sí bí ó ṣe lè ṣe wọ́n ní nǹkan ó ní kí wọn kí ó rántí agbára Goliath ó ní ṣùgbọ́n kò sí ohun tí Goliath lè ṣe fún Dáfídì àti fún Israẹli ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ yìí nígbà tí ọba Syria tí ó dìde sí ọba Hezekiah ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí tí ó lè ṣe nǹkan ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ olúwa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ olúwa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé olúwa wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn tí ó ní ẹ̀mí èmèrè kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpàìdà kankan tí ó lè ṣe ọ́ nìkan ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ olúwa ní òdodo wọn ti wá ní olúwa wí nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a rí wípé a ti di àtúndí a jẹ́ ènìyàn ọlọ́run àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti wípé a mọ olúwa ní tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ní láti jẹ́ ẹni tí ó kún fún àdúrà bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára kúrò nínú ìpọ́njú kúrò nínú àìsàn kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé ó yẹ kí a jẹ́ ẹni tí ó kún fún àdúrà kò yẹ kí a jẹ́ asọ̀rọ̀ mágbèsì kò yẹ kí a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bótobòto káàkiri àárín ilé tí kì í lè ka bíbélì tí kì í lè gbàdúrà a rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn bí wọ́n wá sínú ilé ìsìn wọn kì í gbàdúrà bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé wọn mọ bí a ti gbàdúrà bí ó wà nílé ti ara wọn wọn mọ bí a ti gbàdúrà ò mọ̀ ẹni tó wà nínú ayé yìí nínú ìwàyà ogun nínú ìjà ogun nínú ayé ò mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà àgbà ẹni tó ń ké pe olúwa láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ní ìgbà gbogbo ẹni tí irú ẹni bẹ́ẹ̀ a rí wípé ohun tí ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni pé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru ní ọ̀gànjọ́ òru yìí ẹ̀mí ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá nítorí bẹ́ẹ̀ àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun a fẹ́ borí ẹ̀ṣẹ̀ a fẹ́ borí èṣù a fẹ́ borí àwọn àjálù tí ó ń dé bá àwọn èèyàn nínú ayé a ní láti kún fún àdúrà jẹ́ kí a wo orin Dáfídì 107 107 orin Dáfídì 107 kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20 nígbà náà ni wọ́n kí gbèpè olúwa nínú ìpọ́njú wọn ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún àdúrà bí mo ti sọ tẹ́lẹ̀ kí a ṣe bíi Jákọ́bù tí ó rọ̀ mọ́ olúwa tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà nínú ìfi omijé béèrè lọ́wọ́ ọlọ́run wípé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ́ bùkún mi ìṣe bẹ́ẹ̀ nìkan ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa nítorí ìgbàgbọ́ nínú olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16 lékè gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa
ni orile ede wa ti won so ede e ka ro ojire won ma so pe ah lagbaja won ta lofa ni lagbaja ah ofa aye lo wa lara e lagbaja ah o mo gbati won ti se nkan be yen fun ko gbadun sugbon o ye ki a ni igbagbo ninu olowa bi awon ti o wa ninu aye ti le ntafa igba miran elomiran ma so pe igba ti o sun le oru ni enikan ri ohun lo yin ibon fun lo tafa fun ohun bi ohun ti ji si oju aye ni o ri pe ibi ti a ti tafa fun ohun yi be ni o be si ni irora ibe ni nkan kan ti o rin lati a ibe lo ti bere ibe ni o fi ti o fi dabi eni wepe ojojumo lo wa nlo si ile iwosan ti awon oloyinbo o ni bi a ba ni igbagbo ninu olowa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wepe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bini kini a npe ni apata e ki se apata apata yato sugbon nkan ti a npe ni apata ni pe bi enikan ba nso oko se ori awon olopa bi ijangbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopa lo sibe awon olopa yi ti mo we pe awon ti o nse ijangbon won le ma ju oko si won won le ma tafa si won won ni awon nkan kan ton ma gbe lowo bi a bi atayi tabi bi ota bi o ba tin bo won a fi nkan yi won a fi gba e ni a npe ni apata nitori wepe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi aba tin so ofa si oni igbagbo igbagbo yi ni ko ni je ki ofa yi ki o dodo re bi aba mo oruko re lo si ile awon elebo logun igbagbo ti oni ninu oluwa ni ko ni je ki awon nkan wonyi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se oni ibi won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pana ofa eni ibi ni ti ko ni je ki awon nkan wonyi ki o de odo re ki se be ni kan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Kristi se ori eje Jesu Kristi o fun wa ni abo pupo pupo abo wa ninu eje Jesu Kristi ninu iwe ifihan ori kejila ese ikokanla ori kejila ese ikokanla won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko se feran emi won ami titi de iku oni won segun won segun esu won segun dragoni nitori wepe won ni igbekele ninu eje odo agutan je ki atun wo iwe owe ori kejidinlogun ese ikewa iwe owe ori kejidinlogun ese ikewa oruko oluwa ile esu agbara ni olododo sawo inu re o sila bi aba tin gbadura ti an gbadura ni oruko Jesu e je wupe an sawo inu ile esu nla ni ki owo esu owo ota ki o ma ba te wa ki se be ni kan ye ki a ni oro Olorun e ti a o fi segun esu so mo wupe nigba ti esu wa ti o na Jesu Kristi wo oro yi ni Jesu Kristi ni o fi segun esu ki a si ri wupe ani ifami ororo yin olowa eje pe ki a ni emi olorun ni igbese aye wa bi aba ni emi olorun agba olorun bi o ba wa ni igbese aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbese aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbese aye wa wo ninu Isaiah ori kewa ese ketadinlogbon Isaiah ori kewa ese ketadinlogbon yo si se le ojo na ni a o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o si ba ajaga na je nitori ora popo ohun ti a pe ni ora popo nihin bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o n so nipa agbara olorun
on sonny qua on ti olorun e ti olorun tule wa lori on sonny qua e fami roroyan olorun e ti olorun da le wa lori ti a o pile ja gbogbo ajaga kuro ni igbese aye wa ati so fun o o ti mo nisin yi we pe bi o ba nfe idande idande somo to si re o nfe iwosan ni iwosan somo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese somo to si re o nkan lo ni lati se o ni lati mo we pe o ti ba olorun do re o ti di e bi olorun ati so di atun bi o ti ni igbala ninu jesu christi o lati je ni tin gbadura eni tin gbadura se o ran to we ti jesu pa fun awon omo eyin nipa obirin opo kan ti o so wi pe o fe ki agbesun lara otahun o lo nba adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni jesu wa so fun wi pe awa na ti aje onigbagbo a o mo wi pe o ye ka ma gbadura ni lai simi ati lai share ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le da abobo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti an be lowo re ki o ba le se fun wa di joduro lori ese re ki o so fun olorun wi pe o nfe idande olorun bi iponju ba wa bi inilara ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa ohun ti ba wa ni igbese aye re to ni o lara ti o nfe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se ni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se ileri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atunbi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko si o ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa diduro ti o si duro lori awon ileri olorun romo eje jesu christi je ki a fi eje jesu christi ki a fi weo ki a fi bo ki a fi daabo bo ki o si ranti wipe oruko oluwa oruko oluwa oruko oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro oluwa ranti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ti ma wa si igbesi aye ni loni so fun olorun we pe iwosan pe pe yo je ti re we pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun olowa.

wọ́n bá kí gbé bàtí fáráò dé rántí o bá a bá sọ nkankan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run nípa ìgbéyàwó rẹ bóyá pé kò ṣe àtúnṣe níta sọ fún ẹ pé oore ọ̀fẹ́ ọlọ́run yóò tó fún ọ pé bó o bá ti ní ìyàwó méjì dandan ni o ní láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba ọlọ́run tàbí bó o bá ti ní kankan o ní láti dúró de àkókò àti ìgbà tí ọlọ́run yóò yàn fún ọ pé o sì ní láti dúró de ìtọ́ni ọlọ́run ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí tọ́lọ́run sì ń tọ́ tínú rẹ̀ ń dùn tó ń kọrin ayọ̀ tó ń sọ pé gbangba ìjọba ọlọ́run àjọ débẹ̀ ni bíná ń jó bójú ń rọ̀ àmàjọ déjọba ọlọ́run ní ìṣọ́ wa ni kò fòkó nìṣó pé ṣó ń kọrin ni ó sọ pé o bọ́ lọ́wọ́ mi mi ò tí ì kú mo lọ sábúlé ni mo lọ ṣiṣẹ́ lábúlé ni mo tún ti dé ìsìn àyà wájá bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ monday wà á máa sọ pé ǹjẹ́ màá lè lọ ní ọjọ́ ìṣẹ́gun lọ́jọ́ tuesday bá ǹjẹ́ màá lè lọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì yẹn pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ní àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi tiẹ̀ yìí tí kì í dáran bíbélì èyí táwọn òyìnbó káàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ìfaná fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà tiwa lẹ̀ ò gbé bíbélì ó di nǹkan mìíràn ẹ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè àyà ẹ wájá ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ ísírẹ́lì ni wọ́n gbójú sókè náà rí fáráò ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá wọ́n sì wí fún mose pé nítorí isa kò sí ní íjíbítì kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù láti kú ní ìjù èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde tí íjíbítì wá bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wà á bọ́hùn gbàtó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ ibélì tá a kọrin tá a pàtẹ́wọ́ tá a gbàdúrà tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba ọlọ́run àmàjọ débẹ̀ ni bó o ti délé náà tilẹ̀kùn àbí eré ni ó kánlẹ̀kùn wọn ò dáhùn o sì ń gbọ́ rédíógrám ó ń kọrin nínú ilé ó ń gbọ́ bóyá ọkọ ẹ ni ó ń kọrin tiẹ̀ ó sì pe àwọn ọmọ oníjẹ́ máa ju ìyá ẹjú ìyá wèrè ìyá àjẹ́júlẹ̀ olóhùn àwọn tó ń wákà kí lóru yìí ó tún kánlẹ̀kùn kò sẹ́ni tó dáhùn ó pe ọmọ ẹ̀ pé adé o tó o bá dáhùn tó o bá ṣílẹ̀kùn adé náà jókòó lé àbọ̀mọ̀ mi kọ́ yìí ni ìṣó a máa sọ pé ṣé mo fẹ́ ka bíbélì ni ẹ ò ti ka bíbélì ibélì náà ó gbé ẹ̀ ń sìn ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa o tí mọ nǹkan ojú àárí nǹkan àyà bẹ̀ sí níjà àwọn ọmọ ísírẹ́lì náà bá bẹ̀rẹ̀ sí ní kígbe náà sọ pé mose ṣé kò sí isa òkú ní íjíbítì ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe wo ẹsẹ̀ ìkẹtàlá mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ ní sùúrù mose fún ara ẹ̀ kò tí ì gbàdúrà ó ní ẹ̀dúró jẹ́ máa ṣe àlàyé fún ọ yékéyéké èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín léòní nítorí àwọn ara ìjíbítì tí ẹ̀yin rí léòní yìí ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èéṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì sọ fún ọmọ ìsírẹ́lì kí wọn kí ó dúró jẹ́ àbí kí wọn kí ó ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi mo dẹ̀ ti gbéyàwó sìn ọdún kan kọjá ọdún méjì kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti

0: jẹ́rìí káàkiri pé Jésù ń gbàlà. Jésù sọ di mímọ́, Jésù fi agbára ẹ̀ mọ́kún ni. Jésù ń wòsàn, Jésù sì máa ń pèsè. Jésù máa ń fi ọmọ fún àgàn. Ìwọ ni tó sì yàgàn. O sì tí ìbímọ. Èṣù á máa sọ pé dúró jẹ́ òye tó ti ń wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pànùmọ́. Dúró jẹ́ Ọlọ́run ni ó tì. Ọlọ́run ní bó tiẹ̀ tí ìbímọ. Tẹ̀síwájú láti máa sọ pé Ọlọ́run máa ń fún àgàn ní ọmọ. Ìwọ tó ti gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹná, àwa padà kò sí ni o láti padà. Àbí òun náà ní ìsìn. O ti tó ọmọ ọgbọ̀n ní o sì tí ìlọ́kọ. O sì tí ìgbéyàwó. Àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹ́jẹ́. Tí ẹyin náà ti pọ̀ ju ìwọ ló pa Jésù ni. Ewo ni tiẹ̀, báwo ni tiẹ̀ ṣe wálé? O ti ń gba wèrè mẹ́sìn o, tí ẹyin ti pọ̀ jù. Wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́. Ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn, tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn, ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ. O sì rí ní ẹsẹ̀ 16. Ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè, kí ìwọ kí o sì na ọwọ́ rẹ sí ojú òkun, kí o sì yà á méjì. Àwọn ọmọ Ísíráẹ̀lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. Àárín ìṣòro tó wà níwájú ẹ̀yin, òun náà la fẹ́ rìn kọjá. Òkun pupa tó wà níwájú yẹn, àárín ẹ̀ náà la máa gbà kọjá. Àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run, ṣé o mọ̀ pé àwa báyìí di iṣẹ́ Ọlọ́run? Àwọn tí wọn ò ní ìgbàgbọ́, àfọ́jú ni wọ́n. Gbà tí òkun wà níwájú, tá a sì sọ pé ó yẹ ẹ múra o, a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o. Wọ́n sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá. Àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófuru tó máa gbé wa kọjá òkun dà, wọ́n ní kò nílò. Wọ́n sá sọ pé ẹ múra o, ẹ jẹ́ ká tẹ̀síwájú o, ẹ jẹ́ ká lọ o. Ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ, tá a sọ pé ó yá o, ẹ jẹ́ tẹ̀síwájú afẹ́ iṣẹ́ fọ́lọ́run. Èyí tó wà lẹ́gbẹ́ akọrin tó jẹ́ pé ìṣòro ló bá débí ní àṣálẹ̀ yìí, tí a sì sọ pé ó yá o, ẹ jẹ́ ká tẹ̀síwájú o tún láti wá akọrin ní ọ̀la. Èyí tó jẹ́ pé ó ti gbàdúrà àti lè rí ìyàwó àti lè rí ọkọ fẹ́, tá a sì ń kọ ní ọ̀nà Ọlọ́run, ìṣòro sì dé. Màmá kígbe, màmá sunkún, màmá sọ pé bó o bá lọ́kọ, mi ò ní súre fún ẹ. Bí mo kú nínú sàárè, bọ́n ń ṣèpè Lọ́run, màmá ṣèpè fún ẹ ni. Ó sì wá ó sọ pé ẹ jọ̀ọ́, ẹ bá mi gbàdúrà, ọkọ ni mo ń wà, ìyàwó ni mo ń wà. Kí ni ká sọ fún àìsàn pé sá tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà. Tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ̀síwájú àti máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ. Fi lé Ọlọ́run lọ́wọ́ pátápátá, mójú kúrò nínú ìṣòro tó ní. Tẹ́jú mọ́ Jésù, kò sì máa tẹ̀síwájú. Ìṣẹ́gun dájú. Mo sọ pé kí ni dájú? Ìṣẹ́gun dájú. Àwọn apadà sẹ́yìn, àwọn ni wọ́n ń pàdánù. Àwa tá a fẹ́ tẹ̀síwájú, ìṣẹ́gun ni fún wa. Lónìí ni Ọlọ́run béè lọ́wọ́ pé èwo ló fẹ́ ṣe. Òkun pa ló wà níwájú ẹ̀yẹn. Fara ọwọ́ lẹ́yìn. Bó o bá padà, Ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o. Ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá ẹnikẹ́ni padà sí Íjíbítì. Bó o bá padà, ọwọ́ Farao ni wàá kó sí. Ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Tí bí ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Iwájú nìkan ni Ọlọ́run wà. Ó sì ń ṣíwájú wa lọ. Bọ́lọ́run bá wo òkun pa, mo rò pé ó yẹ ká ní ìgboyà láti wo òkun pa. Bọ́lọ́run wà nínú iná. Ṣé iná kì í ju Ọlọ́run? Àbó máa ju Ọlọ́run? Iná tí ò bá ju Ọlọ́run, kò gbọ́dọ̀ ju ọmọ Ọlọ́run. Ṣé bí àwọn Sedraki, Mesaki àti Abednego àti ṣe ìfẹ́ Ọlọ́run ni ó wà nínú ọkàn wọn ni Nebuchadnezzar wá pè wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o. Ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan mí mọ́ yín lọ́wọ́. Bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà. Nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin, tẹ bá tẹríba díẹ̀, ó ti tó. Àdá ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀, ta ni Ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi? Wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba, èyí tó sọ yẹn ó ti sọ kọjá èyí téèyàn ń sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀, nìṣó iná náà lọ̀dálẹ̀. Ọlọ́run yẹn àfẹ́sìn. A sì ń fẹ́ kó yẹ ọba wípé Ọlọ́run tí àwa ń sìn, ó lè gbà wá. Inú bá bí Nebuchadnezzar, àwọn ẹlòmíràn, wọ́n máa ń ṣègbàgbọ́. Wọ́n á sọ pé má jẹ́ kí inú bí àwọn àgbà o. Gbàtẹ́lẹ́ṣẹ̀ ọba bínú, ta ló máa bínú? Kán bínú dáadáa. Àwọn ìyá àgbà tó wà nílé, àwọn bàbá àgbà tó wà nílé, àwọn kò lọ́lọ́run fìkan ṣe tán wà nílé, ó yẹ kí inú bí wọn? Àbí ò yẹ bẹ́ẹ̀? inu ba bi Nebukadnesari o ba dana okun men ton da kun men ton dana fun awon omo odo ti e lo dana fun lati pa okun simo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo siwaju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ate Abednego ton so pe bi na njo ma debi ton tin keke oro olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara n bo leyin okun po wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rara rara bo ba ton denu na okun ta fi de won ojo rau rau irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke onu Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye kin lo ba won ni won ba rin kakiri ni una ni won ba soro o le mo nkan ton so o le mo gba ti wo ba se tan lati line na ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba won so ru e iwo ta ya nje to debe o le gboru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oke o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo nlo ninu na yen Jesu wa pade nbe on wa soro Nebukadnesari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni e jade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi iru eyi awon ton fe tele ona to olorun niyan kila ti ri si ko pe na gba ti Nebukadnesari to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe ogara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gba ta ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to n oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wa n je fun mi ofin daada ni ofin wi pe taso mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese na ba ri won so pe aha ati mu o ti gbadura ese to da niyan o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na niyan ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lohun ti ri kan ijekuje ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njoko sinsin iyen gan lo nta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu ile bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel ni gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gba ta ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo n gbadura gba tan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni wọn sọ pé kò sí ṣíṣe kò sí àṣe inú kìnìún ni wàá parí ẹ sí olóyà àwọn kìnìún ibi ti ń pa wọn wọn bá ju daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọrun ayérayé wà pẹlẹ ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ ṣe ìfẹ ọlọrun tó fẹ fi ọrọ ọlọrun ṣe amọna rẹ ọlọrun ayérayé wà pẹlú ẹ kìnìún bá panu mọ wọn bá di ọrẹ daniel ni daniel sùn nínú ohun kìnìún tí èékánná ò ya daniel lára ni ọba bá dé láàárọ ọjọ kejì pé daniel ọlọrun tó ń sìn ṣó gbà ọ ta bá ń sin ọlọrun ó máa ń gba nínú daniel bá sọ pé ọlọrun tèmi sí o kì í ṣe àwọn ọlọrun tó ń lójú tó ń ríran èyí tó létí tí ò gbọràn kì í ṣe ọlọrun ti igi àti ọpẹ àti irin àti òrìṣà ọlọrun tèmi sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ ó ṣẹṣọ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọn ṣe ẹsùn èké tí wọn fi òfin búburú lélẹ ọba bá ní ẹyin náà adanra wo àbí ẹyin náà sàn sin ọlọrun ẹyin náà sàn tó ẹ máa bójọ fọ lẹ ń pè bójọ dúró alẹ ń gbà ẹ sàn ṣe kan ó yẹ ká mọ ọlọrun tó ń gbà ní torí bẹ ẹyin náà ó yá o náà wá kó wọn jò nú ẹ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọn ṣe jù wọn nú ẹ tegun tegun tẹran tẹran ló jẹ wọn pátápátá irú ọlọrun wo ni wọn ń sìn ṣé irú ti daniel ni àbí ọlọrun sedraki mesaki àti abednego ọlọrun ti mose ti aaroni ọlọrun tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn àbí ọlọ́run tí kì í gbani lọ́jọ́ pọ̀jù bọ́lọ́run bá lànà fún wa bá sọ fún wa pé ká lọ síbí má mi kàn bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ ọlọ́run wa ká kúrò bó mi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run wa lànà láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ́ ṣe èwo ni ìpinnu ẹ ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ́ jókòó tì àbí o fẹ́ jókòó tì pé ohunkóhun tọ́lọ́run bá fẹ́ ibikíbi tọ́lọ́run bá ní kí n lọ ọ̀nàkọ́nà tọ́lọ́run bá ní kí n tọ̀ òun ni mo fẹ́ tọ̀ mo fẹ́ kó gbàdúrà kó sọ fún ọlọ́run wípé báyìí ni mo ṣe fẹ́ sìn ọ́ báyìí ni mo fẹ́ ṣe mi ò sì bẹ̀rù inú níbí ni tàbí àyà ò fò mí lórí ohunkóhun torí pé mo fẹ́ sin ọlọ́run yóò ṣíwájú rẹ yóò máa tọ yóò máa ṣe amọ̀nà rẹ ṣàgbọràn ní ìfẹ́ rẹ bí wàhálà bá dé ní ojú ọ̀nà náà ṣàtẹ̀síwájú ní àṣẹ olúwa bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pín sàtẹ̀síwájú ní àṣẹ rẹ̀ bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ sàtẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn ọlọ́run bí ìlérí rẹ̀ tilẹ̀ pẹ́ kì yóò palẹ̀ gbẹ́kẹ̀lé olúwa má ṣe fòyà ní orúkọ jésù kristi olúwa wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà o máa ń dúró tini pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́ má jẹ́ kí a yàn fún ara wa gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ ọlọ́run aláàyè gbogbo ìwọ orí kúnkún ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo ku oni oko wa ni oruko Jesu oro re so fun wa wi pe iwo gbe oro re gaju oruko re lo ati wi pe oro re to imole si ipo ona wa je ambe o wi pe bi a se ngbo yi ye ki a fi oro re si se gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa gbogbo isina ti a ti tori bo tele tele abe o wi pe ki o ka won kuro ni waju wa a si nbe o wi pe iwọn ibadie ti igbesi aye wa ku ki Jesu ki Kristi ki o to de sanu fun ma je ki a sa kokere ma je ki a sonu ninu igbeyawo wa ninu esise wa ninu igbese ki igbese ti a fe gbe je ki itoni re ki o da wa loju ki a to gbese bi a se n lo loni je ki abo re ki o wa lori enikankan wa a n be pe ki o fi eje Jesu sami se enikankan wa lara ki o wo awon eni bi ki o ma se te wa pa wa mo ki o se ki o si je ki a layo ninu isin re gbogbo wahala ti a si ko wa si yin boya bi aisan tabi wahala tabi iponju ohunkohun ti o ni wu ki o je le won jiyan si wa ni oruko Jesu adupe ko ti gbo ti wa ma to wa lo ni oruko Jesu Kristi lo wa wa
1: olorun baba wa adupe lowo yin wo pe e fa wa somo odo ara yin lati mo yin nipasẹ Jesu Kristi nje a nbebe bi a ti wa loni wi pe gbogbo ohun to sijibo wa ti ko je ki a mo eyin olorun wa gẹ́gẹ́ bí ẹlẹ́dà wa àti olùgbàlà wa ẹ̀ka àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù ẹ̀jẹ̀ kí a rí Jésù kí a sì rí yín ẹ̀jẹ̀ kí a lè tẹ̀lé ọ̀nà iyì yìí títí dé òpin ẹ̀fún a ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristi olúwa wa. Nínú Timothy kejì orí kẹta láti ẹsẹ̀ ìkíní ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wò yóò dé nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn olùfẹ́ owó afúnnu agbéraga asọ̀rọ̀ búburú aṣàìgbọràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ̀ẹ́ aláìlèdáríjini abanijẹ́ aláìlè kó ara wọn ní ìjánu ohun rorò aláìnífẹ̀ẹ́ ohun rere oníkópani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfarawé ìwà bí ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a di ẹ̀ṣẹ̀rù ní ìgbẹ̀sìn tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́ wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́ bí o bá wo àwọn ẹsẹ̀ ọlọ́run tí a kà wọ̀nyí tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí ó rí dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí bi o ba wo awon ese olorun ti atika yo yi odaju we pe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti awa yi okan ninu awon aimi ewu ti o yi waka ni iwa alai lofin ewa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o ngbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose ojina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba ase omode tabi agba omo ileiwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wi pe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi oju kokoro onlokun aye lode oni nitori eyi ni paulo ti a topasere lati emi olorun ni o se nkan wo si timothy ti o n so fun wi pe ni igba ikehin ojo eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wi pe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasi riru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa dilogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraim oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se efodu ati terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si n se eyi ti o to li oju ara re eyi ni a n pe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun o ki o le yo wi pe eni ti a n soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun ti o ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun won ni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o si n tele apere buburu ti o wa le aye ohun ti a so fun wa ni wipe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju olowa omo Israeli ti olorun ti se laala tabi wahala popo lori won lati fun won li ofin àwọn ọmọ Israẹli ti a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ Israẹli ti a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ ti a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bi o ba wo ofin mewa ti agbele won lowo ikini nso wipe won ko gbodo ni olorun miran pelu olorun ayeraye olorun eleda wa ikeji nso fun wipe won ko gbodo fori bale fun kon yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti olorun wipe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun wipe won lati ya ojo oluwa simimo lati ranti re lati sin ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon o se ni laanu wipe ni akoko yi won fowo ro ofin olorun seyin won fowo ro ilana ati ase olorun seyin ari okunrin yi okan ninu omo israeli ninu eya ti ephraim ti o ko ile orisha ti o si wo aso ti o le fisin orisha yi ti o tun pe omo re oun nikan ko si orisha yi sugbon o tun pe omo re lati je alofa fun rirobo si orisha awa tun wa so fun ni ese kefa pe ni ojo won ni oba kan ko si ni israeli nitori be olukuluku eniyan se eyi ti o to li oju ara re bi o ba wo aye nisisin yi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa ni ile ise ko gbo ti oga ti o nko nise awon ti o da bi ipe re ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o ji alaigbon won ko gbo ti awon ologbon nitoto ofin olorun wa nitoto eko ihinrere wa nitoto ilana ti a ti la sile fun wa ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wa leti ojojumo ni a so fun wa ninu ijo wa nihin sugbon o se ni laanu wipe sibe sibe bi a ti le ni awon ti o le to wa sona sibe sibe bi a ti le ni awon alufa sibe sibe bi a ti le ni awon ti o le koni sibe sibe bi a ti le ni ihinrere ti o peye ti o pe oju owo sibe sibe awon opolopo ni won gbe igbesi aye aibikita fun ofin olorun bi a ba wo awon oba keji ori keta dini ogun awon oba keji ori keta dilogun ti a se wo lati ese ikerin le logbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi ise won atijo nitoto eyi so nipa awon omo israeli o so nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu gege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu gege bi eni ti ko si ilana tabi itoni fun o so wepe titi di oni yi won se bi ise won atijo mo ro wepe a le so yi kan na fun opolopo to je wepe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro wepe jesu ti ko fun wa lati ko ese wa lo wipe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo wipe bi enikeni ba ninu Kristi Jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o sese ki a ri awon wonyi ki a si le so nipa awon wipe titi di oni bi o tile je pe won lo si ile isin titi di oni bi o tile je wipe alofa n se wahala lori won titi di oni bi o tile je wipe ni idapo oju ile a ma n ko won ni oro olorun titi di oni bi o tile je pe won ka ara won si omo ijo titi di oni bi o tile je pe awon paapa je agbatero ihinrere to ma n so wipe awon je ti olorun sibe sibe titi di oni yi won n se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ijeun aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro wipe enikan se sise niyin sise lohun a lati ri mi nibe o ni titi di oni yi won n se gege bi ise won o se ni lanu wipe iru awon eniyan bee bi o tile je pe won a fi osan wa si ile isin won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle kun orisa eyi ni an so pe titi di oni yi won se gege bi se won atijo iwa atijo irin atijo awon ore abani deshe atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so we pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o se se ke mi olorun ke o ma toka si igbese aye re ati iwa re ti o dabi eni wipe iwa ti o gbologbo ti atijo iwa ti o gbologbo okunrin ni o lo se wa lowo re wipe ami yi pada ami igbala ami wipe o ti ba jesu pade ami wipe o je ti olorun ami wipe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orile de won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pe won ma kepe olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se a mo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko keresimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma gba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan won yi ko kuro lowo won o sin so we pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbese aye ailofin aitele olorun timo timo ati patapata eje ki awo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so ni yi ni wo pe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo korinti je ilu ti o buru jai ilu ti o ta ara won si iwa iri ife ko fe agbere panṣaga ati ifi okunrin ati obirin bara eni je sugbon nigbati ihinre Jesu Kristi wa si arin ilu yi ni awon kookan ni won be si ronupo ada ni won be si ni tumba ti won kunle ni waju olorun wi pe o se won laanu wi pe won ti je elese ti o buru jai wi pe bi olorun ba le dariji won awon o fi ara won sowo olorun patapata olorun si dariji won eyi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo kristi ti a fi pe won ni iyawo odo agutan ti olorun be si ni koju si won se lore idariji ti de igbala ti de idande ati irapada ti je ti won a si ti n ko won ni eko oro olorun a fun won ni oluko eko oro olorun ti o gaju ni igbesi aye igba naa eyi ni paul apostoli lo n ko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola sugbon ohun to se wa laanu ni we pe iwa atijo tun wole tan won lo ni igba ti paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun moni ninu ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́, ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọrúkọ wa sí ìwé ìyè Lọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀. Bí o bá ka Levitical tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà, ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah, tàbí o wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé ṣe àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Corinth àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń kí wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà, ó jẹ́ ìwà tí ó burú jùlọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀, kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronú pọ̀wàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n? Wẹ́sẹ̀ ìkejì, ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú, kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí, wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀, sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà, ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kénánì, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bi o ba ka majemo lai lai dara dara igba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan bi a ba so we pe olorun binu yi ni we pe gbogbo amo israeli lakoko kan nitori ibinu ati idajo olorun o le won lo si babiloni ti won jiya fun adorin odun bi a ba so we pe olorun binu ranti sapphira ati ranti ananiah bi a ba so wi pe olorun binu ki o ranti idajo ti olorun mu wa si ori abo ati jezebeli ati gbogbo awon idile re eyi ni a npe ni ibinu olorun bi o ba je apeyinda elese eni ti o re ofin olorun koja eni ti o n gbe igbese aye re bi eni wi pe ko si olorun bi eni wi pe ko si ilana bi eni wi pe ko si ofin bi eni wi pe a ko ti ko wa gege bi eko oro olorun ti o n gbe bi awon keferi alai lofin awon ti won ko ni imole ihirere bi o ba je eni ti o n gbe igbese aye iru eni be o n so fun wi pe ibinu olorun wa lori re nigba gbogbo lojojumo abajo ti iru awon eniyan be kini ifokan bale abajo bi o tile won ki won ki o jeun to won a ma gbe ni lojojumo ko si ohun ti won le ni ti o le te won lorun ko si si ohun ti won le ni ti o le je iranwo fun won nitori wipe ibinu olorun wa lori elese lojojumo o igbese aye re se agbere wa nbe se panshaga wa nbe oju kokoro nko iwa aye nko isoro ti aye ijeun ti aye ibanidore ti aye bi o ba wa ni igbese aye re je ki o da oloju wipe ibinu olorun idaje olorun wa lori awon ti won rin iru irin be wo owe ori kokanla ese ikokanlelogun bi a ti le fi owo so owo po eniyan buburu ki yo lo laijiya ohun ti a n so ni wipe enikeni ti o wo ki o fi ti ara re lehin se o mo iwa omogo iwa ilogbon ti awon elomiran ma n hu o sese ninu ijo kan boya ijo miran ni o wa ti alufaa to wa ninu ijo ti o le ma pe o lati se agbere tabi panshaga ti o ma so fun o wipe ko si nkan ti a le se ti olorun le da wa lejo nitori pe alufaa le ohun enikeni ti iba ma ti o leyin lati kohin si awon ilana awon ase awon ofin olorun enikeni ti ibaje ibaje wo li le ti okun ibaje angeli papa lati orun wa ti o n kin oleyin we pe je ki aso ta ba fe se ko si ohun kan ti o le da lati eyin re je ki o yi o wi pe bi a ti le fi owo so owo po eniyan buburu elese apeyinda awon ti o n dese ni ikoko ti won ro wipe ko seni ti o mo a n so fun a wipe won ki yi o lo laijiya bi o ba wo awon iwe oniwaasu iwe oniwaasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori naa aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi a ba wo awon elomiran ti won dese won ro wipe olorun ko ri won se oran ti dafidi ori basheba ti o n we ni ibi ti a ti le ri ni o n bere wipe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni wipe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon oloyun obimo ori gbogbo lese ti dafidi se gbogbo iwakowa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wipe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwájú Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́. Ìdájọ́ wà. Nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà, àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi wo ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Judas Iscariot, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Sọ́ọ̀lù, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísírẹ́lì, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Farao, tàbí Nebukadnessari, tàbí Herodu. Ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn, tí ó dàbí òjìji, nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. O lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé. Kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́. Nítorí bẹ́ẹ̀, a lè ṣe ohunkóhun tí a bá fẹ́, nítorí ayé oore ọ̀fẹ́ la wà. Àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀, tí wọ́n máa ń sọ wípé má múlé púpọ̀ fún mi, àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí. Ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́, wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́. Wọ́n lè fọwọ́ pa idà Ọlọ́run lójú. Wọ́n lè ré kọjá òfin Ọlọ́run. Wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́. Jẹ́ ká wo májẹ̀mú titun ní Kọ́ríntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa. Kí ó má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn. Bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dìde láti ṣeré. Bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe, tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan. Èyí ń kìn wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò oore ọ̀fẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébùú fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú, ó dájú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀. Bákan náà, wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 21. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Daniẹli orí kẹrin láti ẹsẹ̀ 27. Daniẹli orí kẹrin ẹsẹ̀ 24. Nítorí náà ọba, Je ki imoran mi ki o je itewogba lodo re. Ki o se fi ododo ja ese re kuro. Ati aisedede re nipa fifi anu fun awon talaka. Bi yo le mu alaafia re pe. Nitori na oba. Nitori na okunrin obirin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti Daniel so fun oba nihin ni wepe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a ti le fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apoyinda ti o nsa isansa kuro lodo Oluwa bi ko ba pada wale bi omo olina kona bi ko ba mo we pe ibi ti o nwa ile ajeji ti o nwa we pe bi o nba nlo bi o tin se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo Olorun ni yo je tire nje bi o ba nsa fun idajo Olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o se le kuro labe ibinu Olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani we pe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri ni waju Olorun ki o mo we pe agbere panshaga ma nfa ibinu Olorun ki o mo we pe eni ti o npe ni abanideshe ki se ore o je ota ti o fa idajo Olorun ati egun Olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni kokon ni abole ni tabi ni okunkun we pe oju Olorun ri o oju Olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki wa fi pelu otito pelu ododo ki o wa si waju Olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti n lo silesin eni ti n ka bibeli eni ti n fun alagbe lowo eni ti o n se tibi tabi torun o nipa eyi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ni nu mi ri Olorun so we pe wa pelu otito ko ese re sile so fun Olorun we pe o mo we pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o se ko gba esododo asedede sile patapata ki o le je we pe anu Olorun ati idariji latodo re yo je tire o Jacobo ori kerin lati ese ikefa sugbon o nfunni ni ore ofe si nitori na le o se wi pe Olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife Olorun sugbon ti o so wi pe ko se wo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti Olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju Olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga o ni Olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun Olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo Olorun ohun o si sumo yin e we owo yin mo eyin elese bi o ba je eni ti o n gba owo eyin o je eni ti o je ile iri ni waju Olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to n seyun owo re kun fun eje o si je ile iri ni waju Olorun o n so wipe e we owo yin mo eyin elese boya ole ni iwa ti re eni ke eni ti o ba fi

ẹ̀ṣẹ̀ tí a dá, ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́, wò síbí, wò sọ́hún. Àka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì ń sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di ààwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run. Wípé bí a bá jẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wá, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pọ̀wàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, ń fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń fẹ́ ké pe Ọlọ́run, ó ń fẹ́ sọkún kíkorò, o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O ń fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pọ̀wàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín, tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì

0: yóò jẹ́ tirẹ̀.
1: O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé a wá síhìn láti wá gbọ́rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ń bèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a ba lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tí ì dé etí ìgbọ́ wọn, tàbí tí wọ́n ń lọ́ra láti wá sí ìsìn Yorùbá, ṣùgbọ́n tí a mọ̀ wípé ìsìn Yorùbá yìí ni yóò jẹ́ ohun tí yóò ṣe wọ́n láǹfààní púpọ̀. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Àwọn ilé ìjọ àti àwọn àpéjọ púpọ̀ ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí koríko ìgbẹ́ èyí tí ó wà lónìí tí a sì gbé sọ sínú iná lọ́la. Ohun tí a sọ ni wípé irú àwọn ìpéjọ bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọn kí ó rẹwà lóde, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé wọn dára, ṣùgbọ́n nítorí wípé wọn kò ní gbòǹgbò, wọn kò fẹsẹ̀ múlẹ̀, wọn kò mọ kí ni ó jẹ́ pàtàkì igun ilé tí ó yẹ kí ó wà nínú ìjọ tàbí nínú ẹ̀sìn Kristiẹni tòótọ́, a ó gbé wọn sọ sínú iná láìpẹ́ ọjọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ní irú ìjọ bẹ́ẹ̀, wọ́n dàbí àwọn alágbàṣe tí ń tọ́jú igi, tí ó dàbí ẹni wípé ó ṣíji bò wọ́n bí igi tí ó ṣíji bo Jonah, ṣùgbọ́n tí ó rọrùn fún kòkòrò aláìlágbára láti bi àwọn igi wọ̀nyí ṣubú, láti pa wọ́n run pátápátá. Ẹ̀sìn Kristiẹni tí kò ní gbòǹgbò, tí kò sì ní ìpìlẹ̀, ó lè tètè gbèrú ṣùgbọ́n kò ní pẹ́ láti dojúbolẹ̀. Èyí ni Jésù sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ 91. Ó ní, ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe, ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láì ní ìpìlẹ̀. Nígbà tí ìgbì omi bìlú lọ́gán, ó sì wó ilé náà sì pọ̀. Èyí ni Jésù ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá kọ́ ilé ìgbàgbọ́ wa tàbí ẹ̀sìn Kristiẹni wa tí kò ní ìpìlẹ̀, tí kò ní gbòǹgbò, kì yóò lè sèso, kì yóò lè pẹ́ lọ títí wípé ní ọjọ́ ìdájọ́ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ohun tí a ó wo palẹ̀, tí ó sì dàbí ẹni wípé a fi iná sun wọ́n. Irú ẹ̀sìn Kristiẹni bẹ́ẹ̀ tí ó gbòde kan lọ́jọ́ òní ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń jọ́sìn, ó dàbí labalábá. Èyí ni irú ẹ̀sìn Kristiẹni tí kò léegun, tí kò ní iṣan, tí kò ní agbára. Labalábá lè farahàn bí ohun tí ó rẹwà nígbà tí ó bá ń fò káàkiri, ṣùgbọ́n nígbà tí ọwọ́

0: bá tẹ́, ó jẹ́ ohun aláìlágbára àti aláìwúlò. Kò ní ipá láti sá, kò ní ipá láti dáàbò bo ara rẹ̀, kò ní ipá láti gbé ara rẹ̀ ró. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì tí kò ní ẹ̀kọ́ nínú, ó dàbí kìrìsìtẹ́nì tí kò lágbára, tí kò léegun, tí kò ní iṣan, tàbí tí kò ní àwọn ohun tí ó lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Àwọn ìwàásù tí a sì máa ń gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ó jẹ́ àwọn ìwàásù tí kò lè gbéni ró, tí kò lè múli lọ́kàn le, tí kò lè darí wa síbi a ó ti mọ Kristi gẹ́gẹ́ bí olùgbàlà wa, àti gẹ́gẹ́ bí ìdákọ̀ró wa, àti gẹ́gẹ́ bí ẹni tí yóò lè ṣe àtẹ̀gùn fún wa láti ayé lọ sí ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a sì máa ń rí ní ibi gbogbo wọ̀nyí, wọ́n dàbí àwọn tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri. Ṣùgbọ́n èyí ni ó fi yẹ fún wa láti gbàárò ohun tí ẹ̀sìn kìrìsìtẹ́nì tí ó dúró lé lórí. A ó wo ìkókó mẹ́ta nínú ọ̀rọ̀ tí a ó sọ fún wa. Ìkíní, ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Ìkẹta, ìpèníjà láti pa ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ mọ́. Ìpèníjà láti pa ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ mọ́. Ìkíní, ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Bí a bá wo Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, a ń sọ fún wa ohun tí ó jẹ́ tàbí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ kìrìsìtẹ́nì tòótọ́. Nínú Pétérù yìí, Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé kíyèsí, mo fi pàtàkì òkúta igun ilé àṣàyàn iyebíye lélẹ̀ ní Sioni, ẹni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í. À ń sọ fún wa níhìn wí pé Kristi ni ìpìlẹ̀, ó ní pàtàkì òkúta igun ilé. Bí a bá fẹ́ kọ́lé, bí a kò bá mọ pàtàkì igun ilé, a kò ní lè kọ́ ilé yìí kí ó dára tàbí kí ó jọjú. Àwọn ará Júù, bí wọ́n bá fẹ́ kọ́lé ní ìgbà tiwọn, wọn a mú pàtàkì òkúta igun ilé, wọn a kọ́kọ́ fi lélẹ̀. Èyí ni ó máa tọpasẹ̀ wọn láti mọ bí wọn ó ṣe máa gbé àwọn òkúta tàbí bíríkì tí ó bá kù lé ibi tí ó yẹ kí ó wà. Bẹ́ẹ̀ náà ni Kristi jẹ́. Bí a bá fẹ́ ṣe ìsìn kìrìsìtẹ́nì tòótọ́, bí a bá fẹ́ ṣe èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, a ní láti fi ìpìlẹ̀ Kristi, a ní láti fi lélẹ̀, nítorí pé ó ní ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́. Nínú Kọ́rìntì kíní orí kẹta, Kọ́rìntì kíní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, nítorí ìpìlẹ̀ mìíràn lẹ́nikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí ṣe Jésù Kristi. Ìpìlẹ̀ yìí ni ìpìlẹ̀ tí ó dájú. Bí a bá rí ẹni tí ó fẹ́ kọ́ ilé, tí kò fẹ́ kí ìjì kí ó wo ilé yìí palẹ̀, ó dájú wípé ó ní láti kọ́kọ́ ṣe ìpìlẹ̀. Nítorí pé bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilé tí ó bá kọ́ kì yóò jẹ́ ilé tí ó lè dúró pẹ́ lọ títí. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a mọ̀ wípé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo yìí tí a lè fi lélẹ̀, ó ń sin ní ìpìlẹ̀ tòótọ́. A tún pe Kristi ní gbòǹgbò, gbòǹgbò igi. Èyí ni a fi kìrìsìtẹ́nì wé igi tí ó ní ewé, tàbí tí ó ní ẹ̀ka, tàbí tí ó ní àwọn èso púpọ̀. Ṣùgbọ́n kí a rántí wípé gbòǹgbò ni ó gbé igi yìí ró. Nínú Róòmù orí kọkànlá, Róòmù orí kọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlógún, ǹjẹ́ bí àkọ́so bá mọ́, bẹ́ẹ̀ ni àkópọ̀. Bí gbòǹgbò bá sì mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. À ń fi Jésù Kristi wé gbòǹgbò níhìn-ín wípé bí a bá rí i dájú wípé a gba Jésù gẹ́gẹ́ bí gbòǹgbò igi, àwa tí a jẹ́ ẹ̀ka lára igi náà, àwa pàápàá a ó lè gba oore ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀. Bí òun bá mọ́, a mọ̀ wípé ó mọ́, a mọ̀ wípé ó jẹ́ olóòótọ́, a mọ̀ wípé ó jẹ́ ẹni rere, a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà, ó jẹ́ aláìlẹ́sẹ̀. Bí òun pàápàá bá mọ́, yóò fi oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kí a jẹ́ mímọ́ pẹ̀lú. Nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlélógún, Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlélógún, nítorí pé ọkọ ní ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Níhìn ni a fi Jésù wé ọkọ, nítorí wípé òun ní ṣe orí, òun ló máa ń darí, òun ló máa ń kọ́ni, òun ló máa ń tọ́ni sọ́nà. Nítorí bẹ́ẹ̀, nínú ìjọ ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristi ni adarí, ó ní olùtọ́ni sọ́nà, òun sì ni agbára tí ń gbéni ró. Bíbélì tún sọ fún wa wípé òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn rere. Nínú Jòhánù orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá, èmi ní olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó mú dá wa lójú wípé ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ni Kristi, wípé Kristi ni òkúta igun ilé, pé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́, wípé Kristi ni gbòǹgbò igi tí igi tí a fi wé kìrìsìtẹ́nì, wípé òun ni orí àti agbára tí ń gbéni ró, òun sì ni olùdarí fún ìjọ, òun ni olùgbàlà àti olùṣọ́ àgùntàn, òun ni olùfúnni ní ìyè. Nítorí bẹ́ẹ̀, bí kìrìsìtẹ́nì, bí ìjọ, tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè, a ní láti mọ̀ wípé Kristi gan-an òun ni olùgbàlà àti olùfúnni ní ìyè. Láìsí rẹ̀, àpéjọpọ̀ wa yóò jẹ́ ìsìn lásán tí kò ní ìyè nínú, yóò jẹ́ ìsìn lásán tí kò ní agbára Ọlọ́run, yóò dàbí àwọn òkú tí wọ́n kó ara wọn jọ, tí wọ́n ń dúró de ìdájọ́ Ọlọ́run tí ó banilẹ́rù lọ́jọ́ ìkẹyìn. Àwọn tí a sọ wọ̀nyí nípa Jésù Kristi, ó yẹ kí a gbà wọ́n rò, ó yẹ kí a ronú lé wọn lórí, ó yẹ kí a mọ̀ wípé bí ẹ bá ń wá sí ilé ìsìn, wípé Jésù Kristi ni òkúta iyebíye, ó ní ìpìlẹ̀ fún iṣẹ́ ìsìn wa, ó ní ìpìlẹ̀ fún ìgbésí ayé wa, ó ní ìpìlẹ̀ fún gbogbo ìjọ pátápátá lápapọ̀. Jẹ́ kí a kọ́kọ́ wò ó gẹ́gẹ́ bí oníwàásù. Bí oníwàásù bá ń darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀, bí ó bá ń sọ̀rọ̀ bí ẹni wípé òun ni olùtọ́ni sọ́nà, bí oníwàásù bá ń fi ara rẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùgbàlà wọn, irú ilé ìsìn bẹ́ẹ̀ a ó rí wípé wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro nínú Bíbélì, tàbí bí àwọn adarí nínú ìjọ, bí àwọn òṣìṣẹ́ nínú ìjọ, bí wọ́n bá ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mú àwọn ènìyàn lọ sọ́run, gẹ́gẹ́ bí àwọn tí yóò lè ṣe àṣepé ní ìgbésí ayé àwọn ènìyàn. Ó dájú wípé irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ aṣinilọ́nà, nítorí wípé òkúta iyebíye, òkúta igun ilé àti ìpìlẹ̀ tí ó dájú tí ṣe òtítọ́, òun ni Jésù Kristi. Bí àwa tí a ń wàásù, bí àwa tí a ń kọ́ni, bí àwa tí a ń ṣe ojúṣe nínú ìjọ, bí abẹ́fẹ́ jẹ́ òtítọ́ sí olóòótọ́ sí ohun tí Ọlọ́run fi pè wá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti máa tọ́ka àwọn ènìyàn sí Jésù Kristi. Àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni, ó yẹ kí ó yé wa wípé a ní láti máa fi hàn ní ìgbà gbogbo wípé Jésù Kristi òun ni olùgbàlà. Nítorí wípé bí àwọn ènìyàn bá ń wá sí inú ìjọ, bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn láì fi Jésù Kristi hàn wọ́n gẹ́gẹ́ bí olùgbàlà, a dàbí ẹni tí ó ń gbìyànjú láti kọ́ ilé, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀. A dàbí ẹni tí ó ń ṣiṣẹ́, ṣùgbọ́n tí a kò mọ̀ wípé a ní láti fi igun ilé lélẹ̀ kí a tó máa bá iṣẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, àwọn tí ó ń wá sínú ìjọ, ohun tí a kọ́kọ́ láti máa sọ fún ni wípé wọ́n ní láti ní ìgbàlà, wọ́n ní láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, wọ́n ní láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Bí àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ ni nínú wíwá inú ìwé mímọ́ bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ni sọ́nà bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí a kò sì fi wọ́n mọ Jésù Kristì tí ó jẹ́ ìmọ́lẹ̀ ayé tí ń tọ́ni sọ́nà ìmọ́lẹ̀ tí ń fi ọ̀nà hàn wá gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó lè mú wa lọ sí ọ̀dọ̀ bàbá bí a kò bá fi Kristì lélẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ olùṣọ́ àgùntàn àti olùgbàlà àti ẹni tí ń darí wa sọ́dọ̀ bàbá ó jẹ́ wípé a ń ṣe àwọn ènìyàn náà lọ́nà bí a kò bá fi Kristì lélẹ̀ gẹ́gẹ́ bí olùfúnilíyè bí a kò bá kọ́ àwọn ènìyàn lọ́run ní ẹ̀kọ́ tí ó yè koro wípé Jésù Kristì nìkan ṣoṣo lé ó lè fún òkú ọkàn wa ní ìyè ó jẹ́ wípé a kò tọ́ wọn sọ́nà dáradára a ń sọ nípa àwa tí a ń wàásù tàbí àwa tí a ń kọ́ni tàbí àwa tí a ń ṣe ojúṣe kan àbí ojúṣe mìíràn nínú ìjọ jẹ́ kí a sọ nípa ti àwa tí a ń wá sínú ilé ìsìn àwa tí a ń jọ́sìn àwa tí a sọ wípé a jẹ́ ọmọ ìjọ Deep Alive ó yẹ kí ó yé wa wípé òkúta igun ilé ìpìlẹ̀ tí ó dájú àti gbòǹgbò tí ń gbéni ró àti orí àti agbára ìsìn àti agbára ìjọ olùgbàlà àti olùṣọ́ àgùntàn olùfúnni ní ìyè ni Jésù Kristì jẹ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn ènìyàn tí ó wà ní ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn adarí tí ó wà ní ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn nǹkan mìíràn tí ó wà ní ilé ìsìn bí a ti wọṣọ bí a ti kọrin bí a ti gbàdúrà bí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n wọn kò mọ Jésù gẹ́gẹ́ bí olówa àti olùgbàlà wọn ó dàbí ẹni tí ń kọ́ ilé láì fi ìpìlẹ̀ lélẹ̀ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò kọ́kọ́ yanjú àti ní ìgbàlà àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó sì kọ́ sílẹ̀ àti gba Jésù gẹ́gẹ́ bí olówa àti olùgbàlà rẹ̀ àti ní Jésù olùdáǹdè ní ìgbésí ayé rẹ̀ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò mọ̀ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa kí a bá lè kó ẹ̀ṣẹ̀ wa lọ ó jẹ́ ẹni tí ń kọ́ ilé láì ní ìpìlẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ohun àkọ́kọ́ láti ṣe òun ni kí a mọ̀ Jésù a lè mọ orin kọ bí a kò bá mọ̀ Jésù a ò tíì ní ìgbàlà a lè máa ṣọ́wọ̀ bí a kò bá mọ̀ Jésù a kò ní ìgbàlà a lè mọ bíbélì kà bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà ó tilẹ̀ ṣeéṣe kí a mọ àwọn díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà ó dàbí ẹni tí ń kọ́ ilé láì kọ́kọ́ fi ìpìlẹ̀ ilé lélẹ̀ nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì tí ó ṣe dandan fún olúkúlùkù wa ni pé bí a ti ń wá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí a kọ́kọ́ rí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa a ní láti gbé Jésù sókè gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ wo Jòhánù orí kìíní ẹsẹ̀ 21 ní ìjọ kejì Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ èyí ni ohun àkọ́kọ́ tí Jésù ní láti ṣe ní ìgbésí ayé wa èyí ni ohun àkọ́kọ́ tí a ní láti mọ Jésù Kristì fún ní ìgbésí ayé wa bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé nínú ẹ̀ṣẹ̀ lẹ bí ọ nínú ẹ̀ṣẹ̀ lẹ sì lóyún rẹ bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò lè kà wọ́n ní iye bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé ẹ̀mí ọlọ́run dá ọ lẹ́bi nínú ọkàn rẹ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu rẹ nípa ìṣe ọwọ́ rẹ nípa àwọn nǹkan tí o máa ń sọ tàbí tí o máa ń ṣe o mọ̀ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ a sì sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo olówa kò lè rí ojú olówa wípé bí àwọn ẹ̀ṣẹ̀ yìí bá wà síbẹ̀ tí o kò ní ìdáríjì tí o kò ní ìgbàlà kò ṣeé ṣe fún ọ láti bá ọlọ́run gbé ní ayérayé nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì ohun tí ó jẹ́ ohun àkọ́kọ́ àìgbọ́dọ̀ má ṣe ni wípé kí o mọ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì ọ gẹ́gẹ́ bí ẹni tí ó rà ọ padà gẹ́gẹ́ bí ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ gẹ́gẹ́ bí ẹni tí ó ti mọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jìnà réré sí ọ tí a kò ní rántí wọn nípa rẹ mọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a tẹjú mọ́ Jésù kí a mọ̀ wípé òun ni ẹni tí ó jẹ́ olùgbàlà àti olùràpadà wa ó yẹ kí a máa jẹ́ kó yé wa nígbà gbogbo wípé ọlọ́run dènìyàn ni Jésù Kristì ó ti wà pẹ̀lú ọlọ́run bàbá láti àtètèkọ́ṣe lati aye baye lati aye raye sugbon o wa o deniyan nitori ti wa o gbe ago eniyan wo o si wa je olurapada fun wa o ye ke mo pe nipa irubo re ati nipa ilaja ti o se laarin eniyan ati olorun ni a fi le ba olorun laja o ye ke atenu mo wi pe iku jesu christi oni o gba iya wa je oni o gba iko wa ku oni o sese irubo ti o je itewogba fun wa ati wi pe nipa iku re yi lori igi agbelebo ati eje re yebiye ti o ta sile fun wa ni a fi le da wa lare nipa igbagbo ninu re bi a ko ba mo nkan won yi o je wi pe ile isin ti an wa a ko ti fi ipele lele bi a ko ba mo nkan won yi o je wi pe isin ti an sin ko ni gbongbo ko si ni itakun ti o le gbe waro ni ojo ikeyin gbogbo wa ni ese ti parun ni ese ti ba aye re je sugbon nigba ti Kristi wa ti o ku fun wa eyi ni o fi se ona ati eto lati ra wa pada nigba ti a ba ronu po ada ti a si gbagbo ninu Jesu Kristi ki se be nikan a gbodo ma kede re lore kore wi pe Jesu Kristi ni olugbala kan sosho ki a mo wi pe oni o wa lati gba wa kuro ninu ese wa ni igba gbogbo ni o ye ki a ma so nitori kini nitori wi pe awon ti o wa sinu ijo gege bi eni ti o wa ni akoko o ye ki won ki o mo wi pe ani lati gba wa la kuro ninu ese wa ninu Matthew ori kini ese kokan lelogun Matthew ori kini ese kokan lelogun yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won igba gbogbo lo ye ki a ma kede eyi lo ye ki a ma so leti awon ti o nwa sinu ijo wi pe ani lati ni igbala ani lati gba kuro ninu ese wa ani lati ni idariji lodo Olorun ani lati le gbe igbesi aye ti o bori ese o ye ki a si tun ma kede re ni igba gbogbo wi pe Jesu ni eni tin so ni di mimo wi pe nipa eje re ti atasile wi pe nipa iku ti o ku fun wa bi abagbadura igba yi ni o ri wi pe yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ninu okan wa yo mu kuro yo so wa di mimo iru adamu ti o wa ninu okan wa yo fa tu yo yo won kuro patapata a o se ri wi pe ife pipe ati okan ti o nsin Olorun pelu okan pepe yo wa sinu aye wa nigba na ninu Heberu ori ketala ese kejila nitori na pelu Jesu pelu ki o le fi eje re so awon eniyan di mimo o jiya leyin bode nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awon elomiran ma ro we pe bi a ba nwa si ilesin nigba gbogbo we pe eyi to lati so wa di mimo we pe bi a ba nka bibeli nigba gbogbo we pe die die a o ma so wa di mimo awon elomiran ro we pe bi a ba nse ojuse ninu ijo we pe nigba ti o ba ya a o so wa di mimo rara o ye ki a mo we pe Jesu Kristi ni o ta jere sile oni o ku fun wa oni o jiya fun wa ki a ba le so wa di mimo nipa iku ti o ku fun wa bi o ba ti ni igbala ti o ti je wose ti o ti ko sile ti a ti so aye re di otun ti o ti je eni otun iwaju Olorun o ye ki o tun lo ba Olorun we pe ki o so di mimo ki o mu gbongbo ese ti o wa ni igbesi aye re ninu okan re ki o fa tu ki o yo kuro eda Adamu eda abinibi ti o wa ninu re wi pe ki o yo won kuro bi o ba se be o daju wi pe yo so di mimo bi o ba fara re robo bi o ba gbe gbogbo ohun ti o wa ni igbesi aye re si waju Oluwa wi pe ti Oluwa ni wo ma je okan re aye re gbogbo ti o wa layika re ti o le toka si po je ti re wi pe fun ogo Oluwa ni o ma lo won bi o ba si gbagbo ninu Jesu Kristi ti o ku lati so di mimo o daju wi pe yo so di mimo ki se be nikan o ni eni ti n baptisi wa ninu emi mimo eni ti o fi agbara emi Olorun kun wa nitori ninu Matthew ori keta le ati ka ti Johanu ti o fi ye awon eniyan wi pe ni toto ninu Matthew ori keta ese ìkọkànlá, ó wípé ní tòótọ́ lí èmi ń fi omi baptisi yín fún ìrònúpòwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ, èyí ń tọ́ka sí Jésù Kristì, ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò tó gbé, òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà, ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún, ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú Olúwa, kí a dúró níwájú Olúwa láti sọ wa di mímọ́. Bí a bá ti ní ìsọ̀di mímọ́, ó yẹ kí a tún làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí Ọlọ́run pa láṣẹ fún wa, kí a ba lè ní agbára ẹ̀mí Ọlọ́run oní ìrètí wa ní àkókò ikú. Bí a bá ń sọ nípa ikú, ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù, ó sì yẹ kí ó bẹ̀rù, nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristì gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristì ó ní ìrètí wa ní àkókò ikú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ní ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run. Òun sì ní alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí ó bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, bí a kò bá ní Jésù, ó dájú wípé a ó dá wa lẹ́jọ́, a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọ́n ó wà títí ayérayé, nínú ìpayín keke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró. Ṣùgbọ́n bí a bá ní Jésù, a ti mọ̀ wípé òun ni olùgbàlà wa, òun ni alágbàwí wa, òun ni ẹni tí ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yàtọ̀ sí èyí tí a ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí ó yẹ ọ wípé ẹ̀kọ́ yìí tí ó ń sọ nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí ìrètí wa ní àkókò ikú, gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan ṣoṣo tí ó wà láti tọpa wa sí ọ̀run, àti gẹ́gẹ́ bí alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí a kò bá wàásù rẹ̀ bẹ́ẹ̀, bí a kò bá fi kọ́ni ní ìgbà gbogbo, irú ìjọ bẹ́ẹ̀, irú ẹ̀sìn bẹ́ẹ̀, ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdákọ̀rọ̀, tí kò ní gbòǹgbò, tí kò ní ìpìlẹ̀. Jẹ́ kí a wo ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀, tí ó ti fún wa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí, tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin, tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdákọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Jẹ́ kí a wo Matthew orí 16 ẹsẹ̀ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ ìjọ lé lórí. Àti wípé bí a bá kọ ìjọ lé Jésù Kristì lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà, tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ Sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ, àwọn inú ni bíni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kì í ṣe ìjọ tí ó lówó, ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá, ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristì ni ó jẹ́ ìpìlẹ̀, nítorí pé Jésù Kristì ni ó jẹ́ àpáta. Nítorí bẹ́ẹ̀ àwọn inú ni bí ni tí a ṣe sí ìjọ, wọn kò lè ba ìjọ jẹ́ tàbí kí wọn kí ó da ìjọ rú tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá. Síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe inú ni bí ni wọ̀nyí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ ńlá gbára sí i. Gbogbo àkójọpọ̀ ìtàn, ìtẹ̀síwájú àti ìkéde ìrere ní ìgbà àwọn apọ́stẹ́lì títí di àkókò yìí, wọ́n jẹ́ kí ó yé wa wípé ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni nìkan ṣoṣo, tàbí bí wòlíì, tàbí bí oníwà rere, tàbí bí ẹni ńlá kan, tàbí àpẹẹrere kan lásán. Kì í ṣe èyí ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára, tí ó sì jẹ́ kí ó gbèrò, ṣùgbọ́n ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe àṣekágbá ìgbàlà wa tí a fi ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ìwàásù yìí gan ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára. Ó sì yẹ kí ó yé wa wípé ohun yìí kan náà ló yẹ kí a máa tẹnu mọ́ títí di òní, kí a sì máa tọ́ka àwọn ènìyàn tí ń wá síhìn-ín sí Jésù Kristì, olùgbàlà àti olùdáǹdè wa. Nínú Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, kí a tún wò lẹ́ẹ̀kan sí i, nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ó yẹ kí ó yé wa wípé ìpìlẹ̀ yìí kan ṣoṣo ni ó lè gbé wa ró. Ìṣẹ́gun tí ẹ̀sìn Kristẹ́nìtì ní, ó jẹ́ ohun tí a ní nípa ìlànà tí a fi lé wa lọ́wọ́ láti inú Bíbélì, nítorí wípé ìlànà yìí ni ó fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ ilé ìgbàgbọ́ wa lé lórí. Bí àwa pẹ̀lú bí a bá mọ nǹkan wọ̀nyí, yóò jẹ́ kí ìsìn wa kí ó jẹ́ ohun tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, kí ó sì jẹ́ pé àwa pàápàá a ó jẹ́ ẹni tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kí a mọ̀ wípé àwọn ẹ̀kọ́ ìhìn rere tí ó gbé Jésù kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn wọ̀nyí ni ó wúlò fún wa láti jẹ́ kí ìjọ kí ó dúró níwájú Ọlọ́run. Bí ó bá jẹ́ pé olùdásílẹ̀ ìjọ lè ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ pé olùṣọ́ àgùntàn ẹlẹ́ran ara lè ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn olùkọ́ lè ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn ènìyàn kan tí a kà sí pàtàkì nínú ìjọ lè ń fi hàn àwọn ènìyàn, ìjọ bẹ́ẹ̀ kí ó lè dúró, ìjọ bẹ́ẹ̀ kí ó lè fún àwọn ènìyàn wọ̀nyí ní ohun tí ó ṣe kókó láti lè darí wọn sí ọ̀dọ̀ Ọlọ́run, láti lè ní ìgbàlà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ohun tí a kọ́ nínú ìtàn Kristẹni ni wípé láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti fi òǹtẹ̀ tẹ ọ̀rọ̀ yìí wípé Jésù Kristì nìkan ni ó máa sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà àti olùfúnni ní ìyè. Àpẹẹrẹ yìí ni ó yẹ kí àwa pẹ̀lú kí ó tẹ̀lé. Jẹ́ kí a wo Hebrew orí kejì ẹsẹ̀ kẹta. Hebrew orí kejì ẹsẹ̀ kẹta, àwa ó ti ṣe làá. Bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́ ọ, ó ní àwa ó ti ṣe làá, àwa ó ti ṣe bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àwa ó ti ṣe bọ́ nínú ìjìyà ayérayé. Bí a kò bá náà ní ìgbàlà ńlá bí irú èyí, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó jẹ́ ohun tí a ń sọ ní ìgbà gbogbo fún àwọn tí ó ń wá sí inú ìjọ wípé wọ́n ní láti gbàdúrà títí wọn ó fi rí wípé a ti gba ọkàn wọn là, a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, a ti yí ìgbésí ayé wọn padà sí rere nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì nìkan ṣoṣo. Nínú Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkejì, kí ẹ̀yin kí ó lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòlíì mímọ́ sọ ṣáájú, àti òfin Olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn apọ́stẹ́lì yín, wípé ẹ̀kọ́ yìí tí àwọn apọ́stẹ́lì fi lélẹ̀ tí wọ́n jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni olùgbàlà, òun ẹni tí sọni di mímọ́, òun ẹni tí fi agbára ẹ̀mí mọ́kún ni, òun ni ìrètí wa ní àkókò ikú, o nsi ni idakoro wa o ni alagbawe wa ni waju olorun o ni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi ni o nfun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku ba de eyi ni yo je ki a ma rin irin ajo wa nigbati irin ajo ba nlo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wipe iku oro reda Isa oku isegun reda nitori be je ki oye owe pe bi obani Jesu gege bi Oluwa ati Olugbala re nigba na ni o le ni idakoro ni esin Christianity o sinsin yo je itewogba ni waju Oluwa ki se eyi nikan an pe wa nija we pe ani lati pa esin Christianity yi ani lati pamo ni toto titi a o fi ri Oluwa je ki a wo epistle ti Juda si eniyan gbogbo epistle ti Juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin kin si gba yin niyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan sosho eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan sosho ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon aposteli re won ti so tele saju wi pe ni igba ekehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wi pe yo si rorun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin olorun nipase igbagbo ninu Jesu Christi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da o pada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o eyi ti se Jesu Christi je ki o ye o wi pe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wi pe ani lati ni igbala wi pe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse asimi lati ri wi pe o je eni ti a ti gba okan re la nipa ewenu mo eje Jesu Christi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki a beru bi ati fi leri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma bada bi eni pe o kuna re bi abakuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko Kristi atabi eko ihin rere bi abakuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri olorun ni ikeyin nitori be e je ki a beru ki a ri wi pe bi ati fun ani ileri ati wo inu isimi re wi pe enikeni ninu wa ko padanu iye ainipekun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró, kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdimímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà wípé o fẹ́ ní ìsọdimímọ́ tí a fi fọ ọkàn rẹ mọ́ tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdimímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́ kí o rí wípé ẹ̀kọ́ ìhìn rere tí a ti fi lé ọlọ́wọ́ ó dì í mú títí a fi rí Jésù olúwa àti olùgbàlà wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ọlọ́run aláàánú, bàbá wa ní tòótọ́, a dúpẹ́ wípé a tún wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ Bíbélì. A mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀, ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ, àti wípé ẹ̀mí yín nìkan ṣoṣo ni ó lè ṣe àwárí ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ ti kọ sílẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé bí a ti wá lónìí, ẹ ó fún wa ní ìrànwọ́ ẹ̀mí yín kí ọ̀rọ̀ yìí kí ó ba lè yé wa àti kí ọkàn wa kí ó ba lè gbà á, kí ó ba lè dì í mú, kí ó ba lè ṣàṣàrò lórí rẹ̀, kí ó ba lè fi ohun gbogbo tí à ń kọ́ sí ìṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. A ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ẹsẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo yìí ni ohun tí a ń wò lónìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Níhìn-ín ni a rí ẹsẹ̀ ìwé mímọ́ kan tí ó ṣe àkójọpọ̀ àwọn òfin ti ìjọba Ọlọ́run ní kúkúrú gẹ́gẹ́ bí ó ti yẹ. Èyí ni a fi pé àkòrí ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí ní àṣẹ kárí ayé fún gbogbo onígbàgbọ́. Ìlànà Ọlọ́run yìí ni òfin kan nínú tí ó ní í ṣe pẹ̀lú ìṣe wa, ọ̀rọ̀ ẹnu wa, èrò ọkàn wa àti gbogbo àyídáyidá wa ní gbólóhùn kúkúrú. Jẹ́ kí n là á yí ọba yìí wípé a rí i pé òfin Ọlọ́run Bíbélì ó pọ̀, èyí tí ó ń jẹ́ ìtọ́ni fún wa ní ohun tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ṣùgbọ́n kí ẹnikẹ́ni kí ó má ba lè ní àríwísí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti pọ̀ jù, kò yí òun, òun ò mọ bí òun ṣe lè ṣe ohun gbogbo tí Ọlọ́run pa láṣẹ, nítorí pé kò ṣeé ṣe fún òun láti rántí àwọn àṣẹ Ọlọ́run tí ó pọ̀ tó báyìí. Èyí ni ó fi jẹ́ wípé nínú májẹ̀mú láéláé ni Ọlọ́run fún Mósè ní òfin mẹ́wàá. Nínú òfin mẹ́wàá yìí, òfin mẹ́rin àkọ́kọ́ wọ́n ní ṣe pẹ̀lú iṣẹ́ wa sí Ọlọ́run. ofin ikarun si ikewa to je mefa ninu awon mewa won yi ni o ni se pelu ara wa pelu aladugbo wa pelu awon eniyan gege bi ti wa olorun mu ki gbogbo awon ase re awon ilana re awon ofin re o mo wa si ofin mewa won yi ki o ba le sese lati ranti bi o ba si je anything ka bibeli anything ko eko bibeli daradara o ri wi pe gbogbo awon iwasu ati alaye ti awon mo lefi nse ti awon alufa nse ti awon oli nse tabi ti a fi nse idajo fun awon mo israeli tabi ti a fi la won loye tabi ti a fi gba won ni iyanju awon eti ako ni gbogbo majemu lai lai won je awon itumo ati alaye lori awon ofin mewa ti ati fun won ṣugbọn mo fe ki o ranti pe nigba ti jesu christi de o tun se akojopo gbogbo oro olorun gbogbo ofin olorun o se akojopo won si ofin meji pere bawo lo se so o so fun ni o ni meji ni awon ofin won yi ikini ni pe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa bi a ba se be a o ri wi pe ofin kini ikeji iketa ikerin eni ti o ba fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye pelu gbogbo agbara re a o ri wi pe awon ojuse re si olorun o se nitori wi pe eni ti o ba fe olorun ki yo pe oruko oluwa lasan eni ti o ba fe olorun ni tooto ki yo ni olorun miran pelu olorun orun eni ti o ba fe oluwa olorun ni tooto ki yo ya ere kan fun ara re yala ti e to wa ni isalele abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe olorun ni tooto yo ran ti ojo isimi lati ya asimi mo yo ran ti wo pe o ye ki a sin olorun o ye ki a bu ola fun olorun eyi ni jesu christ fi so wi pe ofin akoko ni wo pe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun wa wi pe ikeji si dabi re nipa wi pe a o fe enikeji wa gege bi ara wa enikeji wa ti an wi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi a ba feran baba ati iya ni tooto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teriba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro olorun bi a ba fe enikeji wa a o ni ja lole bi a ba fe enikeji wa a o ni se panshaga pelu iyawo re bi a ba fe enikeji wa a o ni se agbere tabi panshaga pelu oko re bi a ba fe enikeji wa a o ni gbemi re bi a ba fe enikeji wa a o ni jeri eke si eni ti a feran bi a ba fe enikeji wa ni tooto a o ni se oju kokoro ohunkohun ti se ti enikeji wa eni jesu christi ni o fi so fun wa wi pe gbogbo ofin olorun gbogbo ase olorun a ko won jo papo si ona meji yi ikini ife si olorun ikeji ife si eniyan gbogbo ṣugbọn mo fe ki o fiye si we pe oro kan wa ninu akojopo ikini ife si olorun ti o tun wa ninu akojopo ikeji ife si enikeji wa oro na ni ife e je wi pe gbogbo ofin olorun gbogbo mase olorun gbogbo ase olorun ni akojopo si oju kan soso ti o daduro lori ife nihi ni ese ti a nko loni ni paul aposteli bi o tun je ki o ye wa wi pe ohun gbogbo ti a ti n keko nipa re ohun gbogbo ti o je ilana ohun gbogbo ti o je ase ohun gbogbo ti o je ohun ti a fi lele fun wa gege bi onigbagbo wi pe ki a ma rin ninu re wi pe a le mu gbogbo won wa si ese oro olorun kan soso je kin to ka si o leti kolose ori keta ese iketadinlogun o ni bi o ba je wipe ati ko eko kan bi a ba ti gbo ilana kan lati inu bibeli bi a ba ti ri ase kan lati enu olorun bi a ba ti fun wa ni imole ihinrere o ni eyi ni akojopo ohun ti a ti n so fun wa ohunkohun ti eyin ba si n se li oruko li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu oluwa e ma fi ope fun olorun baba nipase re gbati o so fun wa wi pe ohun ko ohun bọlọhun yi ni se pelu gbogbo awon ti o wa ninu Kristi eni ti ko ni yi pada okan ko le se ohun ti Olorun fe ki a se nihi ani lati kokko ni iyi pada okan ti o se san ki o to le se se fun wa lati fi gbolohun ti a kaye lati fi si se o ko le rin bi onigbagbo nigbati o ko ti igbagbo sugbon nigbati o ba ti gba igbala nipa igbagbo ninu Kristi irin re gbodo duro lori ase yi we pe ohunkohun ti eyin ba si nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re onigbagbo ni lati ma se ohun gbogbo ni oruko Jesu Kristi ki won ma fi ope fun Olorun ni ojojumo le oruko Jesu Oluwa ki a ma gbadura le oruko ati ni ase Kristi ati ni abe ileri ti Kristi ti se fun wa ki a ma fi akoko ati isin fun Olorun nitori oruko Kristi bi o ba se se fun enikeni lati fi ohun gbogbo ti o ni gbogbo ohun ini re ohunkohun ki o fi sile lai si oruko Kristi ninu aye iru eni be o ye ki a mo wi pe ohun gbogbo ti a fi sile be o je asan oni ki a ma se ohun gbogbo labe ase Kristi Kristi ni oba fun onigbagbo fun Kristeni nitori be ise Kristeni laye yi ki se ise adase a je iriju fun Kristi a si gbodo se ohun gbogbo labe ifowosi Kristi gege bi eni ti o je apere wa ti o pe nitori be eni ti o ba so wi pe o nje onigbagbo tabi pe o nje Kristeni o gbodo wa ninu ohun ti o gbodo se ohun gbogbo gege bi ohun ti a ko yi ko gbodo wa fun ara re nigba ti a so wi pe ohun gbogbo tabi ohun kohun ti eyin ba nse le oro tabi ni ise ki a ma se gbogbo won li oruko Jesu Oluwa gbolohun yi je ibawi fun awon ti ki se nkan kan ni oruko Kristi ati fun awon ti ma nsogo ninu oruko eniyan tabi ninu ara ninu eran ara je ki se alaye die fun ninu nipa ohun ti mo so yi awon elomiran bi won ba gbadura ti won ro nipo wada bi o ba bi won wi pe e se ti o fi ro nipo wada ani ijo lo ni kin ronu po ada ani alufa oluso agutan ni oni kin ronu po ada ko mo we pe bi a ba nwa si ronu po ada a nwa si ronu po ada li oruko Jesu Kristi Oluwa nitori eyi ni ase ti o fun wa eyi ni ohun ti o fi lele ki o to lo ninu Luke ori kerin le ni ogun ese iketa dini adota ati ki a wasu ironu pe wada ati idariji ese li oruko re li orile ede gbogbo be lati Jerusalem lo e je wi pe eni ti ironu pe wada o ronu pe wada nitori wi pe iyi ni oro Oluwa iyi ni ase Oluwa e ni ohun ti Jesu Kristi ni ki a se li oruko ohun elomiran bi o ba nse atunse o sese ki o da owo ti o ti ji ki o da pada o sese ki o bebe lati odo oko re wi pe ohun ti nre oko ohun je tele tele o sese ki o se atunse lona kan tabi lona miran awon miran ti won ko ni oye oro Olorun oro Olorun won so wi pe awon se atunse nitori wi pe ijo deeper o kan dandan gbon fun awon lati se atunse e je oro ti o mu ni sina nitori pe ki se ijo ni o ran lati se atunse oro Olorun ofin Olorun ife Olorun o ni o kan dandan gbon fun onigbagbo wi pe ani lati se atunse elomiran boya o ti so oro kan ti ko dara fun awon ana re tele tele o si nfe lo be won o nfe se atunse yo lo ba awon ana re yo so wi pe eyin ana e dariji mi nitori bi mo ti so oro tele ise mi tele ko dara sugbon gba ti mo ti de ijo dipa ijo dipa wa ran mi nisinsin wi pe ki n se atunse rara o mu won sina ko yi o nkan ti o n se ohun ti oro Olorun so ni wi pe ki a ni eri okan rere
0: si Olorun ati si eniyan nitori be ohunkohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa elomiran won wa bi lere wepe arabirin lagbaja se ko si nkan o bo ba so wepe kilode te so be gba ti a ori ki olo yeti yerun wura ati egba owo ati egba orun ati wepe a ori ki o ma ju irun re nina ki o ma se nkan won yi ma ijo ti mo nlo ni ijo ti mo nlo loko fun mi lati ma lo nkan bayi lati ma lo nkan bayi rara oni ohunkohun ti eyin ba nse aso ti eyin ba nwo irin ti eyin ba rin boya o nso wipe o fe wa ni iwon ton won si ni o fe lo awon nkan oso aye won yi nitori kini oni e ma se gbogbo won le oruko Jesu Oluwa idahun ti o ye ke afun awon ti o nbere oro lowo wa ni wipe nitori pe Jesu Kristi ko fun wa Jesu Oluwa wa Jesu oba wa Jesu eni tin shakoso igbesi aye wa Jesu eni tin topase wa eni tin dari wa ohun ti o ye ke a so ohun ti o ye ke a se irin ti o ye ke a rin Jesu Kristi eni ti o je oba ati olugbala fun wa ohun lo ko fun wa lati rin irin alai gbagbo nitori be o ye ki ede enu wa ki o yi pada o ye ki oro enu wa ki o yi pada o ye ki a je ki o di mimo fun awon ti o nbere lowo wa idi ti a fin se un kan tabi omiran ki a je ki o ye won wi pe gba ti a ti di onigbagbo gba ti a ti di atunbi gba ti a ti fi aye wa si owo Jesu Kristi ohun gbogbo ti a n se o wa lori ase Olorun o wa lori wipe a nse gbogbo won li oruko Oluwa ati fun ogo Jesu Kristi Oluwa oro ti a ka yi ninu Kolose ori keta ese iketa din logun o je ki awo eko wa oni ni ipa meji ikini ofin ti nse amona ojuse kristeni ofin kan yi ni o ko gbogbo ojuse onigbagbo ni o ko jari ni o je ki amo wipe bi aba fe soro kan bi aba fe wo aso kan bi aba fe lo si ibikibi bi aba fe se ise kise kan ohun gbogbo ohunkohun ti a fe se ofin kan soso yi ni o nse amona wa ikeji fifi imore han si Olorun nipase Kristi je ki a wo ikini ofin ti nse amona ojuse kristeni ojuse onigbagbo mo ro wipe o mo eni ti a npe ni kristeni eni ti a npe ni onigbagbo je ki tun ran leti ninu Kolose ori keta lati ese ikejila ki o ba le yi o awon ti a n soro nipa re lati Kolose ori keta ese ikejila nitori na bi ayanfe Olorun eni mimo ati olufe egbe okan yonu wo iseun irele inu tutu ipamora nihi ni awon ti a ba soro ni ati se apejuwe iru eniyan ti won je ni akoko a pe won ni ayanfe Olorun bi a ba npe nikan ni eni ti ayan fe o ye ki a mo wipe awon wonyi ni ayan ti a mu kuro lati inu aye ogunlogun awon eniyan ni won rin gege bi awon eniyan eleran ara eda lasan lasan awon ti o si wa ninu aye sugbon awon onigbagbo ni awon ti Olorun fun ara re ti o yan kuro ninu aye bi abako awon omo kan jo ni ile iwe ti a si ni ise kan ti o se pataki fun awon omo wonyi awon die ninu won oluko sese ki o wa siwaju won ki o yan omokunrin yi omobirin yi omokunrin tohun ni omobirin nihi ki o yan won ki o so fun awon ti o ku we pe ohun yan awon eniyan won yi awon omo kekeke won yi fun ire ije ti o se pataki fun ise kan ti o se pataki fun ojuse kan ti ile iwe ti o fe ki won ki o se gege be na ni nigba ti a wa pelu aye ti a wa ninu okunkun ti a wa labe isiru esu ni Olorun ninu ife re Olorun ninu agbara re ni o wa yan eni kokan wa lati inu idile kokan lati inu ebi kokan lati inu ogunlogun awon eniyan ti o wa ninu aye ti o yan wa lati fe wa ke ma ba dabi ti aye awon ti a npe ni kristeni awon ti a npe ni onigbagbo ni awon ti a ti pe jade kuro ninu aye kuro ninu ese
2: kúrò nínú òkùnkùn àwọn tí a ti yàn pẹ̀lú agbára àti ìfẹ́ Ọlọ́run. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó sọ fún wa wípé ẹni mímọ́ àti olùfẹ́ jẹ́ kí n láàyè ọ̀rọ̀ méjì yìí wọ́n papọ̀ sí ojú kan. Bí o bá mọ̀ wípé

fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo sí wa kí a ba lè ní ìyẹ́ nípẹ̀kún nígbà tí a gbà á gbọ́. Àwọn wọ̀nyí ni a wá bá sọ̀rọ̀ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe, ẹ̀yin tí ó jẹ́ àyànfẹ́ Ọlọ́run, ẹ̀yin tí ó jẹ́ ẹni mímọ́, ẹ̀yin tí ó jẹ́ onígbàgbọ́, ẹ̀yin tí ó jẹ́ kìrìsìtẹ́nì, ẹ̀yin tí a ti wọ ẹ̀ṣẹ̀ yín nù, ẹ̀yin tí a ti kọrúkọ yín ní ìwé ìyè Ọlọ́run, ẹ̀yin tí ó jẹ́ ẹ̀ka lára àjàrà Jésù Kristì, ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe lí ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa. Èyí ni òfin Ọlọ́run fún wa, èyí ni àṣẹ Ọlọ́run fún wa. Irú ojúṣe ẹnìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ nílò ìgbàgbọ́ nínú Kristì àti ìpèsè oore ọ̀fẹ́ àti ti ẹ̀mí rẹ̀, nítorí wípé kò ṣeéṣe láti wo Ọlọ́run nínú ara wa, nínú agbára ti ara wa, àfi bí a bá ní ẹ̀mí Ọlọ́run àti oore ọ̀fẹ́ Ọlọ́run. A ní láti ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àṣẹ Kristì ní agbára rẹ̀ àti fún ògo Ọlọ́run nìkan ṣoṣo, àti nípa àpẹẹrẹ tí ó péye tí ó ti fi lélẹ̀ fún wa. Èyí ni ìtumọ̀ wípé kí a ṣe wọ́n ní orúkọ Jésù Olúwa. Yẹ kí n tún ṣe àlàyé fún ọ jù bẹ́ẹ̀ sí. Yẹ kí a wo ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lí ọ̀rọ̀ àti tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Mo fẹ́ kí o yí ọ̀rọ̀ yìí wò. Jésù, kíni ṣe tí a ń pè ní Jésù? Ó ní ẹ ó pe orúkọ rẹ̀ ní Jésù nítorí pé òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Àwa tí a ti gba Jésù Kristì Olúwa gbọ́, àwa tí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, àwa tí a ti mú ẹ̀ṣẹ̀ wa kúrò nípa ètùtù tí ó péye tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, àwa ni a ń sọ fún wípé gbà tí a ti dárí jì wá, gbà tí a ti yí wa padà, gbà tí a ti wọ ẹ̀ṣẹ̀ wa nù, gbà tí a ti fún wa ní ìyẹ́ nípẹ̀kún ní orúkọ Jésù Kristì. Ó ní torí bẹ́ẹ̀ ohun gbogbo tí a máa ṣe láti ìsinsìnyí lọ, láti àkókò ìdáríjì àti ìwẹ̀nùmọ́ yìí, ohun gbogbo yẹ kí a máa ṣe wọ́n ní orúkọ Jésù. Ó tún wá sọ pé ní orúkọ Jésù Olúwa. Bí a bá sọ wípé Jésù jẹ́ Olúwa, ọ̀rọ̀ yìí Olúwa ó túmọ̀ sí ẹni tí ń ṣàkóso, ó túmọ̀ sí ẹni tí ó gùn wà gẹ́gẹ́ bí ọba ní ìgbésí ayé wa, ó túmọ̀ sí ẹni tí ń lànà nǹkan sílẹ̀ fún wa, Olúwa alákòóso, ẹni tí ń tọpasẹ̀ wa, ẹni tí ń pàṣẹ fún wa, ẹni tí ó ní àṣẹ lórí wa ni à ń pè ní Olúwa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ìgbà tí a ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí alákòóso, gẹ́gẹ́ bí aláṣẹ lórí wa, ohun gbogbo tí a ó ṣe, ohun gbogbo tí a ó sọ, ìrìn gbogbo tí a ó rìn, aṣọkáṣọ tí a ó wọ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ tí a ó lọ, ibikíbi tí a ó gbé, ibikíbi tí a ó lọ, iṣẹ́kíṣẹ́ tí a ó ṣe, ohun gbogbo tí a ó ṣe, ó yẹ kí a máa ṣe ní orúkọ, ní àṣẹ, ní ìlànà àti ní ìṣàkóso tí ó wá, àti àṣẹ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹni tí a fi ṣe Olúwa àti Olùgbàlà wa. Bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristì wípé ó ti gbà ọ́ là, bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristì wípé òun ni alákòóso rẹ, òun ni ọba rẹ, òun ni aláṣẹ lórí rẹ, ó yẹ kí o mọ̀ wípé o dá wà, o lè ṣe ohunkóhun tí òun fẹ́ nínú ara rẹ, o lè sọ ọ̀rọ̀ tí òun fẹ́ fún ara rẹ, o láti ṣe ohun gbogbo ní orúkọ àti ní àṣẹ àti ní ìṣàkóso àti lábẹ́ ọwọ́ agbára Jésù Kristì, ẹni tí ó jẹ́ Olùgbàlà àti Olúwa lórí rẹ. Èyí ni èrò tí ó tọ̀nà fún ojúṣe. Èrò ní máa mú ìṣe wá, èrò tí a ní ní ọkàn wa ní máa jẹ́ kí a ṣe ohunkóhun. Bí o bá jókòó sí ojú kan nísinsìnyí, kí o tó lè dìde, èrò ní láti wá sínú ọkàn rẹ wípé ó yẹ kí n dìde. Bí o bá jókòó, bóyá o ń gbatẹ́gùn ni, kí o tó lè dìde lọ sí ibi ìdáná, èrò kan a wá sínú ọkàn rẹ wípé kí n dìde láti lọ sí ibi ìdáná. Àbí bí ó bá jẹ́ pé èbi ló ń pa ọ́, bí ò bá di wípé èrò kan wá sínú ọkàn rẹ wípé ó tó àkókò láti jẹun, ò ní lè ṣe é. Èyí ni a fi ń sọ wípé èrò tí ó ń wá sínú ọkàn wa, èyí ni ó máa mú àwọn nǹkan tí à ń ṣe ni ó máa mú wọn wá sí ojúṣe. Èrò tí ó yẹ kí ó wà nínú ọkàn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni wípé a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì wá, gẹ́gẹ́ bí ẹni tí ó wọ ẹ̀ṣẹ̀ wa nù, gẹ́gẹ́ bí ẹni nípa orúkọ rẹ̀ ni a ti kọ orúkọ wa nínú

0: ó sì borí ohun gbogbo. Ẹ fi ìbùkún fún Olúwa, ẹ̀yin áńgẹ́lì rẹ̀ tí ó pọ̀ ní ipá, tí ń ṣe òfin rẹ̀, tí ń fi etí sí ohun ọ̀rọ̀ rẹ̀. Ẹ fi ìbùkún fún Olúwa, ẹ̀yin ọmọ ogun rẹ̀ gbogbo, ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ tí ń ṣe ìfẹ́ rẹ̀. Ẹ fi ìbùkún fún Olúwa, gbogbo iṣẹ́ rẹ̀ ní ibi gbogbo ìjọba rẹ̀. Fi ìbùkún fún Olúwa, ìwọ ọkàn mi.
1: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí a fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa. Nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kìí kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run, wípé bí a bá képe yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Jẹ́ à ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe képe yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn. À ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń képe yín tí wọ́n ń gbàdúrà, wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbọ́ àdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ó mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí, Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí, ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ó mú, nítorí tí ìwọ pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọ́n léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti di ìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn.

0: tí ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Esra sọ fún wa wípé ó fún ọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú. Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin. Ó sọ wípé gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Èyí ni a ń sọ fún ọmọ Ísíráẹ̀lì wípé nítorí ẹ̀ṣẹ̀ tí ó jọba nínú ọkàn wọn àti nítorí àwọn àìṣedédé tí ó wà ní ìgbésí ayé wọn wípé ó ṣòro fún wọn láti gbàdúrà sí Ọlọ́run. Àti wípé àìsàn àìlè gbàdúrà yìí ni ó mú kí àwọn nǹkan púpọ̀ tí ó ń dojú ti ní kí ó wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a pè wọ́n níjà, a sì sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó lè ru ara wọn sókè, ó yẹ kí wọn kí ó lè pe orúkọ Olúwa, ó yẹ kí wọn kí ó lè gbàdúrà. Èyí ni a mú wá sọ̀dọ̀ wa lónìí wípé àwa pàápàá a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé wa, ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa ní àǹfààní tàbí ààyè tàbí ìgboyà ọkàn láti lè gbàdúrà sí Ọlọ́run. Àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa láàyè láti rú ara wa sókè, láti lè képe orúkọ Olúwa, kí Olúwa kí ó ba lè gbọ́ àdúrà wa. Nítorí bẹ́ẹ̀, ohun àkọ́kọ́ ní ìgbésí ayé wa ni wípé kí a jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kí a kàn wọ́n sílẹ̀, kí a ba lè ní ìgboyà láti wá sí ìtẹ́ àánú Ọlọ́run. Nínú orin Dáfídì, orí kẹrìnléní àádọ́rin, ẹsẹ̀ ìkejìdínlógún, ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni ó máa ń bá àwa ọmọ ènìyàn. Àwọn ìdánwò wọ̀nyí ni ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lọ sínú ẹ̀ṣẹ̀. Nígbà tí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, ó máa ń mú ẹ̀rí ọkàn tí ó ní ìdálẹ́bi wá sí ọkàn wa. Bí ìdálẹ́bi wọ̀nyí bá sì ti wá sí ọkàn wa, yóò ṣòro fún wa jọjọ láti gbàdúrà sí Olúwa. Nítorí wípé ọkàn tí ó ní ìdálẹ́bi, ọkàn tí ó ń bẹ̀rù níwájú Ọlọ́run, ọkàn tí ó mọ ẹ̀bi rẹ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléèrí aláìṣòótọ́ níwájú Ọlọ́run, kò lè ní ìgboyà láti gbàdúrà sí Ọlọ́run ní àkókò kan náà. Èyí ni olórin Dáfídì fi ń sọ fún wa wípé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa, bí àwa bá mọ̀ wípé a ní àìṣedédé, a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti Ọlọ́run. Wo ìwé wòlíì Ésáyà tí a ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti orí 111. Ìwé wòlíì Ésáyà orí 111 láti ẹsẹ̀ ìkíní, kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́, ṣùgbọ́n àìṣedédé yín lè ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Àwọn tí wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí kò dára, wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí yóò dènà àdúrà, ó máa ń jẹ́ ìṣe wọn láti máa wá sí ilé ìsìn kí wọn kí ó sì máa tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìdènà tí kì í jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti ire kí ó wá sí ìgbésí ayé wa. Bí a bá ń dárúkọ ẹ̀ṣẹ̀, Bíbélì jẹ́ kí ó yé wa yékéyéké. Ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀, ó ń sọ nípa àìṣòdodo gbogbo. Bí a bá jẹ́ aláìṣòótọ́, aláìṣòdodo, a jẹ́ aláìṣòótọ́ pẹ̀lú ọkọ, tàbí aláìṣòótọ́ pẹ̀lú aya, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí a gbà síṣẹ́, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí ó gbà wá sí iṣẹ́, ó jẹ́ wípé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá sì wà nínú ayé wa, wọn yóò dènà àdúrà wa. Èyí ni ó máa ń fi ìrẹ̀wẹ̀sì àti ìlọ́wọ́ọ́wọ́ sí ọkàn wa tí kì í jẹ́ kí a lè gbàdúrà yanjú, tí kì í jẹ́ kí a lè di ìlérí Ọlọ́run mú. À ń sọ nípa àgbèrè. o ba je eni ti o nteti leko ti o ngbo awon iroyin ni ayika wa lati inu ero radio a ma nso wi pe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fin ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba se je eni ton tesiwaju ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala an se ka si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le an se ka si o je ese o sese ki o je oju kokoro we pe onkon ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogo loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asore ni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroshe ombuburu asa egboran si obi asa egboran si oran olorun pelu alainiye ninu odale alaini fe agidi alailanu awon kan won ni o ma nfa ki adura wa ki o ma je itewogba o ni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun eni keni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wo pe a ko da awon adura wa ohun ti o sele ni wo pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbesi aye wa sugbon aise dede yin li o ya yin kuro lodo olorun ati ese yin li o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a nso fun amo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wi pe won je ohun aimo awon ododo ti won gbekele bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si ilesin bi ki a ma robo si olorun bi ki a ma suturari bi ki a ma se ohun kan tabi omiran a nso fun wi pe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma nsogo ninu re won ma nso fun awe pe awon je ni mimo awon je ni tito ni waju olowa ati wi pe awon mo bi won se ma fun awon alagbe lowo awon si mo bi won se ma se sesin a nso fun awe pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju olorun ati wi pe o mu ki a re danu bi ewe aise dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe oni ni ese ikeje ori kerinle ni ogota ko si eni ti o npe oruko olowa ko si eni ti o npe oruko olowa amo israeli ti an soro nipa re ti woli aisa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wi pe ati fi oruko olowa fun won ati fi ileri olorun fun won won si ti mo olorun abrahamu ti isaki ati ti jakobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orilede ti o yi won ka eyi ni asaya so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awa na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oruko olowa mo boya oruko angeli le awa n ke pe nisinsin yi lati gbo adura wa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa Joseph inu ni bini ati wahala pupo ni o wa ni igbese aye re kini o da okunrin na sile kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oruko olowa bi abaka nipa eniyan bi Danieli tabi nipa bi Dafidi o ti o se won ni wo pe won ke pe oruko olowa bi o ba lo sinu maje mo titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni wo pe won kese jari ni ti igbagbo won kese jari nipa ti ebi won won kese jari nipa awon ohun idawole won ohun ti o se won ni we pe won ke pe oruko olowa sugbon Isaiah n so fun wa esun ti o fi kan omo Israeli ni we pe ko si eni ti o ke pe oruko re ti oru ara re soke lati di omo ti oru ara re soke lati di omo e je we pe ilowo owo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o n doju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oruko olowa bi o ko ba di iliri olorun mo bawo ni o se se se fun o lati kuro ninu ipo egan ti o wa nisisin yi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ike dogun ati ikerin dilogun ni Jesu Kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea we pe o mo ise won ati we pe esun ti o n fi kan won ariwisi ti a ni riwisi won ni we pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ike dogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowo owo Jesu tin so fun awon ijo ye wi pe ariwisi ti a ni wisi won ni wi pe won ko gbona bẹẹni wọn kò tutu ní ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ nítorí tí ìwọ ṣe lọwọọwọ tí ìwọ kò sì gbóná bẹẹni o kò tutu èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èyí jẹ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn a ó ṣí kúrò èyí jẹ wípé a ó yà wọn nípa sí ọlọrun èyí jẹ wípé a ó ta wọn nù èjẹ wípé bí a ti gbà wọn gẹgẹ bí ènìyàn ọlọrun tẹlẹ tẹlẹ wípé nísinsìnyí bí a bá ta wọn nù bí a bá pọ wọn jáde kúrò ní ẹnu olúwa kúrò lẹnu olùgbàlà wípé wọn kì í ṣe ti ọlọrun mọ o jẹ mọ wípé bí ìlọwọwọ bá jọba ní ìgbésí ayé rẹ tàbí ìrẹwẹsì ni ó jọba ní ìgbésí ayé rẹ tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ èyí yóò mú kí ọlọrun kí ó ta ọ nù kí ó sọ fún ọ wípé o kì í ṣe ti òun nítorí wípé ó ní bí o bá wà ní ìlọwọ́wọ́ síbẹ̀ wípé a ó ta ọ̀nà a ó pọ̀ jáde kúrò lẹ́nu olùgbàlà nínú Jákọ́bù orí kẹrin Jákọ́bù orí kẹrin ẹsẹ ìkejì ẹ̀yìn ń fẹ́ ẹ kò sì ní bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì a lè sọ yìí nípa wọn wípé ẹ̀yìn ń fẹ́ ẹ̀yìn kò sì ní bí a bá rí ẹni tí ó ní ìwọ̀ tútù bí a bá rí ẹni tí ó máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì bí a bá rí ẹni tí ó ní ìwà bí ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ ó ṣeéṣe kí èyí kí ó máa wọ̀ ọ́ ranti won pe ko le se se fun lati ni iwa tutu tabi iwon ton won sin tabi iwa ododo tabi iwa looto lai je we pe oni igbala ninu okan re lai je we pe o ti ba Jesu gege bi olowo ati olugbala re lai je we pe o ti fi ododo ja ese re sona lai je we pe o ti ko ese re sile asi ti fi eje Jesu Christi we o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atunbi eni ti a si ri pe nipa atunbi yi ohun rere gbogbo ni o n wa si igbesi aye re ki o si ma fe ki iru nkan won yi ki o sele si o Jacob n we pe eyin fe e ko si ni o sese ki o ri eni ti o je we pe ore olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o sese ki o ri eni ti o je we pe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o sese ki o wa le enu ise o ni igbega kun igbega tabi o sese ki o je wi pe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wi pe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbesi aye re iwo si nfe ru nkan be o wi pe eyin nfe e ko si ni e ko ni nitori wi pe e ko se nkan ti awon won yi se nipa wi pe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibukun ati ore ati anu olorun se de igbesi aye won eyin fe e ko si ni o se se boya o ti ni igbala sugbon bi a ba so nipa isodi mimo bi a ba so nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba so nipa iwa bi ti olorun bi a ba so nipa iwa ifarajo Jesu Christi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajeji si o bi o ba si ri awon elomiran ti won ti ni isodi mimo bi o ba ri ore ofe olorun ni igbesi aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbesi aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbesi aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ohun ti o de omole o sese wi pe ori eni ti ejo wa si inu ile isin yi ni akoko kan na nisisin yi won ti ni igbala nisisin yi won ti ni isori imo nisisin agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o to wa si igbesi aye won ohun ti jesu so fun ani won se wi pe ki won ki o duro ni jerusalemu titi a o fi agbara emi olorun kan eyin ni won se won duro won fara won robo won je ki gbogbo igbesi aye won ki o di ifihan ni waju olowa won si so fun olorun we pe bi o ba fun ni agbara emi mo yi won ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won soro bi oba bi won ba gbadura won soro pelu ase bi won ba gbadura won le di ileri olorun mu o si nfe nkan wonyi ni igbesi aye ti re pelu ni eyin nfe e ko si ni o sese ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon aisan wonyi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo sibi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wi pe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohun ko ohun awon ti won ma mi hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o n se won tele tele ati mu kuro ki o si ma fe nkan wonyi ni okan re wi pe ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon wonyi si ti ni ilera pipe síbẹ̀ síbẹ̀ èmi wà nínú àìsàn ó ní ẹ̀yìn ń fẹ́ ẹ kò sì ní kíni ṣe tí a rí wípé àwọn ẹlòmíràn wọn ti ní ìdáǹdè àwọn ẹlòmíràn wọn ti ní ìgbàlà àwọn ẹlòmíràn wọn ti ní ìsọdí mímọ́ àwọn ẹlòmíràn wọn ti ní agbára ẹ̀mí ọlọ́run àwọn ẹlòmíràn a ti dá wọn sílẹ̀ kúrò nínú àìsàn tí ó ń ṣe wọn àwọn ẹlòmíràn àwọn májèlé tí wọ́n gbé fún wọn jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo rẹ pátápátá ló ti pòórá ní ìgbésí ayé wọn kíni ṣe tí ore ọ̀fẹ́ ọlọ́run wà fún irú àwọn wọ̀nyí ṣùgbọ́n tí kò sí nínú ayé àwọn kan nínú wa ìdí rẹ̀ ni wípé a kò ru ara wa sókè ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń ṣe ìlọ́wọ́wọ́ ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń rẹ̀wẹ̀sì ó ní ẹ̀yìn ń fẹ́ e ko si ni wo awon nkan ti o tin fe ninu okan re wo awon nkan ti o tin so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan wonyi ti o fe wonyi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin pa e si nse lara e ko si le ni o n so fun awon pe bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise oni eyin se ilara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin ja eyi je we pe en jiyan eyi je we pe a n poju tembelu awon ti o li ni nkan won yi e je wi pe an wo awon eniyan ti o ti ni nkan wonyi e ti aba fi lo si ori ekun wa ki agbadura ki awon kan ki o le je ti wa ija tabi ilara tabi arankan ni a fi n gbe ko awon elomiran loju eyin sin jagun e ko ni nitori eyin ko bere e ko ni nitori ti eyin ko bere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba tin pari iwaasu be ni won sa jade won lo si eti oko lati le lo mu moto nkan wonyi ki o je ke awon eniyan wonyi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko bere bi a ba fe ni igbala ani lati bere bi a ba fe ni isodimo ani lati bere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati bere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati bere bi o ba je wi pe emi okunkun ni o rin wa mole ti a si nfe ni idande ani lati bere bi o ba je wi pe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si nfe itusile ati imunilarada ani lati bere bi o ba je wi pe ani wahala ninu ile ninu ebi pelu awon omo tabi pelu oko tabi pelu aya ti a si nfe ki olorun ki o pe ero si igbese aye wa ati si idile wa ani lati bere ani lati je ni tin gbadura ani lati je ni tin ru ara wa soke e ko ni nitori ti eyin ko bere o ye ki a mo we pe adura se pataki bi a ba fe ni ore ofe olorun bi a ba fe ni imuse ileri olorun ani lati je eni tin gbadura wo Matthew ori 24 Matthew ori 24 lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni an so nipa ti Jesu Kristi ati awon omo ehin re o ti so fun oni isaju wi pe oun fe ki won ki o le gbadura pelu oun o mu Johanu Jakobo ati Petero o so wi pe won ni lati gbadura pelu oun oun si lo si waju o be si ni gbadura o be si ni kepe Olowa wi pe ki a le fun oni agbara lati le dojuko awon nkan ti o ye ki oun dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa eyi je akoko ti o se pataki popo fun Jesu Kristi ki se be nikan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wipe gbogbo ebo ti a nru ninu majemo lailai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon nkan wonyi nigba ti Jesu Kristi odo agutan olorun ti o fi ara re ru ebon fun gbogbo agbaye patapata sugbon awon eniyan wonyi eyi ti won iba fi dide eyi ti won iba fi kunle eyi ti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Kristi won ko le gbadura o si to awon omo ehin re wa wi pe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigba ti awon omo kekeke ti won bere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi a ba ye igbesi aye re wo daradara bi a ba wo kini idi ti o dabi eni wipe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wipe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wipe nigba gbogbo no ma nje otile no ma nfi eyin re bale eyi ni wipe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki e si ma gbadura e ma sona ki e si ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki e si ma gbadura bi o ba fe ki ori ofe olorun ki o wa ni igbesi aye re e ma sona ki e si ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki e si ma gbadura bi idanwo tin wa latowo isu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni tin bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbesi aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma nfe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba je we pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je we pe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ati awon omo esu ti won joba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon alonilowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon sa ilera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi n fe sugbon o sa ilera fun ara looto le emi n fe iwosan emi n fe ki a se aseye ati aserege ni igbesi aye wa aseyege ni igbesi aye wa emi n fe nitooto sugbon o se ailera fun ara bi a ba si n fe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n so ni wipe a ni lati ru ara wa soke wo bi Isaiah ti so fun wa Isaiah ori kejileni aadota Isaiah ori kejileni aadota lati ese ikini ji gbe agbara re wo iwo sioni o n so fun awa ti a rewesi o ni ki a ji dede o n so fun awa ti awa labẹ agbara okunkun ti agbara okunkun rin omole o ni ki a jidide o n so fun awa ti a ni ilowowo o ni ki a jidide ji gbe agbara re wo iwo sioni gbe aso ogo re wo iwo jerusalemu ilu mimo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola ohun alaimo ki yo wo inu re mo ohun ti a n so ni wipe bi a ba le jidide kuro ninu orun wa bi a ba le ru ara wa soke bi a ba le ke pe oruko olowa wipe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni ri won mo ni oruko jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gburo won mo ni oruko jesu awon nkan ti o ti n je gaba lori wa a ko ni gburo won mo ni oruko jesu bi a ba le jidide iji ododo
1: bi abale ke poroko olowa bi abale ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalem tu ota kuro tu oja kuro li orun re iwo onde omo birin sioni a o ti an so ni wo pe amon sele won yi won dabi omiran ti o je wo pe won de obole won ko wa alai lagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni wo pe an segun won sugbon Isaiah n so fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oruko Olowa ki a ba le mu awon ti o wa ni igbesi aye won ti o so won di edun arin le ki a le mu nkan won yi kuro o ni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin sioni bi awa papa bi a ba se nkan won yi bi awa na bi a ba le ke pe Olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun Olorun wi pe a n fe di eni igbala a n fe di eni ti o ni isodima eni ti o ni agbara Olorun ati eni ti aisan gbogbo ti o kuti kuro ni igbesi aye re ti a ko je ki ohun kan ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri Olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisiyi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan won yi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe fun nkan ti Olorun wo orin Dafidi ori kejilelogoji lati ese ikini orin Dafidi ori kejilelogoji lati ese ikini bi agbonrin iti mami hele si ipa odo omi be li okan mi mi hele si o Olorun bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi oni samu nso wi pe be li okan mi mi hele si o Olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si Olorun ki a ru ara wa soke ki a ke pe oruko Olowa ki a di ileri Olorun mu ki a gbadura ki kan si Olorun oni ongbe Olorun gbe okan mi bi ongbe Olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe Olorun gbe okan mi ohun ti oni samu pe so yi ni wo pe o ni ijatile ninu aye nitori pe ko se alafeyinti kan ti o wa ninu aye ti ki o ja ni tile bi a ba gbekele eran ara o daju wi pe a o ni ijatile sugbon ni orin samu so wi pe ongbe Olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe Olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wi pe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe Olorun gbe okan mi bi ongbe Olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju Oluwa o si ba Olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori wi pe nkan kekeke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di ileri Olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fe agbara Olorun ni igbesi aye re o ye ki o ke pe Olowa o n gbe Olorun gbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi Olorun ni igbesi aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba si n fe agbara ati waasu ihere o ye ki o ke pe Olowa o n gbe Olorun gbe okan mi ti Olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju Olorun wo Matthew ori karun ese ikefa ki ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki o n gbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi n pa ati ti o n gbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti o gbe ngbe awon ti won mo we pe won fe so di mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi a ba nfe ru nkan be isodimo ki se ohun ti a n ba pade loju ona isodimo ki se ohun ti a n ba pade ni ibodo oko isodimo ki se ohun ti a n ba pade ni bi oja isodimo je ohun ti a n ba pade ni ile olorun nigba ti a ba ni ohun gbe nigba ti ebi ba pa wa si pa ododo ti ohun gbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba nfe awon ibukun wonyi ani lati ni ohun gbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketadinlogoji lojo ikehin ti se ojo ajo nla Jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye ani pekun ki se fun awon onilowowo iye ani pekun ki se fun awon ko gbona ko tutu iye ani pekun ki se fun awon alaile igbadura iye ani pekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won o ni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye ani pekun ongbe wipe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe so di mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose ileri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe ti olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun o lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se Jesu logo sugbon nisisiyi ati se Jesu logo o si so fun awe pe nisisiyi ti ati se Jesu logo we pe bi orugbe ba ngbe enikeni o nfe igbala mi tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi ohun kon ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro ohun ti a ni lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki ileri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwo si ti a ni ninu Isaiah si awon omo Israeli ni wi pe ko se eni ti n ke pe oruko re ti o n ru ara re soke lati di omo ni asale yi bi a ba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le sọ fun olorun wipe a n fe awon ibukun olorun ileri olorun ki kona bi a ba ke pe olorun o daju pe yoo gbo bi elese ba wa ti o n fe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o n fe isodi mimo a o so di mimo bi eni ti o ti ni isodi mimo ba wa siwaju olorun ti o n fe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba n fe agbara emi olorun o daju wipe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wipe oju re yoo mole si wa lara yoo si fi awon ileri olorun ti o po yóò fi wọn ṣe, yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí á dìde, kí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀, a ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa. Bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, képe orúkọ Olúwa, sọ fún Ọlọ́run wípé lónìí o ń rú ara rẹ sókè, lónìí o ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí o gba ọkàn rẹ là, tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́, ìsọdi mímọ́ ń kọ́, rú ara rẹ sókè kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìsọdi mímọ́, tàbí ìwọ tí o ti ní ìsọdi mímọ́, báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ, rú ara rẹ sókè kí o sì jí gìrì, kí o jí ìjí òdodo, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ. Jí, jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbọ́n eruku kúrò lé ara rẹ, dìde kí ìwọ kí o bá lè mú ìlérí Ọlọ́run ṣe ní ìgbésí ayé rẹ. Bí o bá jẹ́ ni ìlọ́wọ́wọ́, jí dìde. Bí o bá jẹ́ kò gbóná kò tutù, jí dìde. Bí o bá jẹ́ ẹni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, jí dìde kí o ronú pòwàdà. Bí o bá jẹ́ ẹni tí kò ní ìtara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ́, jí dìde kí o képe orúkọ Olúwa. Bí o bá jẹ́ ẹni tí ń fò ní kúfọ̀ láyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ìgbàgbọ́, jí dìde kí o képe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ àánú rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìsọdi mímọ́ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ, tàbí ìwòsàn, o ń fẹ́ ìwòsàn ní ìgbésí ayé rẹ, tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a tu ọ sílẹ̀, o fẹ́ kí a da ọ ní ìdè, o fẹ́ kí a gbà ọ sílẹ̀. Jí dìde, má ṣe ṣe ìlọ́wọ́wọ́, má ṣe jẹ́ ẹni kò gbóná kò tutù. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, ó dájú wípé yóò gbọ́ bó bá lè képe. Jí, jí gbé agbára rẹ wọ ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ ìwọ Jerusalemu, nítorí láti ìgbà yìí lọ aláìkọlà àti àìmọ́ aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Képe orúkọ Olúwa, ìwọ ń fẹ́ o kò sì lè ní nítorí àìlè gbàdúrà. Ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ aláìní, ó jẹ́ aláìwà bí Ọlọ́run nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ ẹni tí àìsàn tí ó fi ilé rẹ̀ ṣe, tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà. Jí dìde, jí dìde, jí dìde, rú ara rẹ sókè, képe orúkọ Olúwa. Sọ fún Olúwa wípé o ń fẹ́ ìyípadà ní ìgbésí ayé rẹ. Má máa fi ìgbà gbogbo wọ́lá ní ìgbàlà, má máa fi ìgbà gbogbo wọ́lá ilé ìgbàdúrà, má máa fi ìgbà gbogbo wọ́lá ní ìsọdi mímọ́, o ń fi ìgbà gbogbo wọ́lá ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ Olúwa, jí dìde kí o képe orúkọ Olúwa. Kí o sọ fún Ọlọ́run wípé lónìí, lónìí o ń fẹ́ ìgbàlà, o ń fẹ́ ìgbàlà. Ronúpọ̀ àdá àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a bá lè dáríjì ọ́. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a bá lè dáríjì ọ́. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a bá lè dáríjì ọ́, kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ. Bí o bá ti ní ìgbàlà, kí pe Ọlọ́run fún ìsọ̀rí mímọ́. Bí o bá ti ní ìsọ̀rí mímọ́, kí pe Ọlọ́run fún agbára, ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run. Bí o bá ti ní ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run, kí pe Ọlọ́run kí o bá lè fi ìgboyà jẹ́rìí orúkọ rẹ̀ nínú ọkọ̀ èrò, nínú abúlé, nínú ìletò, ní àyíká rẹ, tàbí níbikíbi tí o ń gbé. Kí pe orúkọ Olúwa, jí kí o rú ara rẹ sókè, jí kí o rú ara rẹ sókè. Sọ fún Ọlọ́run wípé ìrẹ̀wẹ̀sì yóò pòórá ní ìgbésí ayé rẹ, àìlè gbàdúrà yóò kúrò ní ìgbésí ayé rẹ. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa. Èyí kì í ṣe àkókò fún orun sísùn. Képe orúkọ Olúwa, èyí kì í ṣe àkókò fún ìrẹ̀wẹ̀sì. Képe orúkọ Olúwa. Jí dìde kí o képe orúkọ rẹ, rú ara rẹ sókè, kí ìlérí Ọlọ́run kí o bá lè jẹ́ tirẹ, kí ìdáǹdè kí o bá lè jẹ́ tirẹ, kí ìwòsàn kí o bá lè jẹ́ tirẹ, kí àlàáfíà Ọlọ́run kí o bá lè jẹ́ tirẹ, kí ìmúnidúró okun atokin wa ki o le je ti re ki o re ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepo oroko olowa so fun olorun bi ileri re mu kepo oroko olowa iwo nfe sugba ati ni nkan won yi ani lati gbadura o nfe igbala lati ni nkan won yi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan won yi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan won yi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan won yi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oroko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o kepe oroko olowa jidide ki o kepe oroko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oroko olowa.

gbọ́ a kò lè wọ ọlọ́run wò lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan owó ó ń kún owó lọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mo ti dé inú ìjọ ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí a ti wá sí inú ìjọ ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́ ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́ wípé bí àwọn bá dáwọ́lé nǹkan bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà àwọn ò jẹ́ padà. Àwọn ní ìpinnu àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn nínú ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn ìfọkàntán nínú ara wọn wọ́n gbẹ́kẹ̀lé ara wọn èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Bí o bá wo ìhín ó ń sọ ó ní nítorí ẹni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ ó ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe ò sí níwájú ẹ̀ àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà wọ́n lè tú gèlè wọ́n lè tú ọ̀já wọ́n lè ṣí fìlà kán bẹ̀rẹ̀ sí ní jà kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn án èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà ìgbàgbọ́ tí ń nodì ìgbàgbọ́ tí ń dà nǹkan rú kì í ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ. À ń sọ ìgbàgbọ́ nípa nínú Ọlọ́run ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹnikẹ́ni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò ó ṣeé ṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò ṣùgbọ́n bí ẹni ti ń wọlé bóyá ó ṣeé ṣe ìgbà tí wọ́n fẹ́ jáde wọ́n fẹsẹ̀ òsì kọ wọ́n ní àmì nìyẹn mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́yẹn ó parí nìyẹn nǹkan tí máa bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára. A sì sọ fún ẹnì kejì wípé mo gba ara mi gbọ́ mo mọ̀ pé bó jẹ́ àlá ni mo lá ni bó jẹ́ ẹsẹ̀ ni mo fi kan ni bó jẹ́ nǹkan kan ni mo ń gbòrò nínú ara mi ni mo mọ̀ wípé mo mọ bí nǹkan ṣe máa ń rí kì í ṣerú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀. A ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè wípé ó jẹ́ alágbára wípé ó jẹ́ Ọlọ́run tí kì í ṣèké ó jẹ́ Ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀ èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ àti wípé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá a ṣé o kíyèsí níhìn-ín ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá Ọlọ́run wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú. Àwọn ẹlòmíràn wọn kì í mú sùúrù wọn kì í lè fara balẹ̀ wá Ọlọ́run wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn bí a bá sì ti ń parí ìsìn àwọn ẹni tí ó kọ́kọ́ jáde wọn kì í fara balẹ̀ láti gbàdúrà wọn kì í fara balẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ wọn kì í fara balẹ̀ láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wọn kì í fara balẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí Ọlọ́run. Ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ wá a nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè ní sùúrù níwájú Ọlọ́run ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin Ọlọ́run kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ kí a sì rí wípé

0: gbàdúrà, afarabalẹ̀. Ẹlòmíràn nínú ilé kìí farabalẹ̀, ó ṣeéṣe kí ó máa ka bíbélì. Bí ó ti ń gbọ́ ti ẹnìkan kan lẹ̀kùn, kò mọ̀ bóyá òní wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè, ó ti dìde kìí farabalẹ̀ lórí àdúrà. Ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná, ó fẹ́ tẹ̀bà, tàbí ó gbọ́bẹ̀ léná, ó fẹ́ jẹun. Ó ní kò ń sáré gbàdúrà. Ibi tó ti ń gbàdúrà, ó ń ronú bóyá ọbẹ̀ ń jó, bóyá omi ti hó, ó dìde. Irú ẹni bẹ́ẹ̀ kò farabalẹ̀ wá Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, àwọn ẹni tí ó jẹ́ wípé wọ́n tọ Ọlọ́run wá, wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run ń bẹ, wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó farabalẹ̀ láti wá Ọlọ́run. Mo ti ń sọ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́, nítorí pé láìsí ìgbàgbọ́ kò ṣeéṣe láti wọ Ọlọ́run. Jẹ́ kí n tún sọ fún ọ, kí ni à ń pè ní ìgbàgbọ́? Wo ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Ẹsẹ̀ kan yìí tí apostoli ń sọ fún wa, òun ni apostoli ni ó ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo orí ìwé yìí. Òun ni ó fi sọ nípa ti Noah. Nígbà tí Ọlọ́run kìlọ̀ fún Noah wípé ìkún omi yóò dé, Noah kò tí ì rí ìkún omi ní ìgbà kan ṣoṣo rí. Noah kò tí ì rí kí òjò rọ̀ tó bẹ́ẹ̀ ní ìgbà kan ṣoṣo rí, tí ó fi rí wípé omi bo ilé mọ́lẹ̀, ó bo igi mọ́lẹ̀, ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó pa wọ́n run. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé kò rí nǹkan wọ̀nyí rí, ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó ń jẹ́rìí wípé ohun tí Ọlọ́run sọ yóò ṣe. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fi mọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìkún omi rí, ó dájú wípé ìkún omi yóò dé. Apostoli tó ń ṣe àlàyé fún wa, ó ṣe àpẹẹrẹ fún wa nípa ti Abrahamu. Nígbà tí Ọlọ́run pè é ní ẹsẹ̀ ìkẹjọ láti jáde lọ sí ibi tí òun ó gbà gẹ́gẹ́ bí ilẹ̀ ìní, ó gbọ́, ó jáde lọ láì mọ ibi tí òun ń rè. Fiyèsí dáradára, ibi tí ó ń lọ yìí kò tí ì gbó nípa rẹ̀ rí, kò tí ì kà nínú ìwé ìtàn nípa rẹ̀ rí, kò tí ì rí ẹni tí ó lọ síbẹ̀ tí ó padà wá rí. Ṣùgbọ́n bí Ọlọ́run ti sọ fún un, ó gbàgbọ́, ó kó ẹrù rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí Ọlọ́run fẹ́ kí ó lọ. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Paul tó ń ṣe àlàyé síwájú sí ní ẹsẹ̀ ìkọkànlá, ó ní nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Rántí wípé ní ìgbésí ayé Sarah, kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ 90 ọdún tí ó rí wípé ó lóyún, ó sì bímọ. Kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó rí wípé ìgbà obìnrin ti kọjá lára rẹ̀, tí ó jẹ́ wípé kò ṣeéṣe ní ti ènìyàn ẹlẹ́ran ara láti lóyún mọ́, ṣùgbọ́n tí ó lóyún. Ṣùgbọ́n ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Sarah kò tí ì rí irú ẹnikẹ́ni bẹ́ẹ̀ rí tí ó ti di 40, ṣùgbọ́n tí ó lóyún síbẹ̀síbẹ̀, nítorí wípé Ọlọ́run kì í ṣèké, nítorí pé ó ka Ọlọ́run tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó ní ìjẹ́rìí sí ohun tí a kò rí. Bẹ́ẹ̀ náà ni a sọ fún wa ní ti Abrahamu nínú ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́ ni Abrahamu. Nígbà tí a dán wò fi Isaaki rúbọ, ẹni tí ó sì fi ayọ̀ gba ìlérí wọn ni, fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ ní ti ẹni tí a wí pé nínú Isaaki li a ó ti pe irú ọmọ rẹ. Ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Ṣé orí ohun tí a sọ nípa ìgbàgbọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé Abrahamu kò tí ì rí ẹnikẹ́ni rí tí ó jídìde láti inú òkú ó ṣe é ṣe kí ó ti kà nípa ábẹ́lì tí ó kú tí ó sì jẹ́ pé kò jídìde láti inú òkú ó ṣe é ṣe kí ó ti kà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó kú ṣùgbọ́n tí a kò jídìde láti inú òkú ṣe o mọ̀ wípé ó wá sí ayé yìí kí Jésù kí ó tó wá kí a tó máa sọ nípa wípé Jésù Kristì jídìde láti inú òkú kí a tó máa sọ wípé Elijah tàbí Elisha ó gbàdúrà fún ẹnìkan àwọn wọ̀nyí sì jídìde kúrò nínú òkú kí irú ìgbà bẹ́ẹ̀ kí ó tó dé ni Abrahamu ni ó ti gbàgbọ́ wípé wẹsẹ̀ kọkàndínlógún yìí ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ èyí ni à ń sọ nípa ìgbàgbọ́ wípé ìgbàgbọ́ ni ìjẹ́rìísí ohun tí a kò rí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàgbọ́ wípé nígbà tí Ọlọ́run bá ṣe ìlérí fún wa bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìmúṣẹ ìlérí yìí bí ó tilẹ̀ jẹ́ wípé a ò mọ ọ̀nà tàbí ohun tí Ọlọ́run yóò ṣe tí ó lè fi mú ìlérí iṣẹ́ ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run kìí kùnà Ọlọ́run kìí bàátì Ọlọ́run kìí ṣe ẹni tí í ṣèlérí tí kì yóò lè múṣẹ ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run jẹ́ alágbára Ọlọ́run jẹ́ olóòótọ́ Ọlọ́run jẹ́ onífẹ́ Ọlọ́run jẹ́ ọlọgbọ́n àti wípé kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè yí padà kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè ṣe èyí ni ìgbàgbọ́ wa nítorí bẹ́ẹ̀ yẹ kí ó yí ọ wípé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí àti ìjẹ́rìísí ohun tí a kò rí wo Rómù orí kẹrin kí o lè yí ọ jù bẹ́ẹ̀ lọ Rómù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí náà lé o fi ṣe ti ipa ìgbàgbọ́ kí o lè ṣe tí oore ọ̀fẹ́ kí ìlérí kí o lè dá gbogbo ọmọ irú ọmọ lójú kì í ṣe àwọn ti ipa òfin nìkan ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Abrahamu pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa gẹ́gẹ́ bí a ti kọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí ò ń gbàgbọ́ Ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ṣe orí ohun tí a sọ nípa ìgbàgbọ́ níhìn-ín wípé Ọlọ́run tí ó pe àwọn nǹkan wọ́n ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí pípe àwọn nǹkan wọ́n ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ẹsẹ̀ ìkejìdínlógún nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ti ìrètí kí o lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a wí pé báyìí ni irú ọmọ rẹ yóò rí ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun ti kára rẹ̀ tí o ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún nípa ti Abrahamu ni a ń sọ wípé ó tó ẹni ọgọ́rùn-ún ọdún nígbà tí Sara tí ò ń jẹ́ bí ẹni àádọ́rùn-ún ọdún àti kíkú inú Sara kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́ ó ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ṣe ìlérí òun bá ti lérí ó sì lè ṣe é èyí ni à ń sọ nípa ti ìgbàgbọ́ nípa bẹ́ẹ̀ ni a fi rí wípé ìgbàgbọ́ àwọn ti májèmú láéláé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu àwọn tí wọ́n ní àìsàn amúhànláradá àwọn tí ó dàbí ẹni wípé odi Jericho wà ní iwájú wọn a wo odi Jericho lulẹ̀ àwọn tí òkun pupa tí ó wà níwájú wọn nípa ìgbàgbọ́ ni a fi pín òkun pupa sí méjì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ohun mẹ́rìírí ní ìgbàgbọ́ ṣe ní ìgbésí ayé àwọn wọn ni èyí ni a fi ń jẹ́ kí ó jẹ́ bí àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run bí o bá padà sí Hebrew orí 11
1: Heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se ye ke awo ti Noah ni ese ikeje nipa igbagbo ni Noah nigba ti Olorun kilo ohun ti ko iti iri fun o beru Olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo ni hin ni an so fun ani ti Noah ye ki o ye owe pe nigba ti a kilo fun Noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba Olorun gbo o beru Olorun o kan oko oko ti o kan ye o kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu Noah rara kilo to ga julo asopon ni ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigbati a ka awon opolopo eniyan si elese nigbati awon opolopo eniyan wonyi ti won ko le ri oju Olorun ti won ko le ba Olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni Noah ni o fi di olododo o meji ni an so nipa re Noah o kan oko fun igbala ile re Noah di olododo nipa igbagbo e o lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irinse tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o ga ju rara wi pe a di olododo nipa igbagbo e ni ohun ti o ga ju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba Olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu Olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba esu jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon iran ara eni ti bori idanwo ti o wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti Abrahamu bi o ba wo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re nihin ni a n so fun awe pe Abrahamu o gba ile gege bi ohun ini bawo ni o se gba ile yi gege bi igbagbo ni nipa ti igbagbo awa na o seese boya a o ni ga a o ni go a o ni kan ni kankan tele tele a o ni le a o ni bugbe a o ni le sugbon nipa igbagbo a gba Olorun gbo nipa igbagbo wa ninu Olorun a be si ni di eni to ni ile gbe a di eni ti o nra le a di eni ti o so wi pe ah lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n fi okuta ile ipele ile mo ti n fi lele lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n ra irin ise ki se be nikan emi ti o je wi pe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi nisinsin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wi pe Abrahamu o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi ohun ni o gaju o seese a ri awon miran ti o je wipe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irin ise won le bere si ni won le di eni ti n kowo jo sugbon igboran igbagbo ko si ni igbesi aye won o seese ki Olorun ni ki won ko ti sile ati gboran o soro Olorun ki won ko siga mimu sile o soro Olorun so fun wi pe ki won ki o mu iloko laya won ki won ki o mu bo sipo gege bi oro Olorun oko kan aya kan ati gboran o de ti fun won won o le gboran an so fun wi pe ohun ti o se pataki julo ti igbagbo le se ohun ni wi pe igbagbo o je ki a gboran si Olorun Olorun so pe ki a ko ese sile ki a be si ni hu iwa ododo igbagbo ti o ga julo ni igbagbo ti o je ki a di olododo igbagbo ti o je ki a bo lowo ese igbagbo ti o je ki a rin gege bi eniyan Olorun gege bi eni ti o ni iwa mimo ki se be nikan a n so ni ese ikokanla nipa igbagbo ni Sara ti kara re pẹ̀lú fi ní agbára láti lóyún. Nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́, ó jẹ́ ohun tí ó wúni lórí, ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀. Nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah, tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò bímọ, ṣó mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ Sarah, a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ Sarah nínú Genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ, ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́, fún ọdún pípẹ́, ṣùgbọ́n kò sí ọmọ. Fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọ bí, ṣùgbọ́n a sọ fún aníhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba Ọlọ́run gbọ́, bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún, ìgbà tí obìnrin lè bímọ, síbẹ̀síbẹ̀ ó gba Ọlọ́run gbọ́, èyí jẹ́ ohun tí ó dára púpọ̀. Nínú ìjọ wa níhìn, ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi, o lè jẹ́ ẹlẹ́rìí, o lè jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ti wá sínú ìjọ, wọ́n ti gbéyàwó, wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún, a tilẹ̀ ń ka ti ọlọ́dún mọ́kànlélógún, méjìlélógún, mo àrí ìkan nínú wa tí ó jẹ́ wípé ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá síhìn, a gbàdúrà Ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí, ó jẹ́ kí ó lóyún, ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, ṣùgbọ́n ní sòro. Ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́? Rárá, nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́, nígbà tí wọ́n wá sínú ìjọ, wọn ò lóyún tẹ́lẹ̀, wọn ò bímọ tẹ́lẹ̀, ìgbà tí wọ́n wá sínú ìjọ, wọ́n lóyún, wọ́n bímọ. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o, ìgbàlà kò jẹ́ tiwọn o, iṣẹ́ òdodo, ìrìn òdodo, ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi, bí ó bá ti dárúkọ Jésù sí ìṣòro àìrọ́mọ bí tí mo ní yìí, ó dá mi lójú wípé màá lóyún màá bímọ. Ìgbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀, ó lóyún, ó bímọ, ṣùgbọ́n yẹ tí ò kúrò létí, ẹ̀gbà kúrò lọ́rùn. Àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀, kò ṣẹ́gun ayé, kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀, ìbínú ò kúrò ńbẹ̀, ìjà kò kúrò ńbẹ̀. O lè ká máa fọwọ́ ráńkọ́, ká máa jí owó ọkọ, ká máa jí owó àwọn aládùúgbò, kò kúrò ńbẹ̀. Ká máa ṣépè ńkọ́, tàbí ká máa nódì, tàbí ká máa ní àrán kan, tàbí ká máa jowó ẹnì kejì, kò kúrò ńbẹ̀. Ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeéṣe kí a rí i wípé ó ní ìgbàgbọ́ àti lóyún, ó ní ìgbàgbọ́ àti bímọ. Ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́run, nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀. Ohun tí ó ga jùlọ, ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ tàbí nínú ayé tèmi, òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdí kúrò nínú ẹ̀ṣẹ̀, kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Gbà tí ó ń bá ayé jagun, gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun, gbà tí ó ń bá ẹran ara jagun, gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun, ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé. Kí a rí wípé ẹ̀ṣẹ̀, irọ́, àgbèrè, àrán kan, ìjà, gbẹ̀nodì, gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́. Èyí ni ohun tí ó ga jùlọ, wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́, ìgbàgbọ́ sọ wá di olódodo, ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí a dá nídìí kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni ó jẹ́ kó, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa gbàdúrà lé lórí, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó gúnlẹ̀ lé lórí, tí a ó sọ fún Ọlọ́run wípé bí kò bá di ìgbà tí ìgbàgbọ́ tí ó sọ mí di olódodo, ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ó rin ìrìn òdodo, ẹni tí ó ń sọ̀rọ̀ òdodo, bí kì í bá ṣe wípé ìgbàgbọ́ ṣe iṣẹ́ àṣepé ní ìgbésí ayé mi, n kì yóò dúró. Ohun tí ó yẹ kí a gbé yẹ̀wò nìyí, wẹsẹ̀ ogún. Ó ní nípa ìgbàgbọ́ ni Isaaki súre fún Jakobu àti Esau. Ní ti ohun tí ń bọ̀, èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó jẹ́ ohun tí ó wúni lórí. A sì máa ń rí wípé nínú ìjọ wa níhìn-ín, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Ọlọ́run lè lo olùṣọ́ àgùntàn tí ó jẹ́ wípé bí ó bá ti súre fún ọ, bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni yo ri be na ni yo ri o je on ti an dupe lowo olorun fun wi pe olorun fi nke wa o fi nge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu oluwa ni ari wi pe o je onigbagbo o je ni tin gbadura o je baba ti ni isoro bi aba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi aba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wi pe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wi pe arabirin bo ba ti soro be ni yo ri ni toto toto o ba si di ojo keji nkan to le tele tele a ri wi pe gbogbo re olorun a pero si o je ohun ti o dara adupe lowo olorun o je ohun ti olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wi pe nipa igbagbo isaki sure fun jacobu ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki abimo oni ki alowo oni ki arise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkan kan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se je ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni tin se ife baba mi tin be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko a ti so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si je wo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin onisese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele tele lese kese ti a gbadura fun o pora sugbon jesu nso fun awuko ni je o mo wi pe eyi ko so wa di eni ero ijoba olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o n jade ni igbese aye eni kookan wi pe ise iyanu ti a n so nipa re yi lile emi esu jade ti a n so nipa re yi wiwo alaisansan ti a n so nipa re siso tele tabi lilala ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye emi paapaa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a ti n wa a o je eleri wi pe tele tele nkan ti a ma n sogo ninu re ni wi pe mo dupe lowo olorun o lati igba ti mo ti de inu ijo olorun je ki n bo lowo ese wi pe tele tele mo je sose sose tele tele mo je onija gidijagan eniyan tele tele mo je amutipara tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je eyi ti won pe ni igbo ni tabi eyi ti won we eyi ti won we sinu paper funfun ni ko si eyi ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon nisisiyi mo olorun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ijekuje mo bo ni lowo imukumu tele tele arinde oru ni mi wi pe tele ko si ibi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon nisisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo deeper life wi pe abolowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan won won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe ade omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe jesu christ so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe ah mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mimo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ijajija won o bo lowo awon kan won ni ti o je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be e ni mo fi ka ori kejila fun o tele tele je ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o kuto bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki asi ma fi suru sa ire ije ti agbeka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbeka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba rewese ninu okan yin ki are si mu yin eyin ko iti ko ju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa Noah ti o kan oko pelu igbagbo o so nipa Abrahamu ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa Sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa Isaki nipa Joseph o so nipa Jacob nipa igbagbo o so nipa Moses nipa igbagbo o so nipa awon obi Moses pelu nipa igbagbo o so nipa Jephtha o so nipa David o so nipa Samson o so nipa Gideon nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa ni yani tabi abimo tabi agba ile ni tabi akonko tabi omiran ti a se wi pe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan won yi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wi pe nisinsin ki a moju kuro ni wi pe apin okun pupa ni ya ki a moju kuro ninu wi pe a je ki golati ki oku ki a moju kuro nipa wi pe asegun awon ota ki a koju si nkan kan wi pe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wi pe o farada agbelebo eni ti o je wi pe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa na papa o ye ki o ye wa wi pe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wi pe won je idanwo ni iwaju wa adoju ko won a si segun wo ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wipe ki a si ma lepa iwa mimo lai si wa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wo pe laarin wa o je ohun ti mo gbagbo wi pe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wi pe a ko le pa e wa mimo iwosan la nle pa e a ko le pa e wa mimo ba o se je ba o se mu la nle pa e a ko le pa e wa mimo ye kin bimo ye kin loko ye kin laya la nle pa e a ko le pa wi pe bi ipe ba dun nigba ki gba tabi bi Jesu Kristi bi o ba farahan la wo somo wi pe nje a o le ri oluwa a ko le pa e wa mimo awon kan aye yi awon o mule mo fo aye awon nkan itafo ba fi le awon kan ti o je wi pe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o je mo o se wa laanu wi pe opolopo ni o le pa bi a o ti di atunbi opolopo ni o le pa bi a o se bo lowo ese opolopo ni o le pa bi a o se bori awon idanwo ti o n kolu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o le pa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o le pa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi ki bi ti awa sibe sibe anje ki o ye wa o wi pe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsin yi ni bo lo wa so fun mi bi ipe badun nisinsin yi ni bo lo pari ire ije igbagbo re ni bo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afo ba file aye yi se o ti bo lowo won abi won de oni igbekun agbere ese iro pepa o le jija ibinu abi awon kan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti an so nipa re yi iwa mimo ti an so nipa re yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko se ni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi di olododo ni ki o kuro nibi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo Thank you.

I'm going to go to the hospital.

ọ̀nà sí ìbùkún wà. Bí a bá là ọ́ lójú, tí a sì ṣe etí rẹ, tí o sì ń fẹ́ gbọ́ tí o ń fẹ́ gbà, nítorí wòlíì nì ni Ọlọ́run rán láti sọ fún wa wípé bí a bá gbọ́, tí a bá sì gbọ́ràn, a ó jẹ ire ilẹ̀ náà. Ó ní ṣùgbọ́n bí a bá kọ̀, ó ní idà àti ìdájọ́ Ọlọ́run ni a ó fi rún wá. Ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ, tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà, ó ń sọ fún wa ohun tí a dènà yìí tí ó ń fẹ́ rí lé ọwọ́ wa. Ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀. Ìmọ̀ ni a ń pè ní ìmọ̀ràn. Àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀, ó dàbí ẹni kí a pe ọkùnrin. Bí a bá sọ pé ọkùnrin, èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin okoja. Ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin, àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin, àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin, àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀, ọ̀mùtí wà nínú wọn, apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀. Àwọn ìwà tèmi ò tí burú jù kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé kí a tún ní nǹkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí burú jù fún wọn nínú ti ìyàwó, wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ kò ní jù wá sílẹ̀. Bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀, ó ń sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ní sí. A lè gbàdúrà, a lè gbààwẹ̀, a lè sọkún, a lè sọ wípé a ti gbọ́ ìpè Ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn, a ó sì ṣí ilẹ̀kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí, ẹ béèrè, a ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kánlẹ̀kùn. Kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀? Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wà àsù sí, tí ó ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, ìkú omi ń bọ̀, tí wọ́n sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀, nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noah ti ń kan ọkọ̀, ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀.

won ni rara ko si dajo nitori pe alaanu ni olorun bi o ba je pe idajo wa asati ndese ti pe idajo o se de awon wonyi ni an pe ni elegant olorun wa kilo fun o wi pe ma joko ni to si won ibugbe awon omuti ni ibugbe elegant nitori pe bi oti bi obati de opolo won ti won ti mu se o mo pe gbogbo onje inu ikun lo nlo sugbon oti oto bi aba mu oti ko duro ninu ikun o ma nlo si ori o ma yi ohun pada o ma yi oju pada o ma yi iwa papa o ma yi pada ibojoko awon omuti ni ibojoko awon elegant ni iwe owe ni o nje ki o di mimo fun wa awon elegant ori keta leni ogun iwe owe ori keta leni ogun ese ikokandini ogbon tali oli oshi tani oni ibanuje tali oni ija tali oni aso tali oni ogbe lainidi tali oni iponju awon ti o duro pe ni bi oti wine awon ti lo idan oti wine adaluwo iwo ma se wo ti wine pe o po nigba ti o ba fi awo re han ninu ago ti an gbe mi ti o ndun ni ikehin ohun abuni san bi ejo a si buni je bi paramole oju re yo wo awon ajeji obirin aya re yo soro ayida yida ni toto iwo dabi eni ti o dubule la le aarin okun tabi eni ti o dubule loke opo oko iwo si wi pe won lumi ko dun mi won lumi emi ko si mo nigba wo le emi o ji orun iku niyan o nigba wo le emi o ji emi o tun ma wa kiri bi abadi omuti amandi elegant bi atile ri eni ti o n kilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma n so ni di alaigboran ni iwe orin dafidi ori kini ti anka le o n ti je ki o ni mo fun wa wipe adena ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wipe iwo ko rin ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko le ona awon elese ati iwo ko joko iwo ko duro le ona awon elese iwo ko duro ni ibojoko awon elegant sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wipe mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o n se tele tele a ronu pe ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wipe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wipe ati ninu oro re le o n se asaro le osan ati le oru ki o to gbe igbese
Boya o fe gbe iyawo a fe lati se asaro ninu kini oro Olorun wi boya o fe sise ni eni ibokun ton fe ri ibokun ni idise yi a fe se asaro ninu kini oro Olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro Olorun kini oro Olorun wi nipa nkan woyi eni eni ti o nse asaro ninu oro Olorun boya obi mo ni o nfe se asaro bawo ni kin se to omo yi oku lo ku fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro Olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o se asaro li osan ati le oru gege bi oro Olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro Olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu Olorun eni ti o mo ona si ibokun ohun ti o so fun wa o so wipe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun Olorun o so wipe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wipe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro Olorun ya ti ninu ofin Oluwa li osan ati li oru ole maro ki ninu okan re ki o si ma je oleri wepe abajo ti ibukun jina si mi nitori wepe emi o mo pe o buru lati ma rin li ona awon elese ko wa sinu okan mi wepe o je ohun ti o ma mu egun Olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori ae mo kan be a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro Olorun ati ilana Olorun se efe ki a gbe ijoko sita ka ma jo se efe tele tele n ko mo wipe o buru emi ro wipe a ma n sin Olorun ni ojo isinmi bi o ba si ti di ojo Monday titi di ojo Saturday a se ife nu ti ara wa a sin esu die a jo fun esu die a lulu fun esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele n ko mo pe o buru sugbon o nso fun awe pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun Olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun Olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun Olorun wipe o to ise ati osi ati egun ire koja oro Olorun ti o wa ni igbesi aye wa wipe o to ge loni a nfe yi pada si Oluwa a si nfe rin ni ona ibukun re mo gba eri Olorun je wipe lese kese ni awon ese re ti o ti wa tele tele lese kese ni Olorun yio dariji o yio si si ilekun ibukun re fun o se se ki a ti ma wa omo ki a si ti ma kaakiri lati fe ri omo bi sugbon ki o je wipe bi a se se wahala to ku si ibukun ti a wa kaakiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si nbebe lọ́dọ̀ Olorun wipe Olorun yio se eni kọ̀ọ̀kan wa ni eni ti o gboran o n so fun wa ni ese keta wipe
yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyè sí gidigidi o. O sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní olúwa, kò ní olùtọ́jú. Ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀. Èso orí rẹ̀ kò ṣe pàtàkì. Èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, agé igi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí, kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ará ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan ń bọ̀, a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí. Ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́. Ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeé ṣe. Kẹ́ má fi ọwọ́ kan ohun tí a gbìn, ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́, bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ò bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ọwọ́ Ọlọ́run kò bá tí kàn ọ́, kò tí gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mú ọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí o ronúpọ̀ọ̀dà, nígbà tí o wípé Ọlọ́run, ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronúpọ̀ọ̀dà, mo sì ń fẹ́ jẹ́ tìrẹ. Ọlọ́run a fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú u kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ́ jókòó sí ìjọba Ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé ṣàn. Ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ, àwọn ará ilé rẹ. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀, tí wọ́n ń bi? Bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ni ó ń gbà á lé ọwọ́ wọn.
ewe won re ni lai ti pe ojo an gba ibukun won an gba lowo won ohun ti o je ayo won o nlo omo won le oju kini ki a ti so awon ti won sise ti won ko owo wale sugbon sibe sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wipe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won eyi ti a n pe ni pe ewe igi nre niyan sugbon so fun a wipe nigba ti a ba si ilekun ibukun olorun fun o ti o si wole ibukun yi sugbon ranti wipe a de na wa le oju ona bi o ba tin fe wo inu ile ibukun ni a de na yi ye owo wipe bi o ba ni eru ole eru esu iwa ese ni igbesi aye re ni o nda pada wipe ki se fun iru ti re sugbon bi o ba ronu pada bi o ba ko ese re sile ni enu ona ti o si bebe wipe ki eje Jesu Christi ti a ta sile le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo be awon eru jibiti ti o ti ko be ni o nda won pada awon eru ole ti o wa ni ile re be ni o nda won pada obinrin olobinrin iyawo oniyawo ti won tori e n sa si o o si gbadun obinrin na obinrin yo ko ye ja ninu ile bo bimo o sese ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obinrin yi obinrin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obinrin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ele oloju orun sugbon bi o ba tin ko awon wonyi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si n so wipe o fe wole ni bo ti n so pe o fe wole ni emi olorun ni o wu o le o so wipe je kin wo inu okan re je kin wo inu ero re je kin sin o dele je kin wo inu eru re bi emi olorun ti rin wipe gbogbo ese patapata le o ti ko sile wipe o si ti gba Jesu Christi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni o ba okan re jeri wipe omo olorun ni o lo n so pe ki o wole bi o ba si ti n wole ni olorun so wipe iwole eni na ti a ti n reti iwo eni ibukun ni o so pe bere o si fi fun o pe kini o fe ni o be si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti ibukun orisirisi ni o fi han wipe ewo ni o fe ninu re ni o so pe mo n fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni ibukun be ni o n je ti re ai mo ona ibukun olorun ni a ko se ni ibukun sugbon o so fun a wi pe ni ese iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni ohunkohun ti o se ni yo ma se deede o wa so fun a ni ese ikerin oni awon eniyan buburu ko ri be o àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ afẹ́fẹ́ àìsàn ó ń gba wọn káàkiri afẹ́fẹ́ àṣe ìrí ó ń gba wọn káàkiri wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà bí ó bá ti fẹ́ díẹ̀ nítorí pé a kò gbìn wọ́n àwọn tí a gbìn ìjì lè jà òjò lè rọ̀ ìkú omi lè dé àwọn tí a gbìn láti ọwọ́ ọlọ́run a kì í ṣí wọn nípò padà bí ìjì tilẹ̀ wù kí ó jà tó bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn ní agbègbè wọn àwọn tí a gbìn láti ọwọ́ ọlọ́run a kì í ṣí wọn nípò padà wọn a máa tinú ìbùkún kan lọ sí inú òmíràn ni ewé wọn kì í rẹ̀ afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn àti ẹ̀ṣẹ̀ kì í ba ti wọn jẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ tí bíbélì pè ní àwọn ènìyàn búburú ó ní tí wọn ò rí bẹ́ẹ̀ o ó ní
won adabi iyanbo ti a fe fe fe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni Jacobo ori karun Jacobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni ejewo ese yin fun ara yin eyin so fun wa wipe bi o ba ti se iyawo re yo ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun won nipa atunse ki o so fun oko re wipe o se olanu wipe o se bayi tabi o se won ni ile ise re ile bi ise re ki o se atunse ki o ba awon ti o nbaja ki o ba won laja ejewo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ise ti adura olododo nse li agbara pupo ise ti adura olododo nse li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki opin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon mo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki Elija ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo nse li agbara pupo bi o ba je ki Olorun ki o mo ona re gege bi olododo ti a fe je ti a fi eje Jesu Kristi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo Job ori ikokanla Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si Oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife ku fe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si na wo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa kiwa ki o wa ninu ago re nigba na ni iwo gboju re soke le ni abawon ani iwo duro sinsin
Iwọ ki yoo si bẹru nitori pe iwọ o gbagbe oṣi rẹ. Ṣe bi ohun ti a n fẹ niyẹn? Abi a ri ẹni to fẹ wa wọmọ oṣi rẹ? Ṣe o wa? O n sọ fun wa ọna lati gbagbe oṣi ati adanu ti o n da wa. O n sọ wipe iwọ o gbagbe oṣi rẹ. Iwo o si ranti re bi omi ti o ti ṣan koja lo. Ojo aye re yo si mole ju osan gangan lo. Bi okunkun ti le bo omole nisisin yi, iwo o da bi owuro. O n so wipe ko si wahala ti o le gbe de odo Olorun. O se nle o ni tabi aje nle o tabi awon eniyan inu aye ni won ko je ki o sun le oru. Tabi awon emi esu ni won rin omole tabi ise ni o nse o airise se ni tabi o npawo si ajade apo tabi ori buburu le ori wipe o ti de ba o onko ti o wu ki o je oni bi okunkun ti le bu omole nisisin yi awon elomiran bi okunkun ba bu won mole bi ise ba nse won bi aye bi o ba nle won bi iya ba nje won won ma sa fun olorun won ma so pe eni ti inu re dun nigba ti o ronu po ada ki okunkun biribiri ki o wa nibe sibe o sese nigba ti o ronu po ada ki ise ati iya ti o nje oko si wa nibe sibe sibe ma wo yi ni duro ti oluwa ko gbogbo ese re sile ki o si jewo awon ese re patapata laifi kankan pamo ki o si so pe ki eje Jesu ki o wo gbogbo re kuro patapata o daju wipe gege bi ileri Olorun ti o ti duro o so wipe iwo gbagbe osi re mo si mo wipe oro Olorun ki ye ileri re ki saki o si so fun a wipe osi re ati gbogbo iya re yo koja lo oni bi okunkun ti le bu omole nisisin yi iwo o da bi owuro iwo o wa lai lewu eyi nso wipe aja ma ri o a ma sa eni to wa lai lewu niyan osu a ma ri o a ma sa oni won o wa si odo re ni ekan soso won o sa ni igba meje oni kiki oju re ni won fi ma wo ere awon eniyan buburu nitori ki yo le sumo odo re nigbati o ba mu kokoro ilekun ibukun olorun ti o si si nigba na ni awon kan won yi o sele iwo o wa le ailewo nitori pe ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wipe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wipe bi o ba je e fi okan re si ohun ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bo le owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi ile ode bi o ba dabi eni wipe gbogbo ohun ti o nse ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wipe bi o ba je mu kokoro ti a n fun o ni asale yi ti o ronu po ada ti o si ni ki eje Jesu ki o we o ni ireti wa ani iwo o rin ile re wo iwo o rin ile re wo iwo o si sinmi le alaafia iwo o si dubule pelu ki yoo si seni ti yoo deru ba o ani opo eniyan yoo ma wa oju rere re ki a pari eko wa pelu kronika keji ori keje ese kerinla bi awon eniyan mi ti a n pe oruko mi mo ba re ara won sile bi o ba gberaga
bí o bá fẹ́ bí o bá sọ wípé ewo ni mo tún gbọ́ yìí inú ìgbàgbọ́ ni a bí mi sí mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn ó pẹ́ tí mo ti ń ka bíbélì gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀ bó o bá wá gẹ́gẹ́ bí aláìní ẹni tí ò jẹ́ nǹkan ẹni tí ò tó nǹkan bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀ bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ ọlọ́run ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀ bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà bí a bá ń gbàdúrà ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè ọlọ́run dáríjì mi ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́ dáríjì mi wá gba ọkàn mi là fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà wọn a la ojú wọn pé àṣejù leléyìí a lè sọ jẹ́jẹ́ ni a lè sọ jẹ́jẹ́ lọ́jà gbà tó fẹ́ ra nǹkan o lè sọ jẹ́jẹ́ ni gbà tó lọ sí ilé báǹkì ilé ìfowópamọ́sí mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ tó rí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba o kí gbé o sọ̀rọ̀ o ní kí wọ́n má gbàgbé ẹ gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pínṣẹ́ o kí gbé sọ̀rọ̀ o ní mo wà ń bí ẹjọ́ o mi ò tí ì rí ṣe o sọ bẹ́ẹ̀ o lọ sí fátìrì o bẹ̀bẹ̀ wọ́n wá síwájú ọlọ́run o wá dákẹ́ o wá sọ pé bó bá fẹ́ bùkún mi àárí mi ń bínà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà ọlọ́run mọ èyí tó wá ṣe bóyá o wá wòran ni ọlọ́run o mọ èyí tó bá sọ lẹ́nu ẹ ni ọlọ́run máa fi mọ̀ bóyá o wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran tí wọn kì í ṣe pọ́n wá wòran gbà tó bá ń gbàdúrà tí wọ́n kí gbé ọlọ́run ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi mo mú kọ́kọ́rọ́ ìrònúpọ̀ ọ̀dàdá ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ gbà tó máa ń sọ bẹ́ẹ̀ bó o bá dákẹ́ o wá wòran ni ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà tí wọ́n bá wá ojú mi tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn ní ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì èmi ò sì wo ilẹ̀ wọn sàn àlàáfíà súnmọ́ tòsí rẹ àánú súnmọ́ tòsí rẹ ìdáríjì súnmọ́ tòsí rẹ ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ Jésù nípa agbára ọlọ́run ó súnmọ́ tòsí rẹ gbogbo ìbùkún pátápátá láti ọ̀run torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́run ṣetán láti ṣí fèrèsé ọ̀run láti da ìbùkún lé wa lórí ó kù sọ́wọ́ rẹ bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ tí ó fẹ́ kí o ní àǹfààní tí ó fẹ́ kí o ní ojúrere bó bá tún sìn ọ́ dé ibi àdúrà ó jẹ́ lé padà ó jẹ́ ní kúrò lẹ́yìn mi sàtánì mo fẹ́ gbàdúrà mo fẹ́ ké pe ọlọ́run bí èṣù bá pa ẹnu ẹ mọ ó jẹ ya ẹnu ẹ bí èṣù bá ní kó má jẹ ẹwọ ẹṣẹ ẹ bá sọ pé alára mímọ ni ó jẹ sọ pé rárá o mo ń fẹ lo kọkọrọ ìrònúpìwàdà láti wọ ojú ọlọrun ó kù sọwọ ẹ o bó o bá rí nǹkan gbà ọwọ ẹ ló wà ìrònúpìwàdà ni a fi ṣí ilẹ̀kùn ọ̀run rere. Èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀ ìrònúpìwàdà bí ẹ̀ṣẹ̀ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ ọlọ́run fẹ́ kí o kọ̀ ọ́ sílẹ̀ ké pe olúwa
ké pé Oluwa pé kí ó dáríjì ọ́. Má ṣe àwáwí o ọ̀rẹ́ mi, má ṣe àwáwí o. Sọ fún Ọlọ́run, dáríjì mi, yí ọkàn mi padà, sọ mí di rere. Fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí.

0: sí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run, kí ó wọ inú ọkàn rẹ mọ́, níbi tí o wà, mo ń fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni o fi ń sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀, mo já a. Èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé, mo já a. Ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù, mo bà á jẹ́. Mo sì fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí. Mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì, ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ìbùkún ọlọ́run a sì dúpẹ́ wípé èṣù tó máa ń jẹ́ kí orí ènìyàn kí ó kọ́ ire rẹ̀ ò jẹ́ kí a gbọ́ sí lẹ́nu ò jẹ́ kí ó dè wá ní ìgbèkùn ò jẹ́ kí ó dí wa lójú ò jẹ́ kí ó dí wá ní etí a dúpẹ́ wípé ó fún wa ní àǹfààní yìí láti wà níhìn-ín lónìí láti mọ̀ wípé ìbùkún ire àti àánú wípé ó wà wípé kọ́kọ́rọ́ rẹ̀ kọ́kọ́rọ́ ilẹ̀kùn láti débẹ̀ o sì ti fi hàn wá pẹ̀lú a dúpẹ́ lọ́wọ́ rẹ gba ọpẹ́ àti yin wa ní orúkọ Jésù jẹ́ bàbá ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ni ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn bí ó ti wù kí ó kéré tó gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀ a bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ dáríjì wọn ní orúkọ Jésù ìwọ lẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀ ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá jẹ rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó dáríjì àwọn ènìyàn wọ̀nyí dé wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ wọ́n ń bèrè fún ìdáríjì fún ìdáláre fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì a sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́ a gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù dáríjì ṣàánú kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá a dúpẹ́ wípé ó ti gbọ́ a dúpẹ́ pé ó ti ṣe fún wa àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí a bẹ̀ ọ́ wípé kẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́ a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé tí kò lè sùn tí ó láàlákàlá tí a ń dá lóró tí a ń ṣẹ́ níṣẹ́ tí ayé náà tí èṣù sì ń lé tí àìsàn tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ̀ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá ní orúkọ Jésù àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn a fi ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó máa ń pa iná ọfà ẹni bí ni a fi sàmì sí oníkálukú wọn lára a bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀ jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ̀ ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ń pàdánù owó wọn a bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí báwo a dá wọn dúró ní orúkọ Jésù adupe po ti se adupe po ti gbo ti wa adupe pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje jesu lati wo wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa
1: amen
0: adupe po ti gbo ti wa adupe po ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa
1: amen.

onílàjà láàrin àwa àti ọlọ́run, àwa tí a ti jẹ́ ọ̀tá sí ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa tí ó yà wá nípasẹ̀ ọlọ́run wípé nísinsìnyí a ti bá ọlọ́run làjà. Ó tún wá ń sọ fún wa ní ẹsẹ̀ kẹfà wípé ó ti ṣe ìràpadà fún wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Nítorí náà ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa ti ìgbàlà, èyí ni wípé a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, a ti wá sínú Jésù Kristi, a ti di ẹ̀dá tuntun, a ti kọ ìwé orúkọ wa lé ọ̀run, a jẹ́ ti Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run pàápàá ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ Ọlọ́run. Èyí ni ó fún wa ní àǹfààní láti máa ké pe Ábà Bàbá. Ní Róòmù orí kẹjọ, Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn lè ọmọ Ọlọ́run, nítorí wípé àwọn tí kò ní òye ìhìnrere, àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìnrere dáradára, bí a bá ń sọ wípé ọmọ Ọlọ́run, wọ́n a máa fi àwọn ọmọlúwàbí pe ọmọ Ọlọ́run. Àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́, bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀, bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro, wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ Ọlọ́run. Bí a bá wo ìwé Jọ́hánù kíní, Jọ́hánù kíní orí kẹta, Jọ́hánù kíní orí kẹta láti ẹsẹ̀ kíní, ẹ wo orí ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a sáà jẹ́, nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà Jésù dá lọ́lá, àwọn tí ayé kò mọ̀, àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́, àwọn tí a ti fà jáde kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìṣe ayé, ìsọ̀rọ̀ ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrúbọ ayé, ó ti kúrò nínú wọn. Ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun, àwọn bàbá àṣàlẹ̀, ó ti kúrò nínú ìwà wọn. Wọ́n ti ronúpìwàdà, wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì, wọ́n sì ti gba Jésù Kristì gbọ́. Wọn kì í ṣe ti ayé mọ́, wọn kò bá ayé rẹ́, wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́. Ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́. Olùfẹ́, ọmọ Ọlọ́run li àwa ṣe nísinsìnyí. A kò sí ti fihàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà, àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ nípa ìgbàgbọ́. Wo Jọ́hánù, ìhìnrere ti Jọ́hánù orí kíní ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí ó gba Jésù Kristì gbọ́, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé, àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì, tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n, àwọn wọ̀nyí lè à ń sọ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tí a fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba Ọlọ́run. Kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba Ọlọ́run, bí Ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn.

0: ẹ̀yìn nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọ́pọ̀ bọyọ̀ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, àdì ọmọ Ọlọ́run àti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sín, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé, wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àti pa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé, kúrò nínú inúnibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé. Bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí, Jésù yóò wá láti mú wa lọ sílé, láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù, ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo. Jẹ́ kí a wò ó láti ìkókó kìíní. Ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí Ọlọ́run. Nínú Yohánù orí 10 láti ẹsẹ 17, Yohánù orí 10 láti ẹsẹ 17, àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀, èmi sì mọ̀ wọ́n, wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn. Níhìn-ín, Jésù jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn. Bí o bá wo ẹsẹ 24, ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́, nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristì gbọ́ lé, a fi gbà wọ́n là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristì. Ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí. Wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohun olusho agutan ko tun si ohun miran ti o le wa lati odo olorun tabi ti o le wa lati odo jesu christi ti o yato si bibeli ti agbele wa lowo oro olorun tin tan imole si ipa ona wa o ni awon agutan mi ngbo ohun mi bi o ba tin gbo nipa ironu pada ohun jesu niyan bi o ba tin gbo nipa pe ki agba jesu christi gbo ki a fi ododo ja ese sonu ohun jesu lo ngbo yen bi o ba tin gbo nipa atunse eyi ni ohun jesu bi o ba tin gbo nipa iso di mimo bi o ba tin gbo nipa pe ki agba adura adura igbagbo titi o fi le so wa di mimo eyi ni ohun jesu bi o ba tin gbo pe bi a ba ti ni iso di mimo atuni lati tesiwaju lati ni agbara emi mimo eyi ni ohun jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo ngbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola keni keni ki o ma se jade o tabi ipe kan yo pe loganjo oro keni keni ki o ma se dahun eyi kon ni ohun jesu ohun jesu ti an so ni pe ki a gbo oro olorun eyi ti o le topase wa lo si ijoba run o ni awon agutan mi gbo ohun mi emi si mo won o ni kike awon ti won gbo ohun ohun ni ohun mo gege bi awon agutan ohun oni won si ma to mi leyin won ko je to orisa leyin won ko je to aye leyin won ko je to awon apeyida leyin won ko je to awon woli eke leyin won ko je to awon akonisina leyin oni won ma to mi leyin emi si fun won ni iye aini pekun won ki yo se segbe lai lai ko si si eni ti o le ja won gba kuro li owo mi baba mi eni ti o fi won fun mi po ju gbogbo won lo ko si si eni ti o le ja won kuro li owo baba mi ileri ti jesu se fun awa ti a je omo ehin re niyi we pe bi a ba je ti re ni toto o ni agbara lati di wa mu o si je didun inu re pelu lati di wa mu je ki a wo ileri miran ti olorun se fun wa ki a ba le ni idani loju wipe bi a ba nfe lati duro ti olorun bi o ti le je wipe aje alailera bi o ti le je wipe inu ni bini tabi inawo po bi o ti le je wipe ona ti a nto o dabi eni wipe o ha die fun wa sugbon bi a ba ni ife lati duro ti olorun bi a ba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese kefa Filipi ori kini ese kefa o nkan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se ase pe re titi fi di ojo Jesu Christi ohun ti Paul apostle so ni we pe nigbati awon eniyan wonyi ni igbala ti a ti dari ese won je won ti won ni ore ofe lati oke wa we pe a ti bere ise rere ninu won ati we pe igbekele idani loju ti oni ni we pe olorun ti o ti bere ise rere yi o le se ase pe re titi fi di ojo ti jesu papa yo farahan je ki a wo heberu ori keje heberu ori keje ese kedogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti olorun fun wa se ori ileri ti olorun se fun wa se ori itileyin ti olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba olorun o setan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to olorun wa nipase re nitori ti o nbe laaye titi lai lati ma bebe fun won aso fun awe pe jesu lo wa gege bi olori alufa o wa lowo otun olorun o nbebe fun wa o wa lowo otun olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikehin ninu timothy keji Epistle keji ti Timothy si Timothy ori kini ese kejila nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni paul apostle so fun awe pe o ni inu ni bi ni popo awon ti o n fi o n se sin won po awon ti o da bi eni we pe won ko fe ki o ni itesewaju ninu nkan ti olorun won po o ni sugbon o n jiya lai tiju o n si ni dani loju we pe ohun ti o n ti fi le lowo emi ohun ti o n ti fi pamo si lowo o le pa mo titi di ojo ni eyi ni idani loju ti a ni a si ni igbekele ninu olorun o ye ki o da wa loju wi pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju wi pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasi ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri jesu loju ko oju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun wi pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikeyin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa wepe ireti se wa nitori wepe oluso agutan o n wa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti jesu kristi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo wepe olorun si tun pe o pada ninu matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o se gbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa jesu kristi o tun wa o o nfe ki o pada wa sile o nfe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba kepe olorun we pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o je ki a wo filipi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin ti n gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon paapa nisisiyi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala we pe ko tun sese fun won lati ma ni igbala we pe bi enikan ba ti di omo olorun we pe onkon ti iba se iba be si ni ja iba be si ni sepe iba be si lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisha we pe ni won gba ti awon ti di omo olorun ti ati ko ruko won ninu iweye lekan we pe ohun ko ohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon wonyi man so wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti afile wa lowo ninu oro olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa we pe a bo ninu ojamba moto tabi a bo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a nso nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti pa ti emi ki o je ohun ti o se pataki fun wa je ki a wo koko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandelogun sugbon ipele olorun ti o daju duro sinsin o ni edidi yi wi pe oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni ti n pe oruko oluwa ki o kuro ninu aisododo bi a ba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi a ba fe ma je ti olorun titi bi a ba fe wa ni ipo omo olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa o ni ki enikeni olukuluku wa ti a n pe oruko oluwa eyi ni wo pe ti a n pe oruko oluwa gege bi oluwa wa gege bi olugbala wa wipe a je ti olorun si je ti wa pelu wipe ki a kuro ninu aisododo bi a ba ni igbala ona kan soso ti a fi le pa igbala yi mo ni wipe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi a se ti so di pipe o wa di orisun igbala ainipekun fun gbogbo awon tin gbo ti re o so fun a nipa Jesu Kristi eni ti a so di pipe eni ti o je wipe pipe o ni Jesu yi ni orisun igbala ainipekun sugbon ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won fo ni ku fo laye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti pada sinu ese lola awon ti o je wi pe won gbe igbese aye ti o wu ni ni ojo isimi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala ainipekun kiki fun awon tin gbo ti re eyi ni ni awon tin gboran si oro olorun bi o ba je alaigboran bi o ba je alaisoto bi o ko ba duro ninu ore ofe olorun o dajo we pe igbala Jesu Kristi ki o wa bi ainipekun fun o ninu Romu ori kokanla Romu ori kokanla ese kejilelogun nitori na wo ore ati ikanu olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki amaba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti won wa so pe ta ba ti wa ninu ore ofe nigba kan àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láì bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn aláìṣòótọ́ tàbí ọlọ̀tẹ̀ tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀. Ó ní ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ràn sí ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má ba ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta, Hebrew orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, yẹ kí a kà láti ẹsẹ̀ ìkejìlá. Ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ́ tiwa mọ́, wípé àánú Ọlọ́run ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Wo Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, Jòhánù ìhìnrere ti Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà. Bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristì nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn. Ìkókó kẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù, bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run, a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun, nítorí pé ìsinmi ayérayé àánú ọlọ́run ti ayérayé àti jọba pẹ̀lú Jésù Kristi. Ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún. Ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún. Ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun, ẹni tí ó bá ṣẹ́gun, a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa, ara pàápàá kọjú ìjà sí wa, èṣù kọjú ìjà sí wa. Ó ń fẹ́ dán wa wò, ó ń fẹ́ bì wá ṣubú, ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀, ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba Ọlọ́run. Ó ní bí a bá ṣẹ́gun, bí a bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun, bí a bá ẹran ara tí ó fẹ́ lò wá, bí a bá jà tí a sì ṣẹ́gun, bí a bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé tí ó fẹ́ tún fà wá padà sínú ayé, bí a bá wọn jà tí a sì ṣẹ́gun, bí a bá dúró nínú ìṣẹ́gun Ọlọ́run, bí a bá dúró tí a kò padà sínú ẹ̀ṣẹ̀ tí a kò yí ẹsẹ̀ kúrò nínú ìjọba Ọlọ́run, ó wí pé nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Wo Jọ́hánù kínní orí karùn-ún. Jọ́hánù kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin. Nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Bí a bá ń sọ wípé ayé, ẹ̀ṣẹ̀ wà nínú ayé. Bí a bá bí wa nípa ti Ọlọ́run, tí a sì dúró nínú ìgbàlà Ọlọ́run àti orí ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ, ó wí pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun, a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀. Ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà ó wà nínú ayé. Ṣùgbọ́n bí a bá ṣẹ́gun, bí àwọn ènìyàn bá ń fà wá, bí àwọn ẹbí bá ń pè wá láti tún bọ̀rìṣà tí a sọ wípé rárá àti jẹ́ ti Ọlọ́run, a kò ní padà sínú ìrúbọ tàbí a kò ní padà sínú ẹ̀sìn ayé. Ó ní bí a bá ṣẹ́gun, nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ìdánwò wà nínú ayé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé gẹ́gẹ́ bí inúnibíni. Ó wí pé bí a bá ṣẹ́gun, a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, kí ni ìwé mímọ́ jẹ́ kí ó yé wa? Wo Exodus orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n. Exodus orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n ṣe gáfrà fún mi. Ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n. Olúwa sì wí fún Mose pé ẹnikẹ́ni tí ó ṣẹ̀mí, òun ni èmi ó pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé mi. Bí a bá ní ìgbàlà, a kọ orúkọ wa nínú ìwé ìyè Ọlọ́run. Ṣùgbọ́n gẹ́rẹ́ bí a bá tún ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, tí irọ́ bá ti padà wá sí ìgbésí ayé wa, tí àgbèrè tàbí panṣágà bá ti padà wá sí ìgbésí ayé wa, tí ìkóbìnrin jọ tí ó bá tún ti ń padà sí ìgbésí ayé wa, tàbí ìbọ̀rìṣà tàbí ojú kòkòrò ni ó ń padà sí ìgbésí ayé wa, tàbí kí a máa yíwè, kí a máa jalè ni ó ń padà sí ìgbésí ayé wa. Bóyá a jẹ́ ẹni tí a ti fún lówó nínú ilé ìsìn ní ẹkùn wa wípé kí a lọ ra igi, tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná, tàbí kí a lọ ra nǹkan mìíràn, tí a ń jí owó nínú ilé Ọlọ́run, tàbí a ń jí owó nínú ilé tiwa, tàbí a ń jí owó níbi iṣẹ́, wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ò lè, ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́ wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ó dájú wípé bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀, kì yóò lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Wo ìfihàn orí ogún. Ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. bi a ba ti koruko re sinu iwe iye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ase o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi a ba ri enikeni bi o tile je omo ijo bi o tile je eni tin ka bibeli bi o tile je eni tin wa si ilesin sugbon bi a ba ri enikeni ti a ko koruko re si inu iwe iye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba Jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi so fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi ni fun je ti nbe laarin paradise olorun ranti we pe awon ileri won yi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi o n ki yo si jade kuro nibe mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se Jerusalemu titun ti o nti orun sokale lati odo olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kokanlelogun ese ikeje si ese ikejo eni ti o ba segun ni yo jokun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi sugbon bi abari eni ti ko segun ti ese wole wa ti ko segun ti idanwo wole wa ti ko le segun ti awon iborisa tinu aye agbere o le awon kan won yi ti won wole wa sugbon ti ko segun won ti a fa pada sinu ese sinu aye sinu iwa ti ara oni ni ese ikejo sugbon awon ojo ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisa ati awon ike gbogbo ati awon ike gbogbo ni won yo ni ipa ti won ninu adagun ti nfi ina ati sulfuru jo eyi ti se iku keji olorun pe wa loni we pe bi a ba ti di apeyinda ki a wa si odo olorun bi a ba ti je eni ti o ni igbala tele tele sugbon ti a ti pada lo sinu aye we pe ki a tun ronu pada ki a gba olorun gbo ki a bebe fun idariji ki a wa gege bi omo onina kuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijoba olorun ti a o tun fi ko oruko wa sinu iwe iye olorun ki o ma je ki ipe dun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin we pe loni anfani wa fun o bi o ba ke pe olorun bi o ba to olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki pe ki o pe pe olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun olorun we pe o n fe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan eso o tun ti je ki a fi etan eso pa o lo kuro lodo olorun pada wa loni ki o so fun olorun we pe o fe jewo o fe je ti olorun o fe gba olorun gbo ki o si gbadura ti o fi ni idani loju we pe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se bere ore ofe we pe emi ti duro ti olorun ore ofe lati duro ti olorun we pe a o fun o gbadura so fun olorun we pe o fe ki a pa omo ninu ore ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti olorun ti se fun lati ore oke calvary nipasẹ Jesu Christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri Jesu lojukoju gba olorun gbo bi o ti n gbadura gba olorun gbo bi o ti n gbadura so fun olorun we pe o fe ki o pa omo ninu ijoba olorun ninu ore ofe olorun ninu igbala olorun titi ipe yo fi dun titi jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbesi aye re so fun olorun we pe o fe je ohun nkan won yi o fe ko won sile o fe je ti olorun ni toto ki ore ofe olorun ki o le wa pelu re ki igbala olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye lorun ki a ma ba se pare titi jesu yo fi de lati mu wa lo sile
1: orin kerinde ni adofa 106 e fi eyin fun oluwa e fi ope fun oluwa nitori ti o seun nitori ti anu re duro lailai tani o le soro ise agbara oluwa tani o le fi gbogbo eyin re han ibukun ni fun awon tin pa idajo mo ati eni tin se ododo ni igba gbogbo oluwa ti oju rere ti iwo ni si awon eniyan re se iranti mi fi igbala re be mi wo ki emi ki o le riri awon ayan fe re ki emi ki o le yo ninu ayo orilede re ki emi ki o le ma sogo pelu awon eniyan ile ni re awa ti se pelu awon baba wa awa ti dese awa ti se buburu ise iyanu re ko yi awon baba wa ni giti won ko ranti opolopo anu re sugbon won sote si o nibi okun ani nibi okun pupa sugbon o gba won la nitori oruko re ki o le mu agbara re nla di mimo o ba okun pupa wi pelu o si de be ni o si won la ibuja bi aginju o si gba won la li owo eni ti o korira won o si ra won pada li owo ota ni omi si bu awon ota won enikan won ko si ku nigba na ni won gba oro re gbo won si korin eyin re won ko pe igbagbe ise re won ko si duro de imo re won si se ifekufe le aginju won si dan olorun wo ninu asale o si fi ife won fun won sugbon o ran riru si okan won won se ilara mose pelu ni ibudo ati aroni eni mimo oluwa ile la o si gbe datani mi o si bo egbe abiramu mole ina si ran ni egbe won owo ina na ju awon eniyan buburu won si se egboro malu ni horebu won si fori balẹ fun ere dida bayi ni won pa ogo won da si aworan malu ti n je koriko won gbagbe olorun olugbala won ti o se ohun nla ni ile ijipti ise iyanu ni ile hamu ati ohun eru leba okun pupa nitori naa ni o se wipe ohun run won iba ma se pe mose ayanfe re duro niwaju re ni oju eya naa lati yi ibinu re pada ki o ma ba run won ni tooto won ko ka ile didara ni si won ko gba oro re gbo sugbon won kun ninu ago won won ko si feti si ohun oluwa nitori naa ni o se gbe owo re soke si won lati bi won subu le aginju lati bi ewu omo won subu pelu laarin awon orilede ati lati fun won kaakiri ni ile won ni won dara won po pelu mo bali pe oru won si n je ebo oku bayi ni won fi ise won mu binu arun nla si fo si aarin won nigba naa ni Finihasi dide duro o si se idajo bee ni arun nla naa si da a si ka eyi naa si fun ni ododo lati randiran titi lai won bi ninu pelu nibi omi ija bee ni o buru fun mose nitori won nitori ti won mu emi re binu bee ni o fi enu re so oro aiye won ko run awon orilede naa ni ti eni ti oluwa pase fun won sugbon won dara won po mo awon keferi won si ko ise won won si sin ere won ti o di ikekun fun won ni tooto won fi omokunrin won ati omobirin won rubo si orisa won si ta eje alaise sile ani eje awon omokunrin won ati ti awon omobirin won ti won fi rubo si ere kenani ile naa si di aimo fun eje won si fi ise ara won so ara won di alaimo won si se panṣaga lo pelu ise won nitori naa ni ibinu oluwa se ran si awon eniyan re o si korira awon eniyan ini re o si fi won le awon keferi lowo awon ti o korira won si se olori won awon ota won si ni won lara won si mu won sin labe owo won igba pupo ni o gba won sibe won fi imo won mu binu a si re won sile nitori ese won sugbon ninu iponju o kiyesi won nigba ti o gbo ekun won o si ranti majemu re fun won o si yi okan pada gege bi opolopo anu re o si mu won ri aanu loju gbogbo awon ti o ko won ni igbekun oluwa olorun wa gba wa ki o si sawajo kuro laarin awon keferi lati ma fi ope fun oruko mimo re ati lati ma sogo ninu eyin re olubukun ni oluwa olorun israeli lati ayeraye ki gbogbo eniyan ki o si ma wi pe ami e fi eyin fun oluwa
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orinkedadin ni Adofa 107. Efi ope fun Oluwa nitori ti o seun, nitori ti anu re duro lailai. Je ki awon eni rapada Oluwa ki o wi be. Eni ti o rapada kuro ni owo ota ni. O si ko won jo lati ile won ni wa, lati ila orun wa, ati lati iwo orun, ati lati ariwa, ati lati gusu wa. Won rin kaakiri ni aginju ni ibi ti ona ko si. Won ko ri ilu lati ma gbe, ebi pa won, ko nbe si gbe won, o re okan won ninu won. Nigba na ni won kigbe pe Oluwa ninu iponju won. O si yo won kuro ninu ise won. O si mu won jade nipa ona titọ ki won ki o le lo si ilu ti won o ma gbe. Eniyan ba ma yin Oluwa nitori ore re ati nitori ise iyanu re si awon omo eniyan. Nitori ti o te ife okan lorun, o si fi re kun okan ti ebi n pa. Iru awon ti o joko ni okunkun ati ni ojiji iku ki a de ninu iponju ati ni irin. Nitori ti won sote si oro Olorun, won si gan imo ga ogo. Nitori na o fi laala re aya won sile, won subu ko si si oluranlowo. Nigba na ni won kigbe pe Oluwa ninu iponju won, o si gba won ninu ise won. O mu won jade kuro ninu okunkun ati ojiji iku, o si fa ide won ja. Eniyan ba ma yin Oluwa nitori ore re ati nitori ise iyanu re si awon omo eniyan. Nitori ti o fo ilekun ide won ni, o si ki opa idabo irin won ni agbede meji. Asiwere nitori ire koja won ati nitori ese won oju n pon won. Okan won ko onje ko onje, won si sumo eti enu ona iku. Nigba na ni won kigbe pe Oluwa ninu iponju won, o si gba won ninu ise won. O ran oro re, o si mu won larada, o si gba won kuro ninu iparun won. Eniyan ba ma yin Oluwa nitori ore re ati nitori ise iyanu re si awon omo eniyan. Si je ki won ki o ru ebo ope, ki won ki o si fi orin ayo soro ise re. Awon ti n sokale lo si okun ninu oko, ti won sise ninu omi nla. Awon wonyi ri ise Oluwa ati ise iyanu re ninu ebu. Nitori ti o pase, o si mu igi fe ti o gbe riru re soke, won goke lo si orun, won si tun sokale lo si ebu. Okan won di omi nitori iponju. Won ta gbọ̀ngbọ̀n si hin sọ̀hún, won ta gbọ̀ngbọ̀n bi ọmọ ti eniyan, ọgbọ̀n won si di opin. Nigba na ni won kigbe pe Oluwa ninu iponju won, o si yo won kuro ninu ise won. O so ijide idakeroro, be ni riru omi re duro je. Nigba na ni won yo nitori ti ara won balẹ, be ni o mu won wa si ebute ife won. Eniyan ba ma yin Oluwa nitori ore re ati nitori ise iyanu re si awon omo eniyan, ti won ki o gbe ga pelu ni ijo eniyan, ki won ki o si yin ninu ijo awon agba. O so odo di aginju ati orisun omi di ile gbigbe. Ile eleso di asale nitori iwa buburu awon ti o wa ninu re. O so aginju di adagun omi ati ile gbigbe di orisun omi. Nibe ni o si mu awon ti ebi n pa joko, ki won ki o le te iludo lati ma gbe, lati fo irugbin si oko, ki won si gbin agbala ajara ti yio ma so eso opolopo. O bu si fun won pelu, be ni won si po si gidigidi. Kò sì jẹ́ kí ẹran ọ̀sìn wọn kí ó fà sẹ́yìn. Ẹ̀wẹ̀, wọ́n bùkù, wọ́n sì fà sẹ́yìn nípa ìnira, ìpọ́njú àti ìkáàánú. Ó da ẹ̀gàn lu àwọn ọmọ aládé, ó sì mú wọn rìn kiri ní ijù níbi tí ọ̀nà kò sí. Síbẹ̀, ó gbé tálákà lékè kúrò nínú ìpọ́njú, ó sì ṣe ìdílé wọn ni bí agbo ẹran. Àwọn ẹni dídúró ṣinṣin yóò rí, wọn ó sì yọ, gbogbo ẹ̀ṣẹ̀ ni yóò sì pa ẹnu rẹ̀ mọ́. Ẹni tí ó gbọ́n yóò sì kíyèsí nǹkan wọ̀nyí, àwọn náà ní òye ìṣeun ìfẹ́ Oluwa yóò máa yé.
0: Ẹ jẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní ìdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwọn pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run. Ẹ̀bẹ̀ yóò wù kí a ní kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́, adupa wipe agbara yin ki baati wipe bi a ba sadi yin abo iwosan ore ofe igbala nbe lodo yin an bebe wipe bi a se wa ni asale yi gbogbo oniruru ebe ti a mo wa wipe e o da awon ni oruko Jesu an be yin wipe awon ti ile nle ti ona na wipe agbara atoke wa yo wa si igbesi aye won yo si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu ibi ti e se wa e mu igbala wa ibi ti o dabi eni wipe ruke rudo wa an be yin wipe alaafia yo joba ni oruko Jesu an be be wipe ibi ti aini wa wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu gbogbo ibi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won e fowole e sanu fun won bi a si ti wa si iwaju yin lati gbo oro yin nisisiyi e je ki imole atoran wa ki o han si ona yin ni oruko Jesu e mu ki oro yin ki o ye wa ki a ba le je alabukun fun adupo yoko e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodo oru kejila lati ese kejila si ese ketala Exodo ori kejila lati ese kejila nitori ti emi o la ile Egypt ja le oru na emi o se ko le gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt lemi o se idajo emili Olowa eje na ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja iyonu na ki yo wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt bi o ba ranti ni ose ti o koja a soro lori eje Kristi eje iyebiye loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni wepe nigbati mo ba ri eje na bi o ba se afiyesi daradara ni ese iketala ni o nso fun wa wipe nigbati emi ba ri eje na emi o re yin koja emi o re yin koja nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se npe ajo na ni ajo ire koja Olowa ilana pataki ti a se fe yewo loni ti a npe ni ajo ire koja Olowa o je ohun ti o se yebiye o je ohun ti o ni anfani tabi ibukun popo sugbon ilana ti a nso nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re bi o tile je wipe won tesiwaju lati ma pa mo le ododun sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won nitori wipe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won daradara bi won tile n tesiwaju lati ma pa mo sibe sibe awon ibukun wonyi won fo won koja eje ke awo ninu oro Olorun ke awo pe le ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won sugbon anfani re ko je ti won ninu Deuteronomy ori 16 lati ese ikini Deuteronomy ori 16 lati ese ikini iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo ire koja mo si Oluwa Olorun re nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypt jade le oru eyi ni ase ti a pa fun won sugbon ohun to je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won awon wonyi ti o ye ko ye daradara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wipe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Christ pe wa se aye yi ni awon omo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wi pe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wi pe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wi pe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile Egypt eyi so wi pe won wa ninu isinru won wa ninu iponju lasiko ti won wa ninu iponju ni Oluwa n ba Mose soro wi pe ki won ki o lo ba awon omo Israeli lati ba won soro lati je ki won ki o mo ona ti won le kuro ninu esiru on to man se wala anu ni wo pe awon elomiran nigba ti won ba wa ni ile egypti ninu iponju ninu waya ajanla.

ilẹ̀ Egypt. Yẹ kí o tún yẹ owó pé bí ẹ bá ń sọ nípa ilẹ̀ Egypt, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú, àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, ní ìgbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaroni sí wọn. Ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí ń wóni sàn. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt, ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypt. Ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó, tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ Egypt ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Israel wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú, tàbí àwọn alálòpọ̀ àyídà, àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa. Bí àwọn Mose àti Aaroni, bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́. Bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Aaroni ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá mú kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì, oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín. Òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Egypt kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí. Nítorí pé láìmọ̀ Jésù, ò ní ìyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn. Àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé, ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun, ìgbésí ayé tòótọ́, ìgbésí ayé rere, ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Ísírẹ́lì. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin, bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ, kí òun àti aládùúgbò rẹ̀, tí ó súnmọ́ etí ilé rẹ̀, kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀, ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù, ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin yóò mú nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ẹ̀yin yóò fi pamọ́ títí di ijọ́ kẹrìnlá oṣù náà.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ori KGD, near Dofa 108. Olorun, okan mi ti mura, emi o ma korin, emi o si ma fi ogun mi korin yin. Ji ohun elo orin mimo ati duro, emi ti kara mi yo si ji ni kutukutu. Emi o ma yin o, Oluwa, ninu awon eniyan, emi o ma korin si o, ninu awon orilede, nitori ti anu re tobi ju orun lo. Ati otito re titi de awo osanmo bi ara re ga olorun lori awon orun ati ogo re lori gbogbo aye ki a le gba awon olufe re la ki owo otun re se igbala ki o si da mi lohun olorun ti soro ninu iwa mimo re pe emi o yo emi o pin sekemu emi o si won afonifoji sukotu ti emi ni giliadi ti emi ni manase efraimu pelu li agbara ori mi juda li olofin mi moabu ni ikoko iwese mi lori edomu ni emi o bo bata mi si lori filisia ni emi o ko ipo ayo tani yo mu mi wa sinu ilu olodi ni tani yo si mi lo si edomu iwo olorun ako eni ti o ti sawati olorun iwo ki yo ba awon ogun wa jade lo fun wa ni iran lowo ninu iponju nitori asan ni iran lowo eniyan nipasẹ olorun ni awo se akin nitori oni yo te awon ota wa mole
2: oluwa olorun wa adupe lowo yin wepe agbara yin ki kona adupe wepe bi abato yin wa eje eni ti o ma nfi ileri fun ni ti o si ma mu ileri na se an bebe wepe loni bi ati wa ti a o si gbadura si yin wepe e o gbadura wa ni oroko Jesu gbogbo ibi ti isoro wa gbogbo ibi ti aini wa gbogbo ibi ti idani loro owo iso wa ni igbesi aye wa eba wa mu okro ni oruko Jesu anbe yin we pe bi elese se nton yin wa ni asale yi e o gba kan re la bi awon alaisan tin ton yin wa ni asale yi o da won need e ati bi awon ti an da loro lati owo emi esu bi won tin ton yin wa ni asale yi anbebe we pe idande lati atorun wa idase lati owo yin wa e o fun won ni oruko Jesu e gbo adura wa e saanu fun awon eniyan yin eje ki a pada lo si ile pelu ayo ati alaafia ni okan wa ni oruko Jesu Kristi Oluwa wa amen ninu Peteru kini ori kini ese ikeji dinlogun ati ikokan dinlogun le ati mu akori oro wa ni asale yi Peteru kini ori kini lati ese ikeji dinlogun si ese ikokan dinlogun niwon bi eyin ti mo pe a ko fi ohun ti dibaje ran yi pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye ti bi ti odo agotan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Kristi ohun ti a soro le lori ni asale yin ni eje Kristi eje iyebiye eje Kristi eje iyebiye eje Jesu Kristi je iyebiye niwaju Olorun fun irapada wa fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo Olorun ju be lo ki Jesu ki o to wa se aye yi eje agotan ni a fun awon omo Israeli lati pi ma se etutu fun okan eleshe ni Lefitiko ori ketadilogun ni a ti n ka ese ikokanla Lefitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara n be ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma n gbo ni igba gbogbo ninu oro Olorun wipe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo Olorun lati igba ti Adamu ti sobo kuro ninu ipo ti a da ipo ti a fi si lati owo Olorun lati igba naa ni ese ti n joba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba naa ni a si ti fi eje ewure tabi eje agutan tabi eje akomalu tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn. Títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé, tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa, ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣe ètùtù fún ọkàn wọn. Èyí ni a kà nínú Lepítíkù tí a ti kà sí wa nísinsìnyí wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣákulọ́, àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀, àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristì ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristì ti kú lórí igi àgbélébùú ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà, tàbí fún ìdáǹdè, tàbí fún ètùtù, tàbí fún ìràpadà wa. Nínú Hebrew 10:10 láti ẹsẹ̀ ìkarùn-ún, Hebrew 10:10 láti ẹsẹ̀ karùn-ún. Nítorí náà, nígbà tí ó wá sí ayé, ó wípé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi. Ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wípé kíyèsí, nínú ìwé kíkà lè àgbékọ́ nípa tèmi, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ní àti ọdún dé ọdún, fún ọdún púpọ̀, gẹ́gẹ́ bí 1,000 ọdún ní ọ̀nà mẹ́rin, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìróbọ, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú Olúwa. Ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé, a sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́. Nítorí bẹ́ẹ̀, láti ìgbà náà tí Jésù ti dé, ni ó ti jẹ́ wípé níwájú Olúwa, àwọn ẹbọ sísun tàbí ẹran pípa, tàbí à ń ṣètùtù, tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò, ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń róbọ, ó ń pẹran, ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò, a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n wípé nígbà náà ni mo wípé kíyèsí, nínú ìwé kíkàlẹ̀ àti gbé kọ́ nípa tèmi, èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébùú, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí, ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì, ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nínú Yohánù 1:29, ní ijọ́ kejì Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé, ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìróbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísíráẹlì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pipe ti o si so fun awon mo Israeli wo pe igba kan wa ti Jesu Kristi yo de e ti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wo pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wo pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori keta di ni adota lati ese keta Isaiah ori keta le ni adota lati ese keta akegan re a se ko lodo awon eniyan eni kanu ti o se mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegan re awa ko se ka si eyi so nipa Jesu Kristi ti o wa se aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan ṣugbọn fun awon kefiri pelu o n so fun a wi pe akegan re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johanu o ri wi pe akegan Jesu lopo lopo leset le, nigba ti a ti bi nigba yi ni a ti n kegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni a ti n kegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo ṣugbọn awaka si bi eni ti ana ti a lo lati odo Olorun ti a si pon loju ṣugbọn a ṣaale ogbe nitori irekoja wa a paale ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mu wa lara da bi a ba so wipe a sa eniyan le ogbe o mo wipe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigbati a sa Jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de Jesu le ori nigbati a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori irekoja re nitori irekoja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aisedede wa bi a ba so nipa aisedede nigbati eniyan ba rin segesege ti ko rin deede eyi ni bibeli n ka si ese tabi aisedede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje Jesu Kristi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lowo igbekun esu o ra wa pada lowo agbara esu o ra wa pada lowo ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si Peteru kini ori kini lati ese ikejidinlogun Peteru kini ori kini ese ikejidinlogun de ese ikokandinlogun niwọn bi eyin ti mọ pe a ko fi ohun ti di baje ran yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi gbogbo ẹranko ti awon omo Israeli fi n robo bi a ba wo ni finifini gbogbo aye ni ati, lati asiko Adamu ni o ti wa labẹ igun Olorun nitori be ati eniyan ati ẹranko ati ohun ọgbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abẹ igun Olorun eyi ni o fi je wi pe awon nkan won yi ko le mu o pe ko si le mu o je mimo patapata sugbon Jesu ni o wa ni ailaboko ailaba won nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se yebiye eyi ni afinra wa pada bi aba so nipa ira pada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile Yoruba o mo we pe ni akoko eru bi aba mo eni keni leru a lo gege bi eru a le lu gege bi eru a le pi aje gege bi eru ati le pa pa pa gege bi eru sugbon nigbati oludasile oludande nigbati a se ofin titun wi pe ko si eni ti o ye ki o wa ni abe esin ro mo nigba yi ni awon eru di ominira nigbati awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristo se fun wa wi pe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iyaje wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa onko ni esu le se fun awon ti won wa ni abe ikawo re sugbon nigba ti o ba gba Jesu Kristi gbo eje Jesu yi ni afinra wa pada bi o ba wo Galatia ori keta ese iketala si ikerinla Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun fun wa nitori ti a ti ko pe ifibo ni olukuluku eni ti a fi ko sori igi ki ibokun Abrahamu ki o le wa sori awon keferi nipa Kristi Jesu ki a wa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ranti wi pe a ti pa Jesu lara fun o ati sa logbe fun o ti ta je re sile nitori itire bi o ba le gbagbo loni a o ra o pada e je wi pe Jesu fun ara re pelu agbara Olorun yo mo kuro labe isiru esu labe gbogbo iya ti o

gbogbo lájà. Lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà, mo ní nípasẹ̀ rẹ̀. Ìwọ̀n ìbáṣe wọn ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà. Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ. Bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run lájà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ. Bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, ìwọ yóò lè bá Ọlọ́run lájà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Rómù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án, ó wípé mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. Lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó sọ wípé a dá wa láre. Bí a bá wà lábẹ́ ẹbí, a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run. Bí a bá wà lábẹ́ ẹbí, a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run, tá a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀. Bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, lójú kan náà ni ìdáláre yóò wá. Èyí ni Bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí. Fún àwọn tí ó wà nínú Kristi Jésù, kì í ṣe fún àwọn tí ń róbọ. Ẹbí wà fún àwọn tí ń róbọ. Ẹbí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe. Ẹbí wà fún àwọn tí wọ́n ròyìn pé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn, wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú Ọlọ́run. Ṣùgbọ́n ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù. Àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Èyí ń sọ ìdáǹde ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nà mọ́. Àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi bá lájà pẹ̀lú Ọlọ́run. Nípa ẹ̀jẹ̀ kan náà, ìkẹfà, ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́. Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristi tí ó tọ̀ wá wá. Ohun tí Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn. Ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébó. Bí a bá tọ̀ wá, bí a bá ké pè, bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń bèèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a fẹ́ gbé, a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan, a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀, wípé
Ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí, ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí. Bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó wẹ̀ wá nù, tí ó wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́, kì yóò lè ṣeé ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé. Ìkeje, ẹ̀jẹ̀ yìí kan náà ni ó ń fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run àti láti gbàdúrà àti láti di ìlérí Ọlọ́run mú, nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú Ọlọ́run, a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Nínú Hebrews 10:11 láti ẹsẹ̀ 19, ara, ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù. A ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù. Ohun tí a ń sọ fún anìyàn ni pé àwọn ọmọ Ísíráẹlì, kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ, nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá, nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀, ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristì ti dé, ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya. Èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí, bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ. Òun ni ó fi sọ wípé ara, àwọn tí a ń pè ní ara ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wọ ẹnu, àwọn tí a ń pè ní ara ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa, àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo? Nípa iṣẹ́ ọwọ́ wa ni, tàbí nípa òdodo tiwa, tàbí nípa ohun tí a ti ṣe, tàbí yálà àṣẹ sí Ọlọ́run tàbí àṣẹ sí àwọn ènìyàn? Ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ṣoṣo ni a fi lè wọ ibi mímọ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébùú, nígbà náà ni yóò lè ṣeé ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ, láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹjọ, ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun, aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba, ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn 1 láti ẹsẹ̀ 5-6 àti láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyèsí dáradára, ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi, kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù, omi níbikíbi, yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ kẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba, ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn 12:11. Wọ́n sì ṣẹ́gun rẹ̀, èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù, sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà.
àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn, wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa pé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa súnmọ́ Ọlọ́run, àwa tí a ti jìnà rere sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa súnmọ́ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sì sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà, láti gbà ọ́ là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù, tí ó lè wẹ̀ ọ́ mọ́, kí ó sì sọ ọ́ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébùú, ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedéédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣe iyebíye níwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú, abẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ ọkàn wọn mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ gbà wọ́n là. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ̀ọ́ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbese aye wa je mo nbebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a nbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti ati fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti an gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni iba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loni nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n beyin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kona olorun ti ileri re ki ta se a wa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa eni kan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si n sakaakiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa a n wo oju yin nitori pe a gbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo e ti won sakaakiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christ oluwa wa ami onko ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o si gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si n beyin wipe bi a ti wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a n beyin wipe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bẹbẹ wípé agbára àtọrun wá kí ó balẹ nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú tó sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọ́n di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọdímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti pilo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu kristi oluwa wa ki o tun lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje jesu kristi ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

ọ̀pọ̀lọpọ̀ ni àwọn wòlíì Èké ni wọ́n ti tàn jẹ́. Ó ṣe ni láàánú wípé bí a bá ń dárúkọ wòlíì, bí a ti rí àwọn wòlíì, àwọn wòlíì ti ìgbà ìsinsìnyí tí wọ́n máa ń kọ́ ilé ìsìn wọn sí ẹ̀bá òkun, sí etí òkun, àwọn ni a rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó jọba ní ìgbésí ayé wọn, ó jọba nínú àgọ́ wọn. Ó ní kí a má ṣe tàn yín jẹ, kí a má ṣe rò wípé torí pé wòlíì ló bá ọ dá ẹ̀ṣẹ̀ àgbèrè àbí panṣágà, kí o ti rò wípé kò sí nǹkan kan, wípé ìdájọ́ Ọlọ́run kò ní dé. Ó yà wá lẹ́nu, ó sì ṣe láàánú láti sọ wípé nígbà mìíràn ọwọ́ bíṣọ́ọ̀bù la ti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ṣe ni láàánú, ọwọ́ àwọn ẹlẹ̀sìn la ti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa sọ wípé kò sẹ́ni tó mọ̀ pé bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta ni ó lè dúró? Wípé nítorí bẹ́ẹ̀ Ọlọ́run láti ṣàánú fún wọn ni, nítorí pé kò sẹ́ni tó lè wà láyé yìí kó má dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ní má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ, kí a má ṣe tàn yín jẹ. Kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ̀gàn tàbí àwọn alọ́ni lọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní kó dá wa lójú wípé àwọn àgbèrè, àwọn panṣágà, àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, àwọn tí ń fi obìnrin ba ara wọn jẹ́, wípé àwọn wọ̀nyí kì yóò lè jogún ìjọba Ọlọ́run. Yẹ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrin, kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn, kí àkété sì jẹ́ aláìléèrí. Kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn. Bí a bá ń sọ wípé kí ìgbéyàwó kí ó ní ọlá, ẹlòmíràn ìtumọ̀ tí wọ́n ní ni wípé bí àwọn bá fẹ́ gbéyàwó, kí ilé ìsìn wa kí ó ṣe ìfilọ̀, kí a sì sọ fún tekutẹyẹ, àwọn tó wà nílùú, àwọn tó wà lóko, gbogbo ènìyàn pátágbà wípé kí wọn kí ó pèsè láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ìgbéyàwó. Kí a jẹ́ kí ìlú àti ijó àti ọtí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó wà níbẹ̀. Èékọ́ ni Bíbélì ń sọ ara mi. Ó ní kí ìgbéyàwó kí ó lé ọlá, kí ó ní ọ̀wọ̀ láàrin gbogbo ènìyàn. Kí a mọ̀ wípé ìgbéyàwó ó jẹ́ ohun tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó pilẹ̀. Ó ní kí a sì jẹ́ kí àkété jẹ́ aláìléèrí. Dúró níbẹ̀, ǹjẹ́ ó jẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí wọ́n ń ṣe ní àwọn ilé ìsìn káàkiri, àwọn ọkùnrin àti àwọn obìnrin wọ̀nyí wọ́n ti mọ ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ṣeéṣe pàápàá kí àfẹ́sọ́nà kí ó ti lóyún. Ó jẹ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò lọ́lá. Ó jẹ́ wípé àkété wọn jẹ́ iléèrí. Àwọn ẹlòmíràn tí wọ́n ti lóyún tó ti jẹ́ wípé ikùn ti ga, ó ti jẹ́ oyún oṣù mẹ́ta, mẹ́rin, márùn-ún, tí a tún sọ fún wa wípé kí a tún wá máa ṣe irú ìsopọ̀ bẹ́ẹ̀, kí a máa ṣe nínú ilé ìsìn. Èyí jẹ́ ohun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Àwọn àgbèrè àti panṣágà àwọn lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Yẹ kí a lọ wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, ẹ máa pa wọ́n run. Ó ní kí a má jẹ́ kí àgbèrè kí ó wà láàrin wa, kí a pa run. Bí a bá sọ wípé kí a pa nǹkan run, èdè wa ní Yorùbá ó jẹ́ kí ó yé wa. Gbà tí a bá pa nǹkan run, bí ènìyàn bá kú, ohun tí a máa ń ṣe ni pé a máa ń gbé wọn sí. Tàbí bí a bá pa àwọn koríko ìgbẹ́, bí a bá ké wọn lulẹ̀, ohun tí a máa ń ṣe ni wípé a máa ń jó wọn níná. Bí a bá pa àwọn ẹ̀yà ara wọ̀nyí, bí a bá pa wọ́n run, àgbèrè bí a bá pa run, ó jẹ́ wípé a ti jẹ́wọ́ rẹ̀, a ti kọ̀ ọ́ sílẹ̀, a sì ti sìn ín. A kò jẹ́ kí àgbèrè kí ó gbérí ní ìgbésí ayé wa mọ́. Báwo ni ó ṣe lè jẹ́ wípé báwo la ṣe lè pa nǹkan wọ̀nyí run? Ohun tí a lè ṣe ni wípé àkọ́kọ́, kí a jẹ́wọ́ fún Ọlọ́run, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí a bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ pẹ̀lú ìgbàlà Ọlọ́run kí ó jẹ́ tiwa, kí a rí wípé a jẹ́ ẹni tí ó ti ní ìdáríjì, ẹni tí ó ti ní ìgbàlà, ẹni tí ó ní àlàáfíà ọkàn wípé a ti bọ́.

Nínú ẹ̀ṣẹ̀ wọ̀nyí ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ohun tí a tún ní láti ṣe ni wípé bí a bá rí ohun kan tí ó ń fà wá sínú ẹ̀ṣẹ̀ agbèrè, yẹ kí n ṣe àpèjúwe, ó ṣeéṣe kí ó jẹ́ ọmọbìnrin nínú ilé tí a fi ṣe ọmọ ọ̀dọ̀ tí a ní kí ó máa ran ìyàwó wa lọ́wọ́. Ọmọbìnrin yìí bí ìyàwó bá ti jáde, bóyá ìyàwó lọ sọ́jà tàbí ìyàwó lọ pọnmi tàbí ìyàwó lọ kí àwọn òbí rẹ̀ tàbí ó lọ síbì kan, ó ṣeéṣe pàápàá kí ó jẹ́ wípé ìyàwó jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, ó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹni tí obìnrin tí a fi ṣe ọmọ ọ̀dọ̀, obìnrin ta ní kó máa bá ọ lọ sọ́jà, obìnrin ta ní kó máa bá ìyàwó ṣọ́ọ̀bù, obìnrin tí a ní kó máa bá wa lọta, kó máa bá wa wá oúnjẹ, obìnrin tí a gbà wípé kí ó máa bá wa gbálẹ̀, ni obìnrin yìí la máa ṣe bí ìyàwó sí ọkọ. Ọmọ ọ̀dọ̀ a tún máa ṣe ojú règbérègbé bí ẹni wípé òun ni ìyàwó inú ilé. A di ẹni tó jẹ́ wípé a tún máa fa ọkàn ọkùnrin yìí pàápàá tí ò mọ ìhìn rere, ọkùnrin yìí tí ò jẹ́ ọkùnrin tí ó jẹ́ olóòótọ́ sí aya rẹ̀. A tún máa wọlé pẹ̀lú obìnrin tí ó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ ni nínú ilé. Ó ní bí a bá fẹ́ pa ẹ̀yà ara wa tó wà nínú ayé, bí a bá fẹ́ parun, ohun kìíní ta ní láti kọ́kọ́ ṣe ni wípé kí a sọ fún ọmọ ọ̀dọ̀ yìí, ọmọbìnrin yìí, pé kó kẹ́rù ẹ̀, wípé kó máa lọ sílé àwọn òbí ẹ̀. Ó ṣeéṣe kí ìyàwó má mọ kí ló ń ṣẹlẹ̀, kí ìyàwó máa sọ wípé ta ló máa bá mi ṣọ́ṣọ́ọ̀bù bí a bá lé ọmọbìnrin yìí lọ, ta ló máa bá mi gbọ́njẹ bí a bá lé ọmọbìnrin lọ. Wàá sọ fún mi pé bí a bá fẹ́ dé ìjọba Ọlọ́run, bí a bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ, bí a bá fẹ́ kí ọ̀bọ̀lẹ̀ kí wa ní ọjọ́ ìdájọ́, bí a bá fẹ́ kí nǹkan kí ó yà wá lẹ́nu, jẹ́ kọ́mọbìnrin kí ó lọ, kí n ba lè ní àǹfààní láti mọ Ọlọ́run tí mò ń sìn. Nítorí bẹ́ẹ̀, láti pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ nínú ayé run, ohun ta ní láti ṣe nìyí. Tàbí ó ṣeéṣe níbi iṣẹ́ kí obìnrin kan, kí ó jẹ́ pé bí a bá ti ní àkókò díẹ̀ níbi iṣẹ́, a wá jókòó sórí tábìlì wa, bí a bá fẹ́ jẹun, a sọ pé ẹ ra oúnjẹ fún mi ni o, ẹ ṣàánú fún mi ni o, ẹ ṣe báyìí ni o. Wá sọ mo ti níyàwó, a ní kò ṣe nǹkan kan, bo níyàwó ńkọ, òun lè jẹ́ ìyàwó kejì, bó tiẹ̀ jẹ́ kẹta, bó tiẹ̀ jẹ́ kẹrin, òun ò kọ̀, òun lè jẹ́ kẹta, òun lè jẹ́ kẹrin. Bí ò bá fẹ́ ká jọ gbé nínú ilé, èmi pẹ̀lú ìyàwó, èmi pẹ̀lú ìyáálé, o lè gba ilé fún mi níta. Ìwọ ló máa já nǹkan yìí kúrò lọ́rùn ẹ, ló máa sá fún èṣù, nítorí èṣù ló jókòó tì ẹ, èṣù ló wà ní pàkó ẹ tó fẹ́ tì ọ lọ sọ́run àpáàdì. Ìwọ ló máa sá wípé ó ti o ìyàwó kan ti tó mi o, nítorí bẹ́ẹ̀ mi ò fẹ́ àgbèrè tàbí panṣágà. Ó sì ṣeéṣe àwọn ẹlòmíràn wọn lọ máa wo fíìmù nígboro, wọn máa lọ sí ilé sinimá tí wọ́n ń lọ yìí, tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣàn tí wọ́n ń wò. Òun ló ń jẹ́ kí ìròkurò kí ó máa wá sọ́kàn wọn. Nǹkan tó ní láti ṣe láti fi já nǹkan wọ̀nyí kúrò ní wípé tí o bá fẹ́ pa ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé run, kí o gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sí ìgbésí ayé rẹ. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ wípé ibi tí òun ti ní wàhálà jù ni wípé bí òun bá wà ní inú ọkọ̀ èrò, tàbí bí òun bá ń lọ ní ìgboro, bí òun bá rí àwọn ọmọbìnrin kan tí ó jẹ́ wípé bí wọ́n ti wọṣọ, gbogbo ara wọn ni wọ́n fi sílẹ̀, àwọn nǹkan wọ̀nyí sì máa mú ìdánwò wá sí ọkàn òun wípé kí ni ènìyàn lè ṣe nígbà tí a sọ wípé kí a pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ lé ayé, kí a pa wọ́n run, kí ni a lè ṣe nírú ìgbà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ kí ó yé wa nínú Jóòbù orí 21 ẹsẹ̀ 1: èmi ti bá ojú mi dá májẹ̀mú, ǹjẹ́ èmi ó ha ṣe tẹjú mọ́ wúndíá? Ẹni tí ó bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ, ẹni tí ó bá fẹ́ lọ ní àkókò ìpalárada àwọn ènìyàn mímọ́, ní àkókò tí a ó gba àwọn àyànfẹ́ sókè, ó ní irú ẹni bẹ́ẹ̀ tí kò fẹ́ kí àgbèrè tàbí ìwàkiwà nínú ayé yìí tí kò fẹ́ kí ó jọba ní ìgbésí ayé òun. Ó ní oní láti bá ojú rẹ̀ dá májẹ̀mú. Èyí ni Ọlọ́run fi ṣe wá ní olóríire wípé a ní nǹkan tí a ń pè ní ìpèǹpéjú. Bí o bá rí nǹkan tí o rí wípé nǹkan wọ̀nyí ó lè mú nǹkan mìíràn wá sí ọkàn rẹ, wàá díjú ẹ, wàá jẹ́ kí ìpèǹpéjú ẹ kí ó pajúdé, kí o má bàá rí àwọn nǹkan tí ó mú ọ ṣìnà, àwọn nǹkan tí yóò mú kí ọkàn rẹ kí ó fà sí ìfẹ́kúfẹ̀ẹ́. Jóòbù ló sọ wípé èmi ti bá ojú mi dá májẹ̀mú, ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá?
ye kin bi o ni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se mo we pe Job o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi on ba ri awon wundia bi on ba tejumo won wi pe bi on ba tejumo won o se se ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun eni o fi so wi pe on da majemu pelu oju ohun wi pe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti ani ni akoko ni igba ti wo yi awon obirin ti ani ni akoko ti wo yi ti won ki wo sokanle awon ti o je wi pe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki awo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sere je iwo ni oni lati da majemu pelu oju re wi pe bi awon won yi ti won ko ma sowo awon won yi ti won ko lolorun awon won yi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okunfa tabi won fe je idewo idanwo fun o iwo ni o lati ba oju re ati okan re damajemu wi pe oni lo sinu ese e ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti ati ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won a ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabinrin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a n wo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun won lo wo nkan won yi ti okan wa ti o n kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje o n so fun wa pe ke mu awon nkan won yi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma n ri eyin obirin e tete sile ni ibi ti e ti lo n dirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabinrin o pe arabinrin ran mi lowo lati wa ba mi dirun ti o je pe o lo sibi ti won ti n dirun ninu aye wa ri wi pe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma ma so nibe awon adirun awon ti o n diri won yi won si ma sefe won ma se won ma drenrin won ma dapara wipe e bayi bayi bayi bayi iwo ti o so pe o je omo olorun bi o ba n joko si iru ibi be o mo wipe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o ti n gerun ni awon ti won n gerun won ma so sokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o seese ni di ayo ni di emu ni di oti ni di ludo ni won ma ti n so awon nkan won yi ti ko dara fun eti onigbagbo lati gbo eni a fi n so fun awe pe ki a pa nkan won yi run ki a mu won kuro ni igbesi aye wa ki a ma tile debe o ni ifekufe ifekufe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe iyawo sile ti o tun lo fo okan leke tan pe e ba lo se ri nbe ba le o mo pe ife ko fe niyan iwo ti o je wi pe eni ti o n gbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to e o je ara ile mi ara ile e to tun lo ye pata ewo nigba ti iyawo e sun o ri wi pe nkan mi ti n wa sinu okan e iyen na n pe ni ife ko fe ati ife buburu eyi to ma je ki eniyan ki o jade o ago mokanla lu okunrin tun jade nle nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade laago mokanla kii se wipe o ni ise oru to fe lo se nbo lo nlo en bo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki a sora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa
ojukokoro nigba ti okan wa ba nfa si ohun ti ko ye ki o fa si ni a npe ni ojukokoro bi nkan won yi ba ri be a nkilo fun awe pe ki a sora o idajo olorun ko jina si awon eniyan be wese ikefa nitori ohun ti ibinu olorun fi nbo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan won yi o so fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o n be le aye ti ani lati pa won run o ni nitori ibinu olorun o n bo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o n bo sori awon elese ki a wo romu ori kini romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse be ni wepe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je wepe e ko dara ko bo si gege bi eko oro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si nkilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ifihan ori kokanlelogun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun ti nfi ina ati sulfuru jo iyi ni kokeji o nso fun a wi pe iya ayeraye iya ailopin o nbe fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba olorun soro eni o fi ye ki a so fun olorun wi pe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbese aye wa a fe ki eje jesu kristi ki o we wa mo a fe ki awon nkan won yi ki o kuro ni igbese aye wa o ti ri oro olorun loni o ti ri eko ihinrere o ti ri ohun ti olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba olorun soro ki o ni ki olorun ki o fun o lagbara lati le pa awon eya ara ti nbe ninu aye run lati le pa agbere run lati le pa ewa irirun lati pa ife ko ferun lati pa ewa boburumu lati pa oju kokoro lati pa arun dide ki o so fun olorun dide ki o ba olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ori ofe ti o fi jolo oto se eko ihinrere bi a ba ti dari ese re jio o ye ki o bere ori ofe lowo olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala ni bi ti awon eniyan wa yala ni bi ti awon eniyan ko si yala ni bi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun olorun wi pe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara ti nbe le aye o fe pa won run o fe je ti olorun dede ki o so fun olorun ma je ki enikeni ki o di o lowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki ohunkohun ki o gba adura lowo re dede ki o ba olorun soro ki o so fun olorun ki o gba adura titi o fi gba adura agbayori titi o fi ni ore ofe lati odo olorun titi o fi ni agbara lati odo olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re olorun yo fun olore ofe ki o ba le je oniwa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti o fi pa awon eniyan mimo larada so fun olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro olorun mu so fun olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun olorun wi pe o fe je ti olorun
lati isinsin lo titi Jesu yo fi de

Yeah.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀. Lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístẹ́lì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà, tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa, bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí a ó máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyèsí àwọn nǹkan tí à ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristì lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu Apọ́stẹ́lì jáde, gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì, nígbà tí a kan Jésù Kristì má gbélébòó, ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti Ọlọ́run, wípé a ó di ẹni titun. Àwọn ìwà àtijọ́, ìṣe àtijọ́, ògbólógbò ọkùnrin nì, wípé a ó bọ́ ọ sílẹ̀, a ó sì gbé ọkùnrin titun wọ̀. Bí a bá sọ wípé a bọ́ ògbólógbò sílẹ̀, a sì gbé titun wọ̀. Pọ́ọ̀lù Apọ́stẹ́lì, bí ẹ̀mí Ọlọ́run ti darí rẹ̀, ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa. Ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀, wípé bí a bá ti jí, wípé ohun kan la ní láti ṣe. A ó bọ́ aṣọ ògbólógbò, a ó bọ́ ọ sílẹ̀. Èyí ni aṣọ tí a ò lè wọ̀ jáde. A ó bọ́ ọ sílẹ̀, a ó wẹ̀. Bí a bá ti wẹ̀, tí ara wa sì ti mọ́, a ó sì gbé aṣọ titun wọ̀. Aṣọ titun yìí, bí a bá jáde síta, ní àwọn ènìyàn ni wọ́n máa fi mọ irú iṣẹ́ tí a ń ṣe. Ó ṣeéṣe bí a bá rí ọmọ ogun. Ọmọ ogun yóò bọ́ aṣọ tí àwọn ènìyàn máa ń wọ̀, yóò bọ́ sílẹ̀, yóò gbé aṣọ ọmọ ogun wọ̀ tàbí ẹni tí ń ṣe ọlọ́pàá bí abárí ọlọ́pàá ní gbòòrò ohun tí a fi ń dá a mọ̀ bí a ò tiẹ̀ pàdé ẹ̀ rí bí a ò tiẹ̀ morúkọ ẹ̀ bí a ò tiẹ̀ mọ ilé ìwé tó lọ bí a ò tiẹ̀ mọ ìgbà tó gbaṣẹ́ ọlọ́pàá bí a bá ti rí ní gẹ́rẹ́ tí a ti rí pẹ̀lú aṣọ tí ó wọ̀ a ti fi aṣọ yìí a ti fi dá a mọ̀ àwọn ẹlòmíràn bóyá wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn ilé iṣẹ́ tàbí wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn àdúgbò bí a bá ti rí aṣọ tí wọ́n wọ̀ ni a máa ń mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣẹ́ṣọ́ tàbí ẹ̀ṣọ́ àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé ilé ìta oúnjẹ ní ìta ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ ní irú bẹ́ẹ̀ ìgbà mìíràn ni a máa ń rí wọn wípé ó máa ní irú aṣọ tí wọ́n wọ̀ tàbí àwọn dókítà ti òyìnbó bí a bá rí wọn pẹ̀lú aṣọ tí wọ́n wọ̀ a ó ti mọ̀ wípé ẹni yìí jẹ́ dókítà tàbí ẹlòmíràn wípé ó jẹ́ nọ́ọ̀sì tàbí wípé ẹnìkan jẹ́ agbẹ̀bí èyí ni àpẹẹrẹ tí paul apọ́sẹ̀lì tó ń ṣe fún wa wípé àwa pàápàá ó yẹ kí a mọ̀ wá bí a bá ń jẹ́rìí wípé a ti di ti ọlọ́run bí a bá ń jẹ́rìí wípé a ti bá jésù kristi pàdé bí a bá ń jẹ́rìí wípé a ti di ẹni ìgbàlà ó ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa yìí àti ẹ̀rí tí a ń jẹ́ tí a ń sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí wọn kí ó lè mọ̀ wá nípa ohun tí a ti bọ́ kúrò àti èyí tí a tún gbé wọ̀ èyí ò sọ nípa ti aṣọ èyí tí a ń hun tàbí èyí tí a rán tí a ń gbé wọ̀ èyí ò sọ nípa àwọn àkọlé tí àwọn èèyàn máa ń kọ sórí àwọn kádà àwọn kéékèèké tí a máa ń lẹ̀ mọ́ àyà àwọn nǹkan tí a ń sọ nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn ìwà tuntun èyí tí ó jẹ́ wípé agbéwọ̀ kí a tó máa tẹ̀síwájú jẹ́ kí n fi hàn ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá ń sọ nípa ìgbàlà bí a bá ń sọ nípa ìwà títún ìwà mímọ́ bí a bá ń sọ nípa wípé a ti bá ọlọ́run lájà àti dárí ẹ̀ṣẹ̀ wájì wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni bíbélì máa ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé aṣọ wọ̀ nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìgbàlà gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìwà mímọ́ ó dàbí ẹni wípé a gbé aṣọ tuntun wọ̀ bí a bá ń sọ nípa ìwà tí kò dára àti ìwà tí ẹni tí kò mọ ọlọ́run ohun tí a ń sọ náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní aṣọ tí kò dára gbà tí ó bá tọ ọlọ́run wá a bọ́ aṣọ yìí a bọ́ ọ sílẹ̀ àwa gbé aṣọ mìíràn wọ̀ jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú ìwé wòlíì Aesaiah orí kẹrìnlélọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà fiyèsí dáradára o gbogbo wa sì dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ níhìn-ín ni a ń sọ nípa ìwà àwọn tí kò lọ́lọ́run ìwà àwọn tí kò tí ní ìgbàlà ìwà àwọn tí a kò tí wẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ó ń sọ wípé òdodo tí wọ́n ń ṣògo nínú rẹ̀ òdodo tí wọ́n ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ti ọwọ́ wọn tí wọ́n ń sinmi lé wípé yóò gbà wọ́n là ó dàbí àkísà ẹlẹ́gbin ṣé oyè ọ̀nì sísìn wípé bí a bá jẹ́ ẹni tí kò mọ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìwà tí a hù wọ́n dàbí àkísà ẹlẹ́gbin níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ni a fi ń sọ wípé bí a bá bá jésù pàdé àkísà tí a gbé wá kí a tó wọnú ìrere a ó bọ́ àwọn nǹkan wọ̀nyí bí ẹlẹ́gbin a ó bọ́ wọn kúrò a ó jù wọ́n sọnù a ó gbé ohun titun ẹ̀wù titun a ó gbé wọn wọ̀ jẹ́ kí a tún wo àpèjúwe mìíràn nínú Luke orí kẹẹ̀ẹ́dógún a ń wò láti ẹsẹ̀ ìkọkànlélógún ọmọ náà sì wí fún un pé bàbá èmi ti dẹ̀ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ èmi kò sì yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ mọ́ ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé ẹ mú ààyò aṣọ wa kankan ki e si fi wo sori ohun ti o nso e mu ayo aṣọ wa kankan ki e si fi wo se omo wi pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aṣọ egbin lo wa lara re awon aṣọ egbin won yi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wipe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro a wa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese ikewa emi o yo gidi gidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bo mi se ori nisinsin yi wo kini ohun ti olorun ba wa so oni wipe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni je ki a wo ifihan ori kokandinlogun lati ese ikeje eje ki ayo ki inu wa ki o si dun gidigidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti mura tan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a nso nihi bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilosi aso ti o ti n lo ninu ile abo won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re a nso fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Christi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese ara aye lo o ni awa yi ni abo aso akisa ati atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisinsiyi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni je ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wi pe bi ati n gbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohunkohun falẹ lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi e wa kisa ti a fe gbe sona bibo sile pelu awon ise ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run ti ẹnu Paul apostle sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀. Ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni ṣùgbọ́n nísinsìnyí. Ìgbà tí Paul apostle ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kólósè. Ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run, ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù àti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun, ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn àti bọ́ sínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀, ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀, a ti di ààyè sí Kristì, a ti jí ìjí òdodo. Ó wá ń sọ wípé gbà tí a ti kúrò ní ẹni ti àtijọ́, tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristì, ó ní ó yẹ kí a fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ó wá ń sọ ó dàbí kí àwọn ọlọ́pàá tàbí ọ̀gá ọlọ́pàá kí ó sọ fún ọlọ́pàá kan tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́, bóyá ó rí ọlọ́pàá ìjí láàárọ̀, ó wá sí orí ìlà níbi tí wọ́n ti ń tò kí a bá lè ṣe àyẹ̀wò wọn kí wọn kí ó tó jáde lọ sí ẹnu iṣẹ́. Ọ̀gá ọlọ́pàá wá rí ọlọ́pàá tí ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí, ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀. Ni ọ̀gá ọlọ́pàá wá sọ pé ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀, kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọ́pàá. Ṣé ohun tí mo ń sọ yé wa? Ó dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a fi ìbínú kí a fi sílẹ̀. Ṣé orí àwọn ẹlòmíràn bí wọ́n bá jí láàárọ̀, ojú àfàrò, á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n látojú oorun, ìyàwó ò ní gbádùn, àwọn ọmọ ò ní gbádùn, àwọn aládùúgbò wọn ò ní gbádùn. A máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé? Ṣé bí àjọsùn lálẹ́ àná ni? Èwo ló wá dé tójú yín fàrò? Kí ló fa ìbínú? Ó nígbà tí a ti mọ Jésù Kristì, ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ká jẹ́ kí ìyàwó kojú rojú wa ńlẹ̀, ká jẹ́ kí àwọn ọmọ rojú wa ńlẹ̀. Ṣùgbọ́n ọkọ tí a fẹ́ bá sọ̀rọ̀, bóyá a fẹ́ bèrè owó ọbẹ̀ ni, bóyá a fẹ́ lọ sọ́jà ni, tàbí bóyá a fẹ́ sọ fún pé ìkan nínú àwọn ọmọ ó máa dàbí ẹni pé ó ń gbóná díẹ̀. Bí a ti dé wájú ọkọ ni a rí pé ojú ọkọ fàrò, a sì rí pé bó ti ń ṣe tẹ́lẹ̀ nìyí. Gbà tó sọ pé òun ti gba Jésù, kò sí ìyípadà, ó ní kí a fi ìbínú sílẹ̀, ó sì ní kí a fi ìrunú sílẹ̀. Àwọn ẹlòmíràn bí a ò tí sọ̀rọ̀ méjì mẹ́ta, wọ́n ti ń tutọ́ sókè, wọ́n ti ń fojú gbà á. Ó dàbí ẹni wípé ìbínú, ìrunú, ojọba ní ìgbésí ayé wọn. Àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin, arábìnrin sí arábìnrin, láàrin àwa tí a jọ ń pe ara wa ní ará nínú Olúwa. Kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀, ẹlòmíràn a ti fajúro, ẹlòmíràn a ti wú, ẹlòmíràn a ò nílè bá a sọ̀rọ̀, a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú? Arákùnrin ṣé ò sí nǹkan o? Ṣé kìí ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín fàrò bẹ́ẹ̀? Kí ló dé? Ó ń sọ fún wa, ó ní bí a bá ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀, Kí ló tún fa ìbínú láàrin àwa ọmọ Ọlọ́run? Kí ló ń fa ìrunú láàrin àwa ọmọ Ọlọ́run? Kí ló ń fa àrán kan? Bí a bá sọ nǹkan, ó ṣe é ṣe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, bí a tilẹ̀ ti ní ìgbàlà, nítorí wípé ọgbọ́n wa kò tó ti Jésù. Nítorí pé ìmọ̀ wa kò tó ti Jésù, lóòótọ́ la yí ọkàn wa padà, a ò yí àgọ́ ara wa padà. Ohun tí mo ń sọ ni wípé bí a bá ti ní ìgbàlà, àlàáfíà Ọlọ́run á wọnú ọkàn wa, iyì Ọlọ́run á wọ inú ọkàn wa. Bí a bá ti ní ìgbàlà, ayọ̀, ìdáríjì á sọ nínú ọkàn wa. Bí a bá ti ní ìgbàlà, a ó rí wípé èrò wa, ọ̀rọ̀ wa, ìrìn wa, gbogbo nǹkan yóò yí padà. Ṣùgbọ́n rántí bí tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí a tó mọ Jésù, bí wọ́n bá gba wà létí, a dùn wá díẹ̀. Nísinsìnyí náà, bí a mọ Jésù, bí wọ́n gba wà létí, etí tí wọ́n gba wà yìí, a dùn wá, nítorí pé a ò tí ì yí ara wa padà. Andróde ọjọ́ àjínde, ọjọ́ àjínde tó jẹ́ wípé ìpè yóò dùn, a ó yí ara wa padà. Nígbà náà kò sí ohun tí wọ́n lè ṣe sí ara tí ó lè dùn wá, ṣùgbọ́n nísinsìnyí ọkàn lágbàlà, ẹ̀mí wa ló ní ìyípadà. Ara wa ó ṣì wà bákan náà síbẹ̀. Ṣé o mọ̀ wípé bí ìgbà tí a jẹ́ aláìgbàgbọ́, bí a bá ránṣọ, bí abẹ́rẹ́ bá gun wa lọ́wọ́, á dùn wá? Nísinsìnyí náà, tí a ti di onígbàgbọ́, bí abẹ́rẹ́ bá gun onígbàgbọ́ lọ́wọ́, á dùn onígbàgbọ́. Nítorí wípé ẹ̀mí ọkàn la yí padà lágbàlà. Ara, bí abẹ́rẹ́ bá gun ara onígbàgbọ́, a sì máa dùn síbẹ̀síbẹ̀. Ó ṣeé ṣe kí ó jẹ́ wípé a ń sọ̀rọ̀ láàrin ara wa. Ṣùgbọ́n ohun tí a ń sọ yìí, kí ó dàbí ẹni wípé ó fẹ́ gba òdì lọ́kàn wa, kí wọ́n sọ fún wa, kí a má bínú o, wípé kì í ṣe wípé a mọ̀ọ́mọ̀ ṣe nǹkan yìí sí wa. Nítorí bẹ́ẹ̀, kí a gbójú fo nǹkan yìí dá. Bí a bá ti sọ bẹ́ẹ̀, ó yẹ kó tán lọ́kàn wa. Ṣùgbọ́n wípé kò dùn mí, kò dùn mí, ṣùgbọ́n a sì tún ń sọ̀rọ̀ lórí nǹkan àná tí ó yẹ kí a ti gbàgbé. A sì ń sọ pé lágbájá mi ò ní nǹkan bá lágbájá ṣe, lágbájá tí a ń dárúkọ, ó jí ọmọ Ọlọ́run. Àwa pàápàá a sọ pé a jí ọmọ Ọlọ́run, àwa sọ wípé a ò ní nǹkan bá lágbájá ṣe. Bí nǹkan dé fún lágbájá, bóyá ó fẹ́ gbéyàwó ni, bóyá ó fẹ́ sìnkú ni, bóyá ó fẹ́ kó ọmọ jáde ni, kò sóhun tó lè dé kí n débẹ̀, mi ò ní yọjú sí wọn. Nítorí wípé lágbájá, nǹkan tó ṣe sí mi, a fi ọ̀run láti lè parí ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe jí ọmọ Ọlọ́run? Ó ní kí a fi ìbínú sílẹ̀, kí a fi ìrunú sílẹ̀, kí a fi àrán kan sílẹ̀. Àwa bí bóyá o ti délé ọkọ, ìwọ àti ọkọ, ó ṣe é ṣe kí ó jẹ́ wípé ọkọ ṣe ó ṣe ẹsẹ̀ gbé nígbà kan, ó sọ ohun kan tí ò dára. Ó ṣe é ṣe kí ó sọ nípa ìyá rẹ, tàbí kí ó sọ nípa bàbá rẹ, tàbí kí ó tilẹ̀ sọ ọ̀rọ̀ kan sí ọ láì kíyè sára, ọ̀rọ̀ yìí sì dùn ọ́ dé góńgó ara, ó wọnú akínyẹmí ara rẹ. Ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀, ọkọ wa ó wá rí wípé nǹkan tó ń sọ kò dára, ó wá pè é pé ìyàwó mi, má bínú o, ìṣù ni. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbàgbé, mo ti gbàgbé ẹni tó bá délé ọkọ, ṣé o ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ? Nítorí bẹ́ẹ̀, mi ò bínú. Ẹni tó lòun ò bínú yìí, ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pa á pọ̀. Bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́, bí ò bá fi sílẹ̀ láti jẹun, òun lè bí máa pa. Nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí, mo mọ bí mo ṣe lè jẹun tébi ò ní pa mí. Irú ẹni bẹ́ẹ̀, ṣé kì í ṣe wípé a gbin nǹkan kan sínú, tí a fi ń bínú, tí a fi ń kórira ọkọ? Mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́, mi ò ní kọ̀ ọ́lẹ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn, ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ. Kò dára bẹ́ẹ̀. Bí a bá ti di onígbàgbọ́, ìbínú á kúrò, ìrunú á kúrò, àrán kọ̀ọ̀kọ́ á kúrò, ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́ yìí sí onígbàgbọ́. Àwọn aláìgbàgbọ́, aláìwà bí Ọlọ́run, ni wọ́n máa ń fi Bíbélì ṣẹ̀fẹ̀, ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ò gbọ́ Bíbélì o, nítorí pé èyí tí a kọ sí Bíbélì, wọ́n máa ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí Bíbélì. Àwa tí a ti jẹ́ ọmọ Ọlọ́run, Bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀, ohun tí a gbé lárugẹ, ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka ohunkóhun nínú rẹ̀ ni a ń tẹríba fún Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́, ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́. Àti ọ̀rọ̀ ìtìjú, ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ kò bákùn gbé, ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí, ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí, ọ̀rọ̀ tí tini lójú, ọ̀rọ̀ tí a kò gbọdọ̀ gbọ́ ní gbangba. Ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin,
1: e se gafara fun mi bi awon aso kan wa ti obirin ma nlo ti aba fo won ti o ye ki a ma sasi itagbangba nitori pe o je ohun ti o tini loju be na ni awon oro miran wa oro ti o je mo oro obirin oro okunrin oro ti o je mo isepo laarin oko ati aya tabi awon nkan miran ti o ye ki a ma gbo ni enu onigbagbo ni itagbangba sugbon gba ti a ba ri awon elomiran ti won so we pe awon je onigbagbo sugbon ti won tun da para ti won sefe awon ti won sin so yi won je oro itiju oni ko ye ko ri be ese ikesan e ma si se poro fun eni keji yin awon elomiran won o mo sai da won so wi pe awon ti di onigbagbo boya won fe lo si oja aladugbo sin bere wo pe ah arabirin nibo le fe lo in ba da lohun pe mo fe lo soja ohun eti ba fi lo soja ati e ani o gba owo yi ko ba mi ro iyo wa latoja gba ti wo tin lo ko shampani kemi na lo tori be tin ba so to fun wi pe mo n lo soja ise ti o ye ko ran mi lo ma ran mi a da bi eni pe mo je boy eru re nitori be won o ni so fun mo fe sare de odo aladugbo mi nbi ni oja lo nlo oni iru eni be ko ye ke a ma so pe aje oni igbagbo ke a tun ma poro fun ara wa o sese ko je obirin to ti loko lo fe lo ri iya re bi o ba so fun oko pe ba le mi mo fe lo ri iya mi o oko le so wi pe se bi o lo ni ose ti o koja se o si nkan o nitori be a kan ni ara le bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju le mi iro lo npa o nlo si odo iya re to ba si de to ma so pe e ma pe die se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won e ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti po pupo ju nitori o lo je kin pe iro lo npa awa ti a so pe aje onigbagbo ba la tun se nba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo Romo ori kefa lati ese ikefa nitori awa mo eyi pe a kan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo ohun kan na ni eyi so fun wa ninu Efeso ori kerin ese ikeji le logun pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ifekufe etan se oye onisinsin yi okan na ni bibeli ibaje kolose lati nka ibaje romu lati loka ibaje efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun nfe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je ki n tun so papa o se a mo wi pe ki se deeper ni ijo kan soso ti o wa ni gbogbo aye o se ki eyan ki o ma wa si deeper tabi ki elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsinyi ohun ti paul n so fun awon ara kolose ohun lo so fun awon ara efesu ohun lo so fun awon ara romu to ka ese ikejilelogun yi pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ifekufe etan ese iketalelogun ki esi di titun ni emi inu yin lati ese ikejidinlogbon ki eni ti n jale ma se jale mo ṣo ti gbọ eni ti o ti wa ni iwa ki o ma fọwọra ki o ma fẹ ki o ma mu nkan ti elomiran o ni eni ti o ba ti n ṣe bẹẹ tẹlẹ ki o ma ṣe bẹẹ mọ bi o ba ti ni igbala eyi ta ori bi naira kan lori benchi ngba to wa si ilesin o si mu naira kan yi se o ro we pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe e sibe nitori be o ni ki eni tin jale tele tele ki o ma se jale mo eni to je wi pe tele tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ah ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alai gbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi ti enikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole o ma nfese rale kaakiri ni ibodo ko lati wo nkan to bo si e lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo to bo apo baba a ma lo to bo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisiyi o ni awa ta njale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye ibi ti won kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo pe tele tele niyi gege bi elai gbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan ti ju wi pe sibe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boya wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fun oko re bawo ni o se le so wi pe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti niyawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan a lo ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale bakan na loni ki a to di onigbagbo bi a ba de ibi ise ni ago mesan a so pe a de ago ise ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu onu ye ki yi pada ki o wa o ye ki a bo akisa elegbin ti atijo o ye ki a bo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki o kunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba dabi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan porisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe a ran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti wo si gba ti iyawo ba di e se gafara fun mi ki n lo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be oni nitori be oni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon ti n gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa to je wipe bi a ba nka won bi a ba bojuto won bi a ba nse won ile wa yo toro olorun ti fun wa ni opolopo ase opolopo ilana ti o je wipe bi eni kokan wa bi a ba nji laaro ti a fi oro olorun se dingi ti a nwo ti a sin fi diwon igbesi aye wa alafia yo wa ni idile wa bi a ba mo pe ki oko ti ko to ba yawo soro wipe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wipe oko ati iyawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe ah lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli jukini lo ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣore fún ẹnì kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agboolé ká máa dáríjì ara wa níbi iṣẹ́ kí a máa dáríjì ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríjì ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríjì wá yẹ kí a ṣe kíákíá lọ sí ìkoríkejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbò àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọn dànù kí a rí wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí wípé wọn jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹsì ti gbé ọkùnrin titun ni wọ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí àwọn lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí àwọn lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó jẹ àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó

Yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ, tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí o, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, kúkẹ́ aláàánú ni. Olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́.

ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́ tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn láì padà sínú ẹ̀ṣẹ̀ láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó láti di ọmú títí dé òpin tí ò fi ní ṣìnà bí o bá gbàgbọ́. Ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí yóò ṣe so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́ tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Jẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú sínú lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa kò sẹ́ni tó lè sọ ọ́ di ààyè, ìwọ tí agbára rẹ kò lópin, a bẹ̀ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀ àdà tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì ó lè gbérímọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ ìgbàlà rẹ ní ọkàn wọn, jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di

ìgbésẹ̀ ayé àwọn ọ̀daràn ní ìgbésẹ̀ ayé àwọn tí kò lọ́lọ́run àwọn tí kò ní fọlọ́run ṣe ní ìgbésẹ̀ ayé wọn kí ohun tí ó ṣẹlẹ̀ yìí bóyá wọ́n bímọ bóyá wọ́n gbéyàwó bóyá wọ́n ríṣẹ́ bóyá ohun kan tàbí òmíràn ó dàbí ìpèsè ní ìgbésẹ̀ ayé wọn tàbí ó dàbí ìgbéga ní ìgbésẹ̀ ayé wọn ó ṣeéṣe kí wọn kí ó ní ayọ̀ fún ìgbà kúkúrú tàbí fún ìṣẹ́jú kan ó ṣeéṣe kí a rí ẹni tí ó jókòó sí di ẹmu àbí sí di ọtí nígbà tí ọtí yìí tó bá wọ agbárí tí ó sì yí gbogbo ara padà a rí wípé ẹni yìí á gbàgbé àwọn òṣì tàbí àwọn ìṣòro rẹ̀ èyí kò sọ wípé ìṣòro ò sí níbẹ̀ ṣùgbọ́n ọtí mímu àmupara yìí á di lójú á fọ lójú á di lọ́kàn á sì di létí tó jẹ́ wípé kò ní mọ̀ wípé ìṣòro tàbí àìní tàbí àwọn ẹ̀gún tí ó wà ní ìhà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé wọ́n ṣì wà níbẹ̀ ní irú ìgbà bẹ́ẹ̀ ó ṣeéṣe kí irú ènìyàn búburú bẹ́ẹ̀ ó ṣeéṣe kí àgàbàgebè bẹ́ẹ̀ ó ṣeéṣe kí ọ̀mùtí para bẹ́ẹ̀ kí ó máa ní ayọ̀ ṣùgbọ́n ayọ̀ ìgbà díẹ̀ ni ó ní orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni àti pé ní ìṣẹ́jú kan ní ayọ̀ alágàbàgebè nítorí bẹ́ẹ̀ ayọ̀ tí a ń sọ nípa rẹ̀ ó jẹ́ ayọ̀ tí ó pójú owó ó jẹ́ ayọ̀ tí ó dàbí ẹni wípé a mọ̀ wípé ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run yálà a rí jẹ tàbí a ò rí jẹ ni yálà a rí mu tàbí a ò rí mu yálà a níṣòro àbí a ní wàhálà ni ayọ̀ yìí á wà níbẹ̀ síbẹ̀ ayọ̀ yìí máa ń bẹ̀rẹ̀ nígbà tí a bá mọ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa nígbà tí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá nígbà tí a bá ká àwọn àìṣedédé wa tí a ká wọn kúrò tí a mú wọn jìnà réré sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ oòrùn ohun tí a rí ni wípé Ọlọ́run máa ń fún wa ní ayọ̀ ìgbàlà rẹ̀ yẹ kí a wo orin Dáfídì orí kọkànléláàádọ́ta orin Dáfídì orí kọkànléláàádọ́ta ẹsẹ̀ ìkejìlá mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá Dáfídì ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run ó jẹ́ ẹni bíi tinú Ọlọ́run ó jẹ́ ẹni tí ó ti ní ìyípadà ọkàn jẹ́ kí ó yí ọ bí a bá sọ wípé ẹnìkan jẹ́ ẹni rere bí a bá sọ wípé ẹnìkan jẹ́ ẹni bíi tinú Ọlọ́run Dáfídì fún ara rẹ̀ ó mọ̀ wípé kìí ṣe pé a bí òun ní ènìyàn rere kò sí ẹni tí a bí gẹ́gẹ́ bí ènìyàn rere ẹnikẹ́ni tí a bí láti inú Ádámù láti ibi ìran Ádámù ó jẹ́ ènìyàn búburú ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ Dáfídì pàápàá ó mọ ó ní òye nípa èyí kò sọ fún wa wípé òun ti jẹ́ ẹni bíi tinú Ọlọ́run láti inú ìyá òun wá kò sọ wípé òun ti jẹ́ ènìyàn rere láti inú ìyá òun wá òun pàápàá ló ṣe agbẹnusọ fún Ọlọ́run láti jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run jẹ́ ẹni tí ó jàre nígbà tí ó bá ń dájọ́ ó sọ ní ẹsẹ̀ ìkarùn-ún ní orí kan náà ó ní kíyèsí nínú àìṣedédé ni agbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi nítorí bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ pé Ọlọ́run sọ fún Samueli nípa Dáfídì tí ó sọ wípé èmi ti rí ẹnìkan ènìyàn kan ẹni bíi ti inú mi wípé òun ni ó ṣe arọ́pò fún Sọ́ọ̀lù ẹni tí ó pẹ̀yìndà ẹni tí ó padà lọ sínú ẹ̀ṣẹ̀ gba tí Ọlọ́run pe Dáfídì ní ẹni bíi ti inú rẹ̀ ó jẹ́ wípé Dáfídì tí ó ti mọ̀ pé nínú àìṣedédé agbé bí òun àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun ni ó lóyún òun ó jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lajà ẹni tí ó ti bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́ ó jẹ́ ẹnìkan tí ó ti mọ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó ti lọ síwájú Ọlọ́run ó ti tọrọ ìdáríjì ó ti bẹ̀bẹ̀ wípé òun fẹ́ oore ọ̀fẹ́ àti gbàálà àti yí padà àti fún ní ẹ̀mí tuntun ọkàn tuntun àti fún ní ìrìn ọ̀tún ìwà ọ̀tún ìṣe ọ̀tún ní ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ìgbà kan dé ní ìgbésí ayé Dáfídì tí ó wo ohun tí kò yẹ kí ó wò tí ó ṣe ohun tí ò yẹ kí ó ṣe kí a sọ ní ọ̀nà kúkúrú òṣùbú sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó burú jùlọ ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé a kò gbọdọ̀ gbúrò rẹ̀ fún ẹni tí a ti pè ní ènìyàn Ọlọ́run èyí ni ó mú kí Dáfídì kí ó kúrò lórí ìtẹ́ èyí ni ó jẹ́ kí ó wólẹ̀ níwájú Ọlọ́run èyí ni ó jẹ́ kí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìrékọjá mi nù kúrò

láti ṣe nípa àti pa ìgbàlà yìí mọ́, nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé, kúrò nínú inú nibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé. Bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí, Jésù yóò wá láti mú wa lọ sílé láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù. Ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo. Jẹ́ kí a wò ó láti ìkókó kìíní, ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí Ọlọ́run nínú Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀, èmi sì mọ̀ wọ́n, wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn. Níhìn-ín, Jésù jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn. Bí o bá wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́, nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristì gbọ́lé á fi gbà wọ́n là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristì. Ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí. Wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristì tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà, ohùn Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristì gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohùn Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́, bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́, a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́, èyí ni ohùn Jésù. Ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí ó máa sọ pé mo ń gbóhùn, pé òjò yóò rọ̀ ní àṣálẹ́ tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde o, tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí ó má ṣe dáhùn. Èyí kọ́ ni ohùn Jésù. Ohùn Jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn akónisìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi, bàbá mi.
ẹni tí ó fi

fún mi, pọ̀ ju gbogbo wọn lọ. Kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lí ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dì wá mú. Ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dì wá mú. Jẹ́ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa, kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera, bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni tàbí ìnáwó pọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa, ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run, bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa, ó ní agbára, ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin. Jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Filipi orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Filipi orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi. Ohun tí Paulu apọ́sẹ̀lì sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá, wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn, àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn. Jẹ́ kí a wo Hebrew orí keje. Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ṣé orí ìdánilójú tí Ọlọ́run fún wa, ṣé orí ìlérí tí Ọlọ́run ṣe fún wa, ṣé orí ìtìlẹ́yìn tí Ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá ń fẹ́ ààbò, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, ó ṣe tán, ó sì lágbára láti pamọ́ títí di ọjọ́ ni. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn, a sọ fún wa pé Jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń bẹ̀bẹ̀ fún wa, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń gbàdúrà fún wa. Èyí ni ó fún wa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú wípé ohun tí a ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pamọ́ títí di ọjọ́ ìkẹyìn. Nínú Timothy kejì, Epístẹ́lì kejì ti Timothy sí Timothy orí kìíní ẹsẹ̀ ìkejìlá. Nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí, nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni. Paulu apọ́sẹ̀lì sọ fún wa wípé òun ní inú ni bí ni púpọ̀, àwọn tí ó ń fi òun ṣẹ̀sín wọ́n pọ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti Ọlọ́run wọ́n pọ̀. Ó ní ṣùgbọ́n òun jìyà láìtijú, òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́, ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́, ó lè pa á mọ́ títí di ọjọ́ ni. Èyí ni ìdánilójú tí a ní, a sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ó yẹ kí ó dá wa lójú wípé kì í dójú ti ni. Ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí Ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run ṣe tán, ó ní ìfẹ́, ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn. Ó fẹ́ kí a ní ìgbàlà. Bí a bá sì ti ní ìgbàlà, yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí Jésù lójúkojú. Gẹ́gẹ́ bí ó ti ń fẹ́, gẹ́gẹ́ bí ó sì ti ní agbára, ó ti ṣe ìlérí fún wa wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, òun pàápàá ṣe tán láti mú wa dúró títí di ọjọ́ ìkẹyìn. Bí a bá rí ẹni tí ó jẹ́ apẹ̀yìndà, bí a bá rí ẹni tí ó ti ṣáko lọ, bí a bá rí ẹni tí ó wà nínú ìjọba Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa àìkíyèsára, nítorí àìlèmáradúró, nítorí àìgbàdúrà tó,
nítorí àìka ọ̀rọ̀ ọlọ́run tó, nítorí àìgbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run tó, bí ẹni bẹ́ẹ̀ bí ó bá ti di apadà sẹ́yìn aṣáko, ó yẹ kí ó yé wa wípé ìrètí ṣì wà. Nítorí wípé olùṣọ́ àgùntàn ó ń wá àgùntàn tí ó sọnù, ó jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹni tí ó ní àlàáfíà ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹni tí Jésù Kristi ti mú wá sínú agbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti ṣáko lọ. Ó sì ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí, ó ń gbọ́ ìwàásù yìí lónìí. Ó yẹ kí o mọ̀ wípé Ọlọ́run sì tún pè ọ́ padà. Nínú Matthew 18:22 láti ẹsẹ̀ 12, ẹ̀yin ti rò ó sí. Bí ọkùnrin kan bá ní 100 àgùntàn, bí ọ̀kan nínú wọn kì yóò fi 99 ìyókù sílẹ̀, kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí? Ǹjẹ́ bí ó bá sì rí i, lóòótọ́ ni mo wí fún yín, ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju 99 ìyókù lọ tí kò nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín tí ń bẹ̀lé ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé. Yẹ kí ó yẹ wípé bí o bá jẹ́ ẹni tí ó ti ṣáko lọ, olùṣọ́ àgùntàn, olùgbàlà wa Jésù Kristi, ó tún ń wá ọ, ó ń fẹ́ kí o padà wá sílé, ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún ń retí rẹ, wípé bí o bá ronú padà, bí o bá képe Ọlọ́run wípé òun ṣetán láti gbà ọ́ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé, ní ìrònú padà àti ní ìgbàgbọ́, bí o bá wá Ọlọ́run yóò gbà ọ́. Jẹ́ kí a wo Filipi 2 láti ẹsẹ̀ 12. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara, àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run sí. Wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà, wípé kò tún ṣeé ṣe fún wọn láti má ní ìgbàlà, wípé bí ẹnìkan bá ti di ọmọ Ọlọ́run, wípé ohunkóhun tí ìbá ṣe, ìbá bẹ̀rẹ̀ sí ní jà, ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè, ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè, ìbá padà lọ sínú ìbọ̀rìṣà, wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ Ọlọ́run, tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan, wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba Ọlọ́run. Àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé, tàbí wọ́n ní ìpamọ́ ayérayé, bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́, aláìgbọràn, ọlọ̀tẹ̀, àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Ààbò àti ìpamọ́ nínú ìjọba Ọlọ́run kì í ṣe fún àwọn aláìṣòótọ́. Ìgbà tí mo ń sọ nípa ààbò, rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà, wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò, tàbí a bọ́ nínú àìsàn. Èyí ni ọ̀tọ̀ ni, èyí ni wà nípa ti ara. À ń sọ nípa ohun ti ẹ̀mí. Àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà, ó yẹ kí a wà nípa ti ẹ̀mí. Ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Yẹ kí a wo kókó kejì yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Nínú 2 Timothy 2:11, ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé
Oluwa mo awon ti se tire ati pelu ki olukuluku eni tin pe oruko Oluwa ki o kuro ninu aisododo bi aba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi aba fe ma je ti Olorun titi bi aba fe wa ni ipo omo Olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki eni keni olukuluko wa ti a npe oruko Oluwa eyi ni ni wo pe ti a npe oruko Oluwa gege bi Oluwa wa gege bi olugbala wa wi pe a je ti Olorun o si je ti wa pelu wi pe ki a kuro ninu aisododo bi abani igbala ona kan sosho ti a fi le pa igbala yi mo ni wi pe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro Olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi a se ti so di pipe o wa di orisun igbala aini pekun fun gbogbo awon tin gbo tire o so fun ani pa Jesu Kristi eni ti a so di pipe eni ti o je wipe pipe oni Jesu yi ni orisun igbala aini pekun ṣugbọn ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won fo ni ku folaye awon ti won wa ninu ore ofe loni ṣugbọn ti won ti pada sinu ese lola awon ti o je wi pe won gbe igbese aye ti o wu ni ni ojo isinmi ṣugbọn ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala aini pekun keke fun awon tin gbo tire eyi ni ni awon tin gboran si oro Olorun bi o ba je alai gboran bi o ba je alai soto bi o ko ba duro ninu ore ofe Olorun o dajo we pe igbala Jesu Kristi ki o wa bi aini pekun fun o ninu Romu ori kokanla Romu ori kokanla ese kejilelogun nitori na wo ore ati ikanu Olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki a ma ba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti o ma so pe ta ba ti wa ninu ore ofe nigba kan awon yo wa ninu ore ofe titi lai bi won ti le je alai gboran alai soto tabi olote tabi eni ti ko ka oro Olorun si oni awon ti o subu awon ti o pada sinu ese oni Olorun ni ikanu ki se kanu ikanu si won wi pe sugbon awon ti won duro awon ti won wa ninu ore ofe Olorun awon ti won gboran si Olorun awon ti won tele Olorun awon ti won gboran si oro re nigba gbogbo oni ore ofe yi wa fun won ni won bi won ti je eni ti n gboran oni sugbon ki a kiye sara ki a ma ba ke awa na kuro ninu Heberu ori keta Heberu ori keta ese kerinla je ki a ka lati ese kejila ekiye sara ara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin nini lo kuro lodo Olorun alaye eyi nso nipa awa ti ati wa sodo Olorun alaye o wa nkilo fun awe pe ki akiye sara o ki okan buburu ti aigbagbo ki o ma tun se wa ni aye wa awa ti ati gbagbo nigba kan ri awa ti ati tele Olorun nigba kan ri awa ti a ti ju ese sile nigba kan ri awa ti a ti gba Jesu gbo nigba kan ri wo pe ki a kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa sinu enikeni wa ki a ma ba lo kuro lodo Olorun alaye sugbon e ma gba ara yin niyanju li ojojumo niwon igba ti a ba n pe li oni
ki amaba se okan enikeni ninu yin le nipa etan ese ni oja wa ni ibi owo wa ni ibi ni aladugbo wa ni ibi ise ni ati man ri opolopo nkan opolopo idanwo nkan miran ti oju wa man fa si ti okan wa man fa si nkan miran ti o je ti ara man fa si oni ki asora oni ki akiyesara ki enikeni ninu wa ki a ma ba gba wa kuro ninu igbagbo ki igbala Jesu Christi ki o ma ba yo kuro ninu okan wa nipa etan ese ese ikerinla nitori awa di alabapin pelu Christi bi awa ba di ipilese igbekele wa mu shinshin titi de opin oni ona kan soso ti a file ni igbala titi ona kan soso ti a ti le ti a file wa pelu olorun titi ona kan soso ti a ti le ti a file ri oju olorun ni ikehin ni we pe bi a ba di ijewo igbagbo wa ipilese igbekele wa mu shinshin titi de opin o ye ki o ye wa nigba na we pe bi abako olorun sile bi aba fi ona olorun sile bi aba fi eko to ye koro eko ro olorun bi aba ko sile we pe ore ofe olorun ki o je ti wa mo we pe anu olorun isodomo ti a ti fun wa we pe yo bo lowo wa bi aba ko olorun sile o Johanu ori kedogun ese kefa Johanu ihirere ti Johanu ori kedogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won sinu ina won se jona eyi nje ikilo fun wa we pe bi abaje eni tin se sege sege bi abaje eni ti ko duro ninu otito bi abaje eni ti ko rin ninu imole we pe bi atile ti je eka ninu Kristi nigba kan ri we pe a o ya wa kuro lati odo Olorun we pe bi abasiku sinu iyapa be bi abaku ninu ese be we pe o daju a ko ni le ri Olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese Jesu bi aba fe simi lodo Olorun ani lati mo we pe ani lati je asegun nitori pe isimi ayeraye anu Olorun ti ayeraye ati joba pelu Jesu Christi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese karun ifihan ori keta ese karun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobu o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba Olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun bi a ba ba awon onfa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a se segun bi a ba duro ninu isegun Olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba Olorun o we pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye Olorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi
nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Bí a bá ń sọ wípé ayé, ẹ̀ṣẹ́ wà nínú ayé. Bí a bá bí wa nípa ti Ọlọ́run, tí a sì dúró nínú ìgbàlà Ọlọ́run àti orí ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ, ó wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun, a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀. Ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà ó wà nínú ayé. Ṣùgbọ́n bí a bá ṣẹ́gun, bí àwọn ènìyàn bá ń fà wá, bí àwọn ẹbí bá ń pè wá láti tún bọ̀rìṣà tí a sọ wípé rárá àti jẹ́ ti Ọlọ́run, a kò ní padà sínú ìrúbọ tàbí a kò ní padà sínú ẹ̀sìn ayé. Ó ní bí a bá ṣẹ́gun, nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ìdánwò wà nínú ayé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé. Gẹ́gẹ́ bí inúnibíni, ó wípé bí a bá ṣẹ́gun, a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, kí ni ìwé mímọ́ jẹ́ kí ó yé wa? Wo Exodus orí 22, ẹsẹ̀ 23. Exodus orí 22, ẹsẹ̀ 23. Ṣùgbọ́n ṣègáfà fún mi, ẹsẹ̀ 23. Olúwa sì wí fún Mose pé, ẹnikẹ́ni tí ó ṣẹ̀mí, òun ni èmi ó pa orúkọ rẹ̀ kúrò nínú ìwé mi. Bí a bá ní ìgbàlà, a kọ orúkọ wa nínú ìwé ìyè Ọlọ́run. Ṣùgbọ́n gẹ́rẹ́, bí a bá tún ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, tí irọ́ bá ti padà wá sí ìgbésí ayé wa, tí àgbèrè tàbí panṣágà bá ti padà wá sí ìgbésí ayé wa, tí ìkóbìnrin jọ tí ó bá tún ti ń padà sí ìgbésí ayé wa, tàbí ìbọ̀rìṣà tàbí ojú kòkòrò ni ó ń padà sí ìgbésí ayé wa, tàbí kí a máa yíwèé, kí a máa jalè ni ó ń padà sí ìgbésí ayé wa. Bóyá a jẹ́ ẹni tí a ti fún lówó nínú ilé ìsìn ní ẹkùn wa, wípé kí a lọ ra igi, tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná, tàbí kí a lọ ra nǹkan mìíràn, tí a ń jí owó nínú ilé Ọlọ́run, tàbí a ń jí owó nínú ilé tiwa, tàbí a ń jí owó níbi iṣẹ́. Wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ó lè, ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́, wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ó dájú pé bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀, kì yóò lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Wo ìfihàn orí ogún, ẹsẹ̀ 15. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. Bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó jẹ́ aṣẹ́gun, tí o tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀, ó wí pé ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́, ní ọjọ́ ìṣirò, wípé bí a bá rí ẹnikẹ́ni, bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka Bíbélì, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn, ṣùgbọ́n bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sí inú ìwé ìyè, a ó sọ ọ́ sí adágún iná. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè bá Jésù jọba. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí Ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí 2, ẹsẹ̀ 7. Ìfihàn orí 2, ẹsẹ̀ 7. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun, lé èmi ó fi èso igi ìyè nìfún jẹ, tí ń bẹ láàrin Paradise Ọlọ́run. Rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun. Ìfihàn orí 3, ẹsẹ̀ 12. Ẹni tí ó bá ṣẹ́gun, òun ni èmi ó fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi. Òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́. Èmi ó sì kọ orúkọ Ọlọ́run mi sí i lára, àti orúkọ ìlú Ọlọ́run mi tí í ṣe Jerusalemu titun, tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá, àti orúkọ titun tí èmi ti kára mi. Wo ìfihàn orí 21, ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 8. Ẹni tí ó bá ṣẹ́gun,
ni yóò jokun nkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun, tí ẹ̀ṣẹ́ wọlé wá tí kò ṣẹ́gun, tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun, tí àwọn ìbọ̀rìṣà tinú ayé àgbèrè olè àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn, tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀, sínú ayé, sínú ìwà ti ara, ó ní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó, èyí tí í ṣe ikú kejì. Ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà, kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé, wípé kí a tún ronú pọ̀adà, kí a gba Ọlọ́run gbọ́, kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì, kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínakúnà tí a ó tún fi gbà wá padà sínú agbo, sínú ilé, sínú ìjọba Ọlọ́run, tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run. Kí o má jẹ́ kí ìpè dún kí ó bá ọ nínú ẹ̀ṣẹ̀, kí o má jẹ́ kí dídé Jésù Kristi kí ó bá ọ nínú ìfàsẹ́yìn, wípé lónìí àǹfààní wà fún ọ. Bí ó bá ké pe Ọlọ́run, bí ó bá tọ Ọlọ́run wá, bí o bá sì ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí a kò bá sì ti ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe Ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ikùn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì. Bí o bá tí ní ìdáríjì, bí o bá jẹ́ apadà sẹ́yìn, ẹyin tí ó ti padà lọ sínú ayé, sínú iṣẹ́ ti ara, sínú ẹ̀ṣẹ̀, sínú àwọn ẹ̀tàn èṣù, ó tún ti jẹ́ kí a fi àwọn ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Padà wá lónìí kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ gba Ọlọ́run gbọ́, kí o sì gbàdúrà tí ó fi ní ìdánilójú wípé a ti gba ọkàn rẹ là lọ́tún, a ti dáríjì ọ lọ́tún, a ti sọ ọ́ dọmọ lọ́tún, àti kí o sì béèrè orí ọ̀fẹ́ wípé ẹ̀mí ti dúró ti Ọlọ́run, orí ọ̀fẹ́ láti dúró ti Ọlọ́run wípé a ó fún ọ. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a pa ọmọ nínú orí ọ̀fẹ́ rẹ̀, o fẹ́ kí a pa ọmọ nínú ìjọba Ọlọ́run, o fẹ́ kí a pa ọmọ nínú gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún láti orí òkè Kálvárì nípasẹ̀ Jésù Kristì. O fẹ́ jẹ́ olóòótọ́, o fẹ́ jẹ́ ẹni tí ń gbọ́ràn títí a ó fi rí Jésù lójúkojú. Gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà, gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí o pa ọmọ nínú ìjọba Ọlọ́run, nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, nínú ìgbàlà Ọlọ́run, títí ìpè yóò fi dún, títí Jésù yóò fi wá kó àwọn àyànfẹ́ lọ sílé. Bí o bá rí o pé ẹ̀ṣẹ̀ ti wá sí ìgbésí ayé rẹ, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ nǹkan wọ̀nyí, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́ ti Ọlọ́run nítòótọ́, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè wà pẹ̀lú rẹ, kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ, kí orúkọ rẹ kí ó ba lè wà ní ìwé ìyè Ọlọ́run, kí a má baà sì parẹ́ títí Jésù yóò fi dé láti mú wa lọ sílé.

0: बाबा
1: ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀ tí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́ adúpẹ́ fún bíbélì ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. Adúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn kí a má ba ṣìnà kí a má ba ṣègbé gba pé àti ìyìnwá ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa, a sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. Àdúpẹ́ ipò ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀, àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀ tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni àgbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowóde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì ń sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí ó bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah, orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run, ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah, orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ mọ́, èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú. Láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa. Èyí lé orúkọ mi. Ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn. Bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà. Èmi yóò sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi yóò tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi yóò sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí lè èmi yóò ṣe fún wọn. Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀. Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámù, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún ọ wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣe é ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o dìde kí o gbé Bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá. Nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wò ẹ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ ọ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ, ní orí 142, láti ẹsẹ̀ 18, ó wí pé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, tó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì, wípé kí wọ́n jẹ́ alóore àti ajíhìn rere fún àwọn �ké wọn tó kù ni Ọlọ́run wá ń ké sí wọn. Ó ní ẹgbọ́ ẹ̀yin adití wọ́n bá wò fẹ́fẹ̀fẹ́, wọ́n sọ pé ta ni Ọlọ́run bá sọ̀rọ̀, ó lẹ́yìn ni. Ó ní ẹrí ẹ̀yin afọ́jú, wọ́n ní ta ni Ọlọ́run pé ní afọ́jú, ó ní ẹ̀yin ìránṣẹ́ mi ni. Àwọn oníwàásù, àwọn tí wọ́n ń gbé bíbélì, àwọn tí wọ́n ń gbàdúrà, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀sìn, ó ní àwọn ni òun pè ní afọ́jú. Ó ní ta ni adití bí ikọ̀ tí mo rán, ta ni afọ́jú bí ẹni pípé, ẹni tó sọ wípé ọ̀nà mi mọ̀, ọkàn mi sì mọ gaara, mo tilẹ̀ pé pàápàá. Bí Ọlọ́run bá ń bèrè wípé àwọn ni wọ́n pé nínú, àwọn wo ni wọ́n pé nínú iṣẹ́ ẹ̀sìn, mo jẹ́ kan. Ọlọ́run wá ń sọ wípé ìwọ tó jẹ́ kan nínú àwọn tí wọ́n pé ní iṣẹ́ ẹ̀sìn, ìwọ tó mọ bí a ti ka sáàmù, ìwọ tí o sì mọ bí a ti kó àwọn ẹlòmíràn lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o pé nínú orin kíkọ, ìwọ tí o pé nínú iṣẹ́ ajínrere, ìwọ tí o pé nínú iṣẹ́ ẹ̀sìn, ó ní ìwọ ni afọ́jú tí mo fẹ́ kí Jésù kí ó là lójú. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé mo ní láti jókòó, mo sì ní láti gbọ́, mo sì ní láti pe Jésù kí ó wá sí ìgbésí ayé mi wípé ojú mi fọ́, mo sì ń fẹ́ kí Jésù kí ó là á. Wọ ẹsẹ̀ ogún ní rírí nǹkan púpọ̀, ṣùgbọ́n ìwọ kò kíyè sí i. Ó ń rí nǹkan púpọ̀, àwọn ìránṣẹ́ Olúwa ń rí nǹkan púpọ̀, ṣùgbọ́n wọn kò kíyè sí i, nítorí bẹ́ẹ̀ ni ó fi ń pè wọ́n ní afọ́jú. Ní ṣíṣe etí, ṣùgbọ́n òun kò gbọ́. Nínú ìwé wòlíì Aịsaịa yìí kan náà, ní orí 84:56 ló ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, mo sì gbàgbọ́ wípé kò sẹ́ni tí ó fẹ́ bá Ọlọ́run jiyàn, àbí ó wà. Kí n tó ka ẹsẹ̀ yìí, mo fẹ́ kí o wo jàm̀bá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn. Àwọn tí Ọlọ́run sọ wípé afọ́jú ẹ wá kí n là yín ní ojú, tí wọ́n jiyàn wípé ó ń da o, èmi kọ́, mi ò kì í ṣe afọ́jú, èmi tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn, èmi tí ó jẹ́ pé láti kékeré láti sàmì fún mi, èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí mo gbé pàápàá arédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn, èmi lẹ́ ń pè láfọ́jú, èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè, ó ní ojúṣe tí mo ń ṣe. Gbọ́ o, àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn ní Aịsaịa orí 55:45 ẹsẹ̀ ìkẹsàn-án. Aịsaịa orí 55 ẹsẹ̀ ìkẹsàn-án, ègbé ni fún ẹni tí ń bá ẹlẹ́dà rẹ̀ jà. Àpáàdì nínú àwọn àpáàdì ilẹ̀, a mọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe, tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́. Ó ń sọ fún wa wípé ègbé, ègún, ìdájọ́ wà lórí ẹni tí ń bá ẹlẹ́dà rẹ̀ jà, ẹni tí ń jiyàn, ẹni tí Ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìrìnà tó ń jiyàn, tó sọ pé rárá o, èmi kọ́, Ọlọ́run fi ẹ̀tì ẹ̀ ṣe tiẹ̀, mo ríran tó. Ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìrìnà lọ́dọ̀ Jésù? Ṣé ó wà? Ṣé ó wà ń bí? Rárá o. Bí irú ẹni bẹ́ẹ̀ bá wà, ó padà lọ lé, nítorí wípé Ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe. Tí Ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá, tó ní òríran. Èyí ni ó ṣe àwọn Farisí wò ó ní Jòhánù orí kẹsàn-án. Mo ṣe ń padà bọ̀ ní Aịsaịa orí 84:56, ṣùgbọ́n wo Jòhánù nínú Májẹ̀mú titun. Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ 39. Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹwọ ẹsẹ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹsẹ yín ìbá ti di píparẹ ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹyin fọjú ṣùgbọn nísinsin ẹyin pé àwa ríran nítorí náà ẹsẹ yín wà síbẹ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ ẹni tí ó ríran nígbà tí a jẹ afọjú ó sọ wípé ìbàjẹ àti ìdájọ àti ẹsẹ wa yóò wà síbẹ ṣùgbọn bí ọlọrun ti ń pe afọjú tó ń kiri pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ kí n ríran irú ẹni bẹẹ ló máa ń gbà ánú mo sì gbàgbọ wípé ẹnikẹni tó wà ń bí láṣálẹ yìí bí ó bá fi nǹkan kan bo ara ẹ mọlẹ tí ó bá fi ẹtẹ sílẹ kí ó máa pálapàlapà bí ó bá wá wí àwáwí àti àwíjàre bí ó bá sọ wípé òun jẹ aríran nígbà tí ó jẹ afọjú bí ó bá jẹ gba ara rẹ gẹgẹ bí ọlọrun ti gbà á bí ó bá pe ara rẹ ní orúkọ tí ọlọrun pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ yìí oore ọfẹ sì wà pẹlú wo Isaiah orí ìkẹrìndínlọgọta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọjú ẹsẹ ìkẹwàá Isaiah orí ìkẹrìndínlọgọta ẹsẹ ìkẹwàá afọjú lé àwọn alóore rẹ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè yí gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ wọn ń fẹ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pe olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbàlà òsì fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó mú ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mọ àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó o ló ń tẹ̀lé káàkiri lọ́lọ́rùn ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ni sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ wípé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ bí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti junù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá.

ìrẹ̀lẹ̀. Ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run kò jẹ́ kó bà lé ọ. Èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba Ọlọ́run, ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀, ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀. Ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ Ọlọ́run, o bẹ̀ sí ní ṣe, o bẹ̀ sí ní kà á, bí wọ́n ti ń kà á, tí ó ń gún ọ bí abẹ́rẹ́, tí ó ń ṣá ọ ládàá, tí ó ń ṣá ọ láàké, bẹ́ẹ̀ ni ó ń sọ pé ah Ọlọ́run, ibi tí mo kù sí, bá mi yọ́ dànù. Bó tilẹ̀ ń ṣòro, bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí, ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà, ǹjẹ́ kò ti pẹ́ jù? Ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi. Ìgbà tọ́lọ́run ti mú mi wá ni, ó fẹ́ ṣe mí lólóríire ni. Mo kí ọ kú oríire. Nítorí pé ó dé ibi tí Jésù ti máa ń lani lójú. Bó o bá ti dé, tó ti fọkàn ẹ balẹ̀, tó sì ń fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run, ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé. Ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀, bí àwọn olùkọ́ wa, bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni, mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba, àbí bẹ́ẹ̀ kọ́? Mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn, tí ó fẹ́ pa wọ́n. Mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò, tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni? Ó rántí pé ọmọ 30 ni. Nígbà tí ó dúró níwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń ṣí bèlì fún wọn, tí ó ń pe àwọn àgbàlagbà, àwọn arúgbó, àwọn ìyábìnrin, àwọn bàbá, tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá, kí wọn kí ó ṣòronú padà, ẹ̀ṣẹ́ wọn. Bí ò bá jẹ́ wípé wọ́n mọra wọn ní afọ́jú ni, wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí, ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú. Wo Kọ́ríntì kejì, orí ìkẹrin, Kọ́ríntì kejì, ní Májẹ̀mú titun, orí ìkẹrin, ẹsẹ̀ ìkẹta sí ìkẹrin. Ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a gba Jésù Kristì gbọ́, kí ó lè gbà wàhálà, kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa. Bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀, bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú Olúwa, láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. Kí gbòǹgbò Ìkorò àbínibí tí ó wà nínú wa, kí Ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò. Kí ìfẹ́ ti Ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa. Kí a lè fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo iye wa, àti pẹ̀lú gbogbo agbára wa. Ìhìn rere ti ìsọdi mímọ́ yìí, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù, àwọn tí ó sọnù. Bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa láradá. Bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára Ọlọ́run, oore ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná Jésù Kristì, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù. Bí o bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́, tí ó máa ń darí ẹni, tí ó sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó, tàbí ó fẹ́ ṣiṣẹ́, tàbí ó fẹ́ rin ìrìn àjò, àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run, tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣàmọ̀nà, ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìn rere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀, bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìn rere sì ni wípé ọkùnrin kan, aya kan, ọkọ kan. Nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó? Ara kan. Ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan? Ṣé ó sọ bẹ́ẹ̀? Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ ìhìn rere,
wípé

0: ọkùnrin kan, aya kan, bó bá fara sí, ó yẹ kí ó mọ àwọn tó fara sí fún. Ìgbà tí Ọlọ́run dá Ádámù, obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀? Ṣé Ọlọ́run ò lágbára? Ọlọ́run ò sì ní iyè nínú, kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá? Èyí tí ìbá fi 100 ìyàwó ta lọ́rẹ, mo ṣe bí Sọlọ́mọnì ni ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀, Ádámù yẹ kó ní aya púpọ̀. Ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá, Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀, tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni à ń pè ní Noah. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó? Gẹ́gẹ́ bí ọmọ, wọ́n jẹ́ mélòó? Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n jẹ́ mélòó? Mẹ́rin. Bí o bá mọ ìtàn Bíbélì dáradára, àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́? Àwọn mélòó? Àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin, obìnrin mẹ́rin, ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀, tí wọ́n kó wọn kúnlé, tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school. Tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé, kó má mọ oyè àwọn ọmọ tí ó bí. Wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, kó má sì mọ ìyàwó, kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi, mo mọ̀ wípé tìyálé nìkan lórí ìsìn, ó dára. Kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀, omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè, tí wọ́n ní ìgbàlà ní àkókò náà, ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan, aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gomorrah rẹ̀, wọ́n pọ̀ ńbẹ. Àwọn tó fẹ́ wọn, mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí 20 tàbí 30. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gomorrah. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀, o ò kó léèsì sọ́rùn léèsì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí sùúrù lérè, oníkan sébùté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé, bó tiẹ̀ ń pè, ò ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí, ara ọ níyè. Afọ lójú, òní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀. Ó ní gbogbo ẹ̀ á parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní, ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá. Àánú Ọlọ́run pọ̀. Àfàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀, bó sì ṣe dé tán ni ó ya o, ẹ wá jáde o, kò méyí tó máa mú. Bó ṣe mú èlé ó jùúlẹ̀, ó tún mú tìbí ó tún jùúlẹ̀, àwọn áńgẹ́lì ilé wọn nírẹ́ pé ẹ jáde, bàbá yìí ẹ jáde, iná ń bọ̀. Ó ní mò ń bọ̀, kò méyí tó máa mú nù ẹ̀. Gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́ mú pé ó yà ẹ jáde, sáà sálà fún ẹ̀mí rẹ̀. Ni ìyàwó kan náà tó fẹ́. Ó dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sódómù àti Gomorrah. Iwọ́tò sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálé ń ta gbangba adẹkùn kedere abẹ́wò. Lọ́jọ́ tí Jésù bá dé, ọ̀pọ̀lọpọ̀ àní sìsá ń kọ́, sìsá ò wà ní ìjọba Ọlọ́run ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè nígbà tí Jésù Kristì bá dé. Bọ̀dá wa tó máa ń wàásù fún akọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé Ọlọ́run wa olófi òkúta igunlé olófi lélẹ̀ bọ̀dá ò wà ó lálé ń ta. Ẹ̀yin ni ó mọ ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní, ìyàwó kan ni mo ní, ẹ̀jókòó bẹ́ẹ̀. Jésù kúkú mọ ọkàn ẹ, ó mọ ibi tó ń rìn dé, ó mọ ibi tó ń sá lọ lóru. Ó gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan, ó mọ nǹkan tó lọ ṣe. O lè pamọ́ fún ènìyàn, ṣáfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà òkúkú ríran. Ṣùgbọ́n gbà tí Jésù bá dé, ìyàlẹ́nu ni lọ́jọ́ náà. Àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ Nàìjíríà, gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù, ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù. Àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn, àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù, tó lọ bí Jésù pé àwọn òṣìṣẹ́ mi dá, àwọn òṣìṣẹ́ ò péye, wọn ò kẹsẹ̀ járì, wọn ò sí níbì, àwọn alága àbàgebè, àwọn aláfaraṣe, àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú wọn ò wà. Iná wa máa jó, ìyà, ìparun, ìṣẹ́niṣẹ́, títí ayérayé, ìka àbámọ̀ á wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀. A ní kí n mọ̀, kí n ṣe bí wọ́n ti wí, kí n mọ̀ kí n ṣe àtúnṣe, kí n mọ̀ kí n gbàdúrà, kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí tí a ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú Lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà ẹ jáde. Wọ́n bá ń lọ, wọ́n bá ń lọ, wọn ni ẹ má bojú wọ̀nyí o, ẹ má bojú wọ̀nyí o, iná ń jó o, ẹ má ṣe panu o. Ìyàwó bá rò wípé gbogbo damask lace, gbogbo bàtà onílé ego, gbogbo bọ́ọ̀lù gita ń kó sẹ́sẹ̀, ó parí nìyẹn. Gbogbo èyí tá a fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn, iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn. Àbí eré ni, àbí àwàdà ni, àbí àti ẹ̀ńlá ni. A sì jẹ́ òmùgọ̀, àájú kínní ilẹ̀ bẹ́ẹ̀, wọ́n sì ní ẹ má bojú wọ̀nyìn. Tá a bá tiẹ̀ bojú wọ̀nyìn ńkọ́, kí ló máa ṣẹlẹ̀? Ó bá dán wò, ó bá dán tán. Bó ti bojú wọ̀nyìn, ó bá di ọ̀wọ́n iyọ̀. Ìwọ náà wò ó, ará mi. Lọ́ọ̀tì ń lọ níwájú. Ó rí wípé kò gbọ́ ìró ẹsẹ̀ ìyàwó mọ́. Ó mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀, kò sì tó bẹ́ẹ̀ láti bojú wọ̀nyìn. Òní ló ń sọ fún wa pé kí n dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ìbélì, ìyàwó mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀. Sì sá àdẹ̀ rí yín ẹ wá sẹ́kọ̀ọ́ bíbélì ọjọ́ ńlọ, ẹ wá àgbàláyé wà, ẹ jẹ́ kó wà nínú ọkàn yín. Ọkọ mi ni ò jẹ́ kí n wà jókòó bẹ́ẹ̀. Ọjọ́ kan ń bọ̀ tó ní mọ ọkọ, tó ní mọ aya, tí iná bá ń jó, tí ìyá ń jẹ èèyàn, tí wọ́n ń payín kéke, tí wọ́n ń ṣiṣẹ́ oró, tí wọ́n sọ pé omi o, omi o, oró oró, kò sẹ́ni tá tú ẹnìkan lára, torí pé ọjọ́ àánú á ti kọjá pátápátá. Òde wá gbàlà ẹkú wa láwa yọrí kó sì ní ìgbàlà kí wa ẹkọ yí padà. Ìyàwó mi kejì ni kò ní jù mí lẹ, ó fẹ́ràn mi púpọ̀ púpọ̀. Ìfẹ́ ọ̀run àpáàdì ni. Bó ṣe bojú wọ̀nyìn nìyẹn o. Ni Jésù bá wa rán wa létí kí Jésù kó tó lọ wípé ẹran ti aya Lọ́ọ̀tì o, ẹran ti o, ẹran ti o mú ń bọ̀ o. Ní àkókò tí Jésù bá ń bọ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí aya Lọ́ọ̀tì. Àdúrà mi ni pé kó má ṣe pẹ̀lú wọn. Ó ní tí ìhìnrere tí a ń sọ nípa èyí, ìhìnrere wípé ọkùnrin kan, aya kan, bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó sọnù. ẹsẹ̀ ìkẹ́ni nínú àwọn ẹni tí ọlọ́run ayé yìí ti sọ ọkàn wọn ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìrere kristi tí ó lógo ẹni tí ṣe àwòrán ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn mo ń gbàdúrà fún ọ pé kí o má ṣe pẹ̀lú wọn ìhìnrere tí ó lógo yìí ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń wẹni mọ́ tí ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń fi ìyà ẹni pẹ̀kun jíǹ kí oníkálukú tí ó bá gbàgbọ́ kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ó sọ fún wa wípé tí ìhìnrere ti à ń wàásù rẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń tún ayé ẹni ṣe tí ó máa ń yí ni padà ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí i àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n ó mọ̀ ó ní wọ́n ṣe ń kélé ọ lórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ tó kù bá kú fún ẹ kò sẹ́ni tá a bá ẹ lọ ọ̀rọ̀ yìí là ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí à ní pẹ̀kún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì bó bá bímọ wọn ní wá bẹ́ẹ̀ kó jáde má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run á sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn á sì wà pẹ̀lú wa àwọn áńgẹ́lì ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọ̀mọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọ̀mọ̀tí àlùfáà tó ń ṣépè ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde èyí tó ṣe lùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ẹ̀ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde bó bá súre àdúrà ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àníwọ́ bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde ṣebí mọ́ bá wá náà ìnáwó náà máa kó wa sí wọn ní wá kán má béèrè bí òtẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n ń wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n tó ti ń jókòó náà ń béèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àní jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè nànkó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ̀ rò pé ó dáa náà pàápàá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfáà abèrè lọ́wọ́ ẹ pé ọkọ mi kọ́ kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni ó ní afọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han afọ́jú níwọ̀n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà bó bá wo Deuteronomy orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ ìkejì dín ní ogún Deuteronomy orí ìkẹtàdínníọgbọ̀n 27 ẹsẹ ìkejì dín ní ogún 18 ègún ni fún ẹni tí ó ṣe afọ́júlé ọ̀nà ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba ọlọ́run afọ́jú ni orin kan sọ fún wa ní àwọn iléèsè pé afọ́júlé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ ọlọ́run gbogbo àwọn aláìgbàgbọ́ gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà afọ́jú ni wọ́n àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́júlé ọ̀nà gbogbo ènìyàn yóò sì wí pé àmì orí ìkejìdínlọ́gbọ̀n Deuteronomy orí ìkejìdínlọ́gbọ̀n
1: ẹsẹ ìkọkàndínlọgbọn ohun tó máa ń ṣẹlẹ sí àwọn afọjú nìyí ìwọ ò sì máa fi ọwọ talẹ lé ọsán gangan bí afọjú ti fi ọwọ talẹ nínú òkùnkùn ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ àwọn tí ó ṣe ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí mo ń bẹ ọlọ́run pé kéyìí kí ó má ṣe jẹ́ ìpín rẹ àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọn ń wo àwọ mọ́ bóyá ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin ó ń sọ fún wa wípé àfọjú ni wọn o ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́ kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n Jésù Kristì bí ó ti sọ fún wa ní ìṣáájú ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú òun lòun wò wọ́n sàn o máàkù orí kẹwàá kí a tó lọ gbàdúrà ní àṣálẹ̀ yìí nísinsìnyí a ti mọ àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà ọlọ́run àwọn tí kò tí mọ iyè àìnípẹkún àwọn tí ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè tí ó ti fọ́ lé ojú àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ àwọn tí ó ti ra ní iyè àwọn tí ó ti fọ́ lé ojú àwọn tí ó ń fi rere pé ibi àwọn tí ó fi ibi pé rere àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere àwọn wọ̀nyí ni afọ́jú ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran ìtúnríran bá àwọn afọ́jú a sì ń fẹ́ ka máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ bó bá jẹ́ afọ́jú bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá wò láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta 46 máàkù orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta wọ́n sì wá sí Jericho bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn Bartimeo afọ́jú ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣàgbé rántí o gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé bó jẹ́ obìnrin a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin bó jẹ́ ọkùnrin a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀ gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú wọ́n máa ń ṣàgbé nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé Jésù ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi bí a bá ń gbàdúrà àwọn ẹlòmíì wọn ọmọ bá ti gbàdúrà wọn á dákẹ́ síbẹ̀ bó o bá dákẹ́ Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ bá ẹ dákẹ́ ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bó bá kígbe tọ ọlọ́run wá tó sọ fún ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí tó ti jú tó sọ fún ọlọ́run bó o ṣe jẹ́ ilé ẹ ọ̀nà ẹ ìwà ẹ ìrìn ẹ ìṣiṣẹ́ ẹ tó sọ gbogbo ẹ pátápátá fún ọlọ́run tó kígbe lé ohun rárá wípé ṣàánú fún mi ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí ojú mi fọ́ sí ògo rẹ ojú mi fọ́ sí ìhìnrere ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró ní ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́ bọ́n ṣe ń bá ewé nìyẹn bó bá délé nsìn ó ṣeéṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ wàá kanlẹ̀kùn títí bó bá sì dé a gbẹ̀yìn kò lè wọlé a rọra wọlé ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ béèyàn ṣe ń tọ́jú ọkọ béèyàn ṣe ń fẹ́ràn ọkọ tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ìwọ tó wá wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere ṣùgbọ́n tí ọkọ tí òye òye tá a sì sọ fún ọ wípé jókòó bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ yé gbàdúrà yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì bíbélì tiẹ̀ ti pọ̀ jù ọ̀sán bíbélì òru bíbélì àárọ̀ bíbélì kí ló dé tó bẹ́ẹ̀ ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀
0: Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ́, ìwọ lò ní panu mọ́. Ṣé o mọ bí tó ti ń bọ̀ sí mọ bí tó ń lọ? Àbó mọ bí tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ. Bó jọ ọmọdé nílé ìwé ni. Bó bá ti ń ké pé Ọlọ́run wípé afọ́jú ni mi fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ yìí rere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, ilé ìwé ẹ̀ àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì. Ló sọ wípé ayé má gbà ẹ́ o. Níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì. Àwa ta wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó o bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún. Àárọ̀ la, má wá síbi iṣẹ́ o, ṣó gbọ́, o sì gbé Bíbélì ẹ, ó ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbí bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́. Ẹ̀kọ́ Bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n ń sọ fún ẹnìyẹn pé kó dákẹ́ àdúrà gbígbà, kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ. Àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ ọ́ tiẹ̀ jáde. Ìgbà tán bá ti gbé ẹ débí dọ̀hún-dọ̀hún títí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn, wàhálà ti pọ̀ jù. Bára ẹ ò dá, bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ. Ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ̀ ń rùn kù, ná máa sọ pé bó tiẹ̀ kú pàápàá a kàn lè fọwọ́ ara wa pa ni. Bó o sì kú mọ́ fẹ́ sin ẹ́, bẹ́ẹ̀ nìkan fẹ́ tí wọ́n sínú ó ṣọ́ra ẹ, o fẹ́ tì mí sínú kòtò ni, ẹ ṣe bó o fẹ́ràn ẹ. Ṣé bó sọ pé bí náà jó màá bá lọ, bójú ń rọ̀, èmi pẹ̀lú ẹ ni, àìrọ́ o, kì í ṣe ti kú o. Àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn, àwọn tó ń pọ́nlé lónìí, bó bá ti kú báyìí tó ti pajúdé náà ti wá ìwé àkáǹtì owó ẹ. Náà ti sọ pé kí ló fi lẹ̀, bó o bá fi nǹkan sílẹ̀, tán rí ₦10 nínú àwọn ni alákọ̀rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀. Owó ni wọ́n ń wá. Orùkàn fẹ́ràn, owó ẹ̀nà fẹ́ràn. Bó bá dọ̀la tó ń datọ́ lẹ́nu tí gbogbo apá ẹ̀ ọ̀tún tí gbogbo ẹ̀ rọ, wọn ní wálé ẹ mọ̀. Àwọn tó ń fẹ́ kó gbàdúrà, bí wàhálà bá sì di Ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Wọn ò sì ní jẹ́ kó ké pé Ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́. Ó jẹ́ jù wọ́n lẹ̀. Wọ ẹsẹ̀ tí à ń kà, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá. Wọ́n sì wí fún un pé túju ká dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde. Ó tọ Jésù wá, kí ni ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù? Ó fẹ́ lọ rí ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa, aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ burúkú, ó yan sọnù. Aṣọ àkísà, aṣọ ẹ̀gbin, ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀. Bó ti ń lọ bá Ọlọ́run tó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, tó ń sọ pé Jésù ń pé ọ̀fẹ́ gbọ́kàn ẹ̀ là. Bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ ìrìndé òru, gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó yan ọgbọ́ ẹ̀ sọnù. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn. Ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀gbin, gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ, wà á kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ Jésù. Jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. Àfọ́jú náà sì wí fún un pé Rabboni, olùkọ́ni, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Lójú kan náà ó sì ríran. Ìgbà tó sì ríran tán, ó bá ń wálé aṣẹ́wó káàkiri. Mo ṣe bí àwọn tí wọ́n lọ sí léèsì, mo lọ sí ìpàdé ìta gbangba, mo ti bá Jésù pàdé, wọ́n náà bá Jésù pàdé, wọ́n tún gbọ̀nà ilé ọtí lọ. Mo bá Jésù pàdé, ìrédè orúkọ jù wọ́n lẹ̀. Ìyẹn ò bá Jésù pàdé, ó sì wọ́n wá ni. Ó ní ó sì ríran, ó sì ń tọ Jésù lẹ́yìn ilé ọ̀nà. Mo gbàgbọ́ wípé lónìí, bí Ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí, tó ń fi ìhìnrere hàn ọ́,
1: to n dari ese re jio to n wo ese re nu to si so wi pe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro ihin rere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amoran wi pe kini kin se ba ni kin se so fun ko le lo bi olorun si tin dari jo be lo n fi agbara fun o ma lo ma se dese mo igbese aye ayi pa bo tin ja tele tele o ni le ja mo bo tin buyan tele tele ebu ade ohin rira fun o bo tin wo aso ti o bo ti ju tele tele to n fi ore han gbogbo asiri ara e to n ko to n fi awon okunrin abi awon obirin elegbe bo ba tin de ni igbala be lo n bo ihoho re gbogbo oso aye to kokora tele tele eti esu be o ni sote ni se tele tele to n fi aworo esu han bo ti ni igbala be ni gbogbo e lo n di rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ah ah ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be wa ni oyi pada ni ah ogo jesu e wa jesu niyan ani e te ko gbogbo e te nko se tin ko ati handcuff te nko sowo se mo e ton fin de awon elewon mo wa fe mu lo sinu black maria e ton ko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi e ton ko sese nko patapata lo olorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ere esu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sorun ati eta fi si ika owo gbogbo e patapata ni mo ti yan sonu eje jesu ti wo mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele igba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igba la mi yen o bokunrin bi jesu ti nla loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe la mi loju dare ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lọwọ olorun bo ba ti ni igbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re di mimo bo ba si tin so kan e di mo be lo n bere fun agbara mi mo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa ambe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise iparun ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o n je ki o di mo fun wa wipe idajo n bo fun won nje a n be o wipe gbogbo awon ti o ti gbo oro yi ti won si ronupowada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won si n fe idariji ni ekunrere fi fun won ni oruko jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a n be o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyipada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko jesu. amọ pe bi a tin pada lo si ile awon ti won o fe lo joba orun ti won o se fe ka lo awon ti won ma npa ni lokanda awon atanije awon afoju ti won fi ona ha afoju o se se ki won ki o fe da pada ni oju ona yin rere yi baba yo wa kuro le owo won bi won ba ti so ti won fe pa wale okanda je ki emi re ki o se abu fun wa ipinu ti a ti ni pelu re lati wa pelu Jesu Kristi titi de opin ma je ki aye ipinu yi ni oruko Jesu pa wa mo bi a ti nlo pese oko fun abi a ti nlo samona wa ni bi owo ta nlo a ti n be o wepe gege bi a ti di eni igbala awon ti o ti gbala awon ti o ti dare ese won di awon ti o ti so de da ti tun a n be o wepe lese kese ti o ti n sese yi ni okan wa ni ka ma di ajin rere lati so itan agbelebu fun awon elomiran adupe po ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa.

o wo fasẹyin tẹlẹ tẹlẹ ninu ise isin ṣugbọn o ṣe wa laanu wipe isin atọwọdọwọ lasan ni isin ti ki gba nila isin ti ki gba ẹṣẹ lọwọ eniyan isin ti ki gba ijẹkujẹ imukumu ifẹkufẹ lọwọ ẹnikẹni o ni o n ta awọn to ku yọ ninu ẹsin ninu ìṣìnà ninu iwọ okunkun ninu inu nibini o n ṣe inu nibini si ijọ eniyan ọlọrun re kọja ala wa wo ẹsẹ ikẹẹdogun ṣugbọn nigba ti o wu ọlọrun nigba ti o wu ọlọrun o jẹ mọ pe akoko ti o wa yii o wu ọlọrun ni iwọ to tun wa sihin to wa joko to n kọ ẹkọ ọrọ ọlọrun ṣe bi o mọ wipe awọn ẹgbẹ wa bi a ṣe n sọrọ ni yi bayii wọn wa ni ile tẹtẹ wọn wa ni ile ọti wọn mu amuyira amutọsara ba ṣe n sọrọ yii awọn ẹgbẹ wa nisisiyi bi a ba gba ta ba n kọja lọ a ma ri ninu wọn ni ẹba titi ti wọn n jo ijo ẹlẹya ijo ẹsin awọn miiran ninu awọn ẹgbẹ wa wọn wa ni ile sinima ti wọn wo aworan ti awọn ọmọ esu ti wọn ṣe fun wọn ti wọn gba owo lọwọ wọn owo si n ba tẹtẹ ati ijo ati sinima ati ọti ati ikobirin jọ ati ti agbere o n ba lọ ṣugbọn bo ṣe ti awa ni o wu ọlọrun ninu anu rẹ o pe wa o ni ki a sumọ ọdọ ohun mo n be ọlọrun wipe ore anu ati ọwọ ẹfẹ ti ọlọrun naa si wa ki ọlọrun ki o ma jẹ ki ori wa ki o kọ Paul wa n sọ wipe nigba ti o wu ọlọrun ẹni ti o yẹ ami sọtọ lati inu iya mi wa ti o si pe mi nipa ore ọfẹ rẹ lati fi ọmọ rẹ han ninu mi ki emi ki o le ma waasu rẹ laarin awọn keferi loju kan naa emi ko ba ara ati ẹjẹ gbimọ pọ awọn wole ara ati ẹjẹ baba iya ara ẹbi awọn ana awọn ọrẹ rẹ awọn ni ara ati ẹjẹ o ni loju kan naa nigba ti mo ti gbọ ipe nigba ti mo ti gbọ ọrọ ọlọrun nigba ti a ti sọ fun mi wipe dide kúrò nínú ìfọ́jú ọkàn tí o wà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ kí o gba jésù kristi olúwa gbọ́ kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébùú yìí fún àwọn ẹlòmíràn o ní lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbimọ̀ pọ̀ àwọn ara ó máa ń fani àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé o ò ti ẹ̀rù ti ìyá ẹ o ò ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu rówó àti ẹ̀sọ́ tọ́nà ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ o fẹ́ ṣe àtúnṣe o fẹ́ gbọ́ràn sí ọlọ́run lẹ́nu kí ló fẹ́ jẹ láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí àbó ò gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ lára wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ìsìn iṣẹ́ fátìrì ò tí ẹ lè rí iṣẹ́ pé bojú ojú mi kò tí ẹ sí nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan o fẹ́ febi para ẹ o inú ilé tó wà tán fún ẹ lóúnjẹ ẹ̀mẹ́ta lóòjọ́ ọmọ nìyí tó bí kalẹ̀ kí ló fẹ́ fi tán wọn ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ àwọn ará àtọ̀rẹ́ nìyẹn àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀ pọ̀ pẹ̀lú wọn ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba ọlọ́run ìwọ ló sọ fún ọ wípé rárá mo ti di ẹrù ìjọba ọlọ́run kalẹ̀ kẹ́nikẹ́ni kó má bá mi tu palẹ̀ mọ́ ní ìṣe àwọn àpọ́sítélì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á ìṣe àwọn àpọ́sítélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ ni mọ́ sì wò ó ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalem ẹ̀sìn pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa

buono!

Orin Dáfídì, orí ọgọ́fà dín kan. Orin Dáfídì, orí ọgọ́fà dín kan, òkan òkan ẹ̀sán. Ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá, tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí, ó ṣeé ṣe kí o padà sẹ́yìn. Ó ṣeé ṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀, kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ. Owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀, kí o bẹ̀rẹ̀ sí ní gbà á. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ. Ó ṣeé ṣe kí o jẹ́ ìyàwó nínú ilé. Bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná, o ṣẹ̀ sí ọkọ rẹ, o ṣẹ̀ sí Ọlọ́run, o ṣẹ̀ sí ìjọ. Ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀, bí o bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lé àyà rẹ, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ. Ó ṣeé ṣe kí o jẹ́ wípé láàrin ọkọ àti aya. Àti ní èdè àìyedè díẹ̀, ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ, ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya. Ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè, bí a ò bá ṣọ́ra, ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí à ń sọ. Ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnì kejì, bí o bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí, bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yìí ò ní parí. O máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ìbínú yóò dé, àràn kan yóò dé, kí a máa nodì, kí a máa fẹ́ kí ara wa yóò dé, tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò, yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ, bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní kí a dáríji ara wa, kí a fẹ́ràn ara wa, kí a tẹríba fún ọkọ, kí a tọ́jú ìyàwó wa, kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ, kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnì kejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ, àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédéé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkẹta. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Bí ẹ sọ̀rọ̀ tí a kà yìí, bí ó bá yé wa, a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́, ní ilé ìtajà, a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ ìjọ
ẹ̀kọ́.

Bíbélì ní ọjọ́ ajé. Bí ohun tí a kà yìí, bí ó bá yé wa, bí a bá jẹ́ kí Ọlọ́run kí ó kọ́ sínú ọkàn wa, a ó dín ìrìnkèrindò tí a ń rìn nínú ayé, a ó dín in kù. Mo fẹ́ lọ sí abúlé, mo fẹ́ lọ sí yìí, mo fẹ́ lọ sí ọ̀hún. Èyí tí ó ń jẹ́ kí a pa ẹ̀kọ́ ọjọ́ ajé, tí ó ń jẹ́ kí a pa wọ́n jẹ, a ó dín wọn kù. A ó wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí ohun tí a kà yìí, bí ó bá yé wa dáradára, a ó palẹ̀ mọ́ ọjà tí a ń tà ní àkókò tí ó yẹ. A ó wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí n tún kà á sí ọ létí bí mo ti ń là á yí ọ. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́. Ohun tí a ń sọ fún wa níhìn-ín ni wí pé Ọlọ́run dín oúnjẹ ti ara kù. Ebi pa wá díẹ̀ kí a ba lè fi ààyè sílẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, nítorí òun ni oúnjẹ ẹ̀mí. Mo fẹ́ kí ó wo ara rẹ gẹ́gẹ́ bí ènìyàn mẹ́ta tí ó wà papọ̀ sí ojú kan. Ènìyàn nípa ti ara, ènìyàn ti ọkàn, ènìyàn ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ó má yí ọ, ó yí Ọlọ́run. Ṣùgbọ́n tẹ́tí sílẹ̀, nínú àwọn ènìyàn mẹ́ta yìí, ó ń fi oúnjẹ fún ti ara ní ìgbà gbogbo. Ó ń bọ́ ara yìí ní ìgbà gbogbo, ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́, ní ọjọ́ méje ní ọ̀sẹ̀. Èyí jẹ́ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ kan ni ó ń bọ́ ara. Ṣíṣe àpẹẹrẹ tí mo ń ṣe fún ọ yìí, fetí sílẹ̀ dáradára. Ẹni mẹ́ta ni ó wà ní iwájú rẹ. Ẹnìkan nínú àwọn mẹ́ta yìí, ó fún wọn lóúnjẹ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀. Ẹni ìkejì, ó fún ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo ní ọ̀sẹ̀. Nítorí wípé ọjọ́ Àìkú nìkan ni àwọn ẹlòmíràn ni wọ́n ń wá sí ilé ìjọsìn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ ajé wọn ò sí níhìn-ín. Ọjọ́ Àlàmísì, èyí tí í ṣe ọjọ́bọ̀, wọn ò sí níhìn-ín. Oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo ni a ń fún irú ẹni bẹ́ẹ̀. Ìkẹta, a ò tilẹ̀ fún ní oúnjẹ kankan rárá. Sọ fún mi, gbàtí èyí tí ó fi èyí tó jẹ arọ́pò fún ara, ó ń dàgbà. Èyí tí a fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́sẹ̀ kò ní pẹ́ kù. Èyí tí a ò fún ní oúnjẹ rárá ń kọ́, ikú ti dé. Ó yẹ kí a mọ̀ wípé ara, ọkàn àti ẹ̀mí, ó yẹ kí a máa bọ́ wọn. Ara kí a bọ́ pẹ̀lú oúnjẹ tí a ń jẹ, tí a ń fi sẹ́nu. Ọkàn àti ẹ̀mí wa kí a máa bọ́ pẹ̀lú àdúrà tí a ń gbà, pẹ̀lú ìsìn tí a ń sìn, pẹ̀lú orin ẹ̀mí tí a ń kọ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń jẹ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń fà sínú ọkàn wa ní ìgbà gbogbo. Ṣùgbọ́n bí a bá tilẹ̀ ní kí a wá ní ọjọ́ ajé àti ọjọ́bọ̀ àti ọjọ́ ìsinmi ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ṣé ẹ̀ẹ̀mẹ́ta yìí pọ̀ jù nígbà tí ó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta lójoojúmọ́ ni a ń bọ́ ara? Ó yẹ kí a fi àtúnṣe sí àwọn nǹkan tí a ń ṣe. Ó yẹ kí a rí i wípé a ń bọ́ ẹ̀mí àti ọkàn wa pẹ̀lú oúnjẹ iyì. Jẹ́ kí n tún kà á fún ọ lẹ́ẹ̀kan sí i. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, kí ìwọ kí ó lè mọ̀, bẹ́ẹ̀ ni tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí a bá fẹ́ wà láàyè ní tòótọ́, ó yẹ kí a lè rí wípé a ń jẹ oúnjẹ ti ẹ̀mí, oúnjẹ iyì. A sì fi ọ̀rọ̀ iyì yìí a ń fi bọ́ ara wa ní ìgbà gbogbo. Báwo ni a ṣe lè ṣe èyí? Àwọn ẹlòmíràn, orin Dáfídì nìkan ni wọ́n máa ń kà. Wọ́n máa ń rò wípé Dáfídì jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó la inú rẹ̀mí kọjá. Ó jẹ́ ẹni tí ó la ìpọ́njú kọjá. Ó jẹ́ ẹni tí ó wà ní ipò ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí ẹni tí ó wà, ẹni tí ó ń sá káàkiri tí ọ̀tá ń lé káàkiri, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìṣẹ́gun, gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ, gẹ́gẹ́ bí ẹni tí ó sin Olúwa, gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn, gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bí tinú Ọlọ́run. Nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú Dáfídì, àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin Dáfídì nìkan ṣoṣo. Ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀.
keta oni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade li eniyan wa laaye e je we pe ki se orin dafidi nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori Solomon ti o ko ewe owe yi oni olorun fun ni ogbon ogbon ti a ko fun awon eniyan saaju re ti a ko se fun awon elomiran leyin ti re yato si Jesu Christi omo bibi olorun ni kan soso nitori be loro losan lale igba ki igba ti won ba fe ka bibeli ewe owe nikan ni won ka awon elomiran nkan ti won ka ni awon bi Samueli awon bi Chronicle awon bi Chronicle awon bi awon iwe awon oba won ni nitori opolopo iriri ni o wa ninu awon iwe wonyi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe wonyi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mewa ti o wa ninu iwe eti Mose ko ninu Exodus ati ni Deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli won yi le ase loju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be Isaiah tabi Ezekiel tabi Jeremiah tabi Daniel tabi Hosea tabi Joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemo lai lai majemo titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye Jesu oro ti Jesu Christ so ise iyanu ti o se won atele lo si Galilee nibi ti a ti nka won atele lo si Jericho nibi ti a ti nka won atele lo si Jerusalem nibi ti a ti nka won ki ka gbogbo oro Olorun won so wi pe awon fe mo nipa Jesu si o mo wi pe ati e ti a nka lati majemo lai lai gbogbo won ni o so nipa Jesu Christi awon elomiran a so wi pe Jesu papa o so fun awon omo ehin re wi pe opolopo oni mo ni lati so ti n ko ti so fun yin nitori e ko ti le gba won nisinsinyi sugbon nigba ti emi mimo ba de yo fi oyi ohun gbogbo ye yin nitori be won mo we pe episteli won yi ti ako ako nipa imisi emi olorun nipa be episteli nikan ni awon ka awon ki ka nkan miran awon elomiran iwe ifihan nikan ni won joko ti won ka ti won yewo won ni Jesu papa ti so nipase angeli ni fun Johanu we pe awon nkan wonyi ni o ti ko le sala isele ni lolo nitori be iyi nikan ni awon nka sugbon o ti olorun je ki o di mo fun ani we pe ki se apa kan bibeli ni o ye ki a ma ka ni igba gbogbo o ye ki a ma ka gbogbo bibeli o nso fun a wi pe bi ko se nipa gbogbo oro ki se majemu lai lai nikan ki se majemu titun nikan gbogbo oro ti o ti enu oluwa jade nipasẹ bayii ni a o wa laaye bi o ba wo bi a se nse nihin ninu ijo wa o ri wo pe bi a ba n ko eko ninu Kolose bi a se nse le oni bi a ti n ko eko ninu Kolose ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun be ni a n lo sinu majemu titun be ni a n lo sinu majemu laelae be ni a n lo kaakiri si awon oro ti a ti pese sile fun wa lati odo Olorun wa bayi ni Olorun fe ki a se bi a ba ti n ko eko ni apa kan a o tun ma fi awon apa miran ninu bibeli a fi ma di won won a fi ma se alaye won a fi ma se itumo won ki ohun gbogbo ti o ti enu Olorun wa ki o ba le je anfani fun enikookan wa ye ki a wo Jobu ori iketalelogun ese ikejila Jobu ori iketalelogun ese ikejila bẹẹni emi ko pada sẹyin kuro ninu ofin enu re emi pa oro enu re mo ju ofin inu mi lo bi a ba nso nipa ofin ti inu iwo ti o ba je eni ti o gbo Yoruba dara dara o mo we pe a nso nipa ohun jije bi enikan ba bi o ba nfe be enikan nise
bi o ba so wi pe jo je kin lo toju ofin tinu mi na bi o ba so wi pe ki lo nso fun mi a so wi pe o ki se omo ka ro ojire ni ohun ti mo so ni wi pe mo fe lo jeun wi pe ofin nu fa mi ofin nu so wi pe nisisin mu lati dawo gbogbo duro kin lo mu ofin tinu se e ni wi pe ki o lo jeun bi o ba ka yi ohun ti o so ni wi pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo wi pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye dara dara won ma nso fun a wi pe lai si oro olorun ko si ounje aaro e ni wi pe ki won ki o to jeun laaro ohun ti won o koko se ni wi pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni wi pe awon cassette ti ati ni sile ti ati waasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won fi cassette yi won fi sibe bi won ti njeun ti won bo ara be ni won tun bo emi pelu onje ye pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti ati ka ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wi pe boya won we ni ile iwe tabi won jeun won a fi awon cassette yi sinu ibi ti kini yi o ti ma jade ki won ki o ba le ma gbo oro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o ti se be ti o je wi pe laaro won ni akoko idakeje won ka bibeli won agbadura bi won jeun won a fi cassette oro olorun won a fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won a se be iru awon ni a ri pe won je alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu ti tun yato si majemu lai lai gbogbo idanwo ti won wa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo sesese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wi pe a nla kaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wi pe a n sasaro ninu oro olorun ikarun ki a ri wi pe ohun ti a nka ohun ti a n gbo ohun ti a ni oye re ohun ti a n sasaro ninu re a mu si se bi a ba n se bee a o ri wi pe a o je alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri wi pe oro olorun ti a n so nipa re yi o n so ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ọgbọ́n gbogbo nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ọlọ́run ni máa fúnni lé ọgbọ́n jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú tímótì kejì orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù ọ̀rọ̀ ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀ a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀ wọn kò pé níwájú ọlọ́run kí a má tó sọ nípa ọkùnrin nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ti jẹ́.
ti akoko ibi wa ke se be nikan olodun ni o je ke amo ni o fun ani ogbon lati ri we pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun ani igbala we pe ko si on kun ti a le se nipa ise ododo ara wa wi pe a o le ni igbala olodun ni o je ke amo we pe wo odo agutan olodun eni ti o ko ese ara aye lo ati pe o pe oruko re ni jesu nitori o ni o gba awon eniyan re la kuro ninu ese won olodun ni o je ke amo we pe bi a ba wo odo agutan olodun bi a ba ko ese wa sile bi a ba je wo ese wa bi a ba si kon won sile bi a ba ro mo jesu christi ti a si gba ise ori igi agbelebo gbo fun eni kokan wa wi pe a o ni igbala oro olodun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu jesu ki se be nikan oro olodun ni o je ki a mo wi pe ogbon ti a nso nipa re ti a le ni ninu olodun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o nse ninu ibi ni se wa se mo wi pe lakoko jesu christi ngba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o nso ni won fi nso wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa si ti fun ani ileri wi pe bi a ba tele ohun ti a si je ki oro ohun ki o wa ninu okan wa wi pe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon ti nse lodi si wa ati awon ti nse ninu ibi ni si wa ti won ki yo le fi bori e wa wo luko ori kokan le logun ese ke dogun luko ori kokan le logun ese ke dogun nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro jesu christi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri we pe ni akoko inu ni bi ni bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon olorun yo si je ki a le bori awon eniyan won yi orin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan ese ogorun din meji ati ese ogorun din kan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa nitori ti o wa pelu mi lai lai ni ese ogorun din kan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ki a gbon ju awon ota wa lo o je ki a gbon ju awon tin se nu ni bi ni se wa o je ki a gbon ju awon ti o ti le ngbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon ṣugbọn ọgbọn ti a nso nipa re ki se ọgbọn ti aye ki se ọgbọn ti awon eleran ara tun won ni emi olorun a nso nipa ọgbọn ti emi e ti o tun iwa wa se e ti o je ki a mo bi a ti rin bi a ti soro ati iwa ti a hu gege bi onigbagbo je ki a wo Deuteronomy ori kerin ese ikarun ati ikefa Deuteronomy ori kerin ese ikarun ati ikefa wo emi ti ko yin ni ilana ati idajo bi oluwa olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin lo lati gba nitori na e pa won mo ke si ma se won nitori pe eyi le ọgbọ̀n yin ọ̀rọ̀ ọlọ́run ni ọgbọ̀n wa ki se itan aroso ki se itan lati ọ̀dọ̀ awon keferi ki se awon owe ibile ṣugbọn ọ̀rọ̀ ọlọ́run ni ọgbọ̀n wa
Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni lé ọgbọ́n. Nínú Jákọ́bù orí kẹta, Jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè. Èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́, èyí tí kì í ṣe ọgbọ́n Ọlọ́run. Nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́. Ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́, ìwà òdodo, a jẹ́ kí a máa rìn déédé. Ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kìí ṣe ọgbọ́n oníkópani, ọgbọ́n alágídí, ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a máa rí. Ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kìí ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé tí ó ń dàárú, ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà, a ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá, kìí ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ ẹ́ kìí gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè, lé àìsí àgàbàgebè. Ohun tí a pè ní ègbè níhìn ni wípé kìí gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀, kìí ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè. Irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run a jẹ́ kí a mọ ìwà hù, a jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kí kìí ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ máa ra ìgbà padà, nítorí gbogbo olè àwọn ọjọ́. Ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n Ọlọ́run, tí ó ní ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́. À ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn, àfi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà, nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun ìfẹ́ Olúwa, ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n
yóò máa mòye ohun tí ó jẹ́ ẹ̀fẹ́ ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ẹsẹ̀ ìkejìdínlógún ẹ má sì ṣe mu wáìnì lé àmupara èyí nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹkún fún ẹ̀mí rántí wípé àwọn nǹkan ìní à ń sọ nípa ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo ó di aláìlọ́gbọ́n ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù nínú orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí olúwa ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú ọlọ́run lọ́wọ́ ọlọ́run àní bàbá lé orúkọ jésù kristi olúwa wá ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù ọlọ́run àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí wò ó nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ni ọgbọ́n yìí kí ni yóò ṣe ní ìgbésí ayé wa kí ẹ máa kọ́ kí ẹ sì máa gba ara yín níyànjú bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wa ṣé o ti mọ̀ nípa àtúnṣe ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa ìgbàlà ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ ọlọ́run àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ bí a ti ń tọ́jú ọmọ bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò àwa tí a jẹ́ ọkùnrin bí a bá ní ọgbọ́n ọlọ́run kí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀ a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó a ó máa gbà wọ́n ní ìyànjú èyí ni ọgbọ́n ọlọ́run ó ní a ó máa kọ́ ara wa a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa a rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn wọn ó káwọ́ gbéra bí a bá ń kọrin bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí olúwa orin ìyìn orin ẹ̀mí orin tí ó ní ìtumọ̀ orin tí gbéni dúró orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ ní a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé orin tí kìí ṣe orin ẹ̀mí orin tí kìí gbéni dúró orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo kí a máa kọ́ kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù èyí ni orin dáfídì tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa ìkẹta ó wà nínú ẹsẹ ìkẹtàdínlógún ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo ọlọ́run àti kí a máa ṣe ní orúkọ jésù olúwa wa èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ kò mọ àkókò àti jókòó àkókò àti dìde àkókò àti jẹun àkókò bí a ti wọṣọ bí a ti rìn bí a ṣe ṣe nǹkan pẹ bí ọmọlúwàbí kò mọ irú nǹkan bẹẹ irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ láì ní ìpinnu kí a kà nínú ẹsẹ ìkẹtàdínlógún yìí ó dàbí ọkọ ojú omi tí kò ní ìtọ́kọ̀ tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀
o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oluko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbese aye wa bi aba fe de ibute rere o ye ki a mo we pe igbese aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Kristi Oluwa wese ketalelogun ohunkohun ti eyin ba si nse e ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokanle logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo Olorun eyin ni o ye ki o je ipinu enikokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo Olorun ni o ye ki o ma je ilepa wa ki se wi pe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wi pe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife Olorun iru nkan be yo mu ese lowo ni waju Olowa sugbon ohunkohun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igbakigba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo Olorun nikan soso e je ki a dede duro ki a ba Olorun soro ati gbo oro Olorun loni ipinu wo lo mu se o fe ma to oro Olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro Olorun wa ninu okan re o si fun oni ogbon ti o je ki o ma rin ki o ma se gege bi eko oro Olorun o si fun oni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amoye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo Olorun nikan soso ni o wa ni igbese aye re gbadura so fun Olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro Olorun ki o ba le je aje monu fun o ki oro Olorun ki o ba le ma so ni igba gbogbo so fun Olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro Olorun ni igba gbogbo ati ma gbo oro Olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ijapara wonyi o mo ko ni igbese aye re ati lati sinsin lo o ri we pe o rin o se fun ogo Olorun gege bi ikoni oro Olorun ni kan soso Thank you.

ti fun wa an pe ohun ti a se yi ni ire koja we pe ati fun wa ni ofin ati fun wa ni ilana ati fun wa ni ohun ti o ye ki a se ki a ma se koja ala ti ala sile bi a ba koja ala yi o je we pe a koja aye wa o je we pe a se si ofin olorun ohun ti a se se yi ni a pe ni ire koja ṣùgbọ́n ìré kọjá yìí ó tún ní ìtumọ̀ mìíràn èyí ni a rí nínú Exodus 12 ní ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 13 rántí ohun tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ kí a lè ní ìtumọ̀ tí ó kún ìtumọ̀ tí ó yé ni nípa ìré kọjá nítorí ó sọ wípé a ti fi Kristi ìré kọjá wa àti fi rúbọ fún wa nínú Exodus yìí 12:12 ó ní nítorí èmi ó la ilẹ̀ Egypt já lí òru náà èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹranko àti lára gbogbo òrìṣà Israeli li emi o si se idajo emi le olowa wose ketala o ni eje na ni yo si se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja eyi ni a so nipa itumo keji ikini ni wipe awa je eni ti o ti re ofin olorun koja ajẹ ẹlẹṣẹ ajẹ ẹlẹbi ajẹ ẹni tí ó wà lábẹ ìdájọ ọlọrun ṣùgbọn ọlọrun fún ara rẹ nígbàtí ó ń kọjá ní Egypt tí ó sì ń fi ìyà ẹṣẹ wọn jẹ wọn ó wá ń sọ fún àwọn ọmọ Israeli wípé kí àwọn wọnyí kí wọn kí ó pa ẹran fún ìgbàlà wọn ẹran yìí jẹ ẹran aláìlẹṣẹ aláìlábòkò àwọn ẹran wọ̀nyí ni ó jẹ́ arọ́pò fún àwọn ọmọ Israeli ó wá sọ wípé bí wọ́n bá lo ẹ̀jẹ̀ ẹran yìí èyí tí ṣe àpẹẹrẹ Jésù nítorí pé Jésù ni ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ ó ní bí òun bá ti rí ẹ̀jẹ̀ náà òun ó mọ̀ wípé arọ́pò kan ti kú fún wọn ó ní òun ó sì ré wọn kọjá èyí ni ìtumọ̀ kejì ti ìré kọjá ìwọ tí o ti ré òfin ọlọ́run kọjá bí o bá wo Jésù Jésù yóò di ìré kọjá fún ọ nípa wípé nígbàtí a bá rí àmì ẹ̀jẹ̀ Jésù nípa ti ẹ̀mí ní orí àtẹrígbà ilé rẹ a ó rí ọkọjá ikú yóò rí ọkọjá ìdájọ́ yóò rí ọkọjá àti ìjì ayérayé pẹ̀lú yóò rí ọkọjá lórúkọ Jésù kí a lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kọ́ àti òye nínú ohun tí a kà yìí nípa ìré kọjá ní Egypt pẹ̀lú àwọn ọmọ Israeli a wo ohun méje tí a kọ́ nípa ìrúbọ ìré kọjá náà bí a ti ń wo àwọn ohun méje yìí kí ó yé wa wípé àwọn nǹkan wọ̀nyí ni a fi ń ṣe ẹ̀kọ́ kọ́ nínú ohun tí Jésù tó ti ṣe fún wa ìkíní ìrúbọ kan ṣoṣo náà ni a ṣe fún ìgbàlà gbogbo àwọn ọmọ Israeli ní alẹ́ ọjọ́ yìí tí a ti sọ fún ọ wípé kí wọ́n fi ẹran yìí rúbọ wípé bí mo bá rí ẹ̀jẹ̀ náà èmi ó re yín kọjá ìrúbọ kan ṣoṣo tí a ṣe yìí ló fún gbogbo wọn ní ìgbàlà bákan náà ni ìrúbọ Jésù Kristi kan ṣoṣo tí ó ti ṣe níbi ẹgbà ọdún sẹ́yìn tàbí ẹgbàjì ọdún sẹ́yìn ìrúbọ kan yìí ni ó wà fún gbogbo àgbáyé ìkejì ìrúbọ kan ṣoṣo yìí tó fún tolówó ti tálákà ti ọ̀mọ̀wé ti púrúntù ó yẹ kó yé wa wípé ọ̀nà ìgbàlà kò pé méjì ọ̀nà àti bá ọlọ́run làjà kò pé méjì ọ̀nà láti lọ sọ́run láti gbé pẹ̀lú ọlọ́run kò pé méjì ó ní kí a wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ó ní ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ àbá jẹ́ olówó tàbí ajẹ́ tálákà ọ̀mọ̀wé ni wá ni tàbí púrúntù bí a bá sáà ti gbàgbọ́ nínú Jésù Kristi tí ó kú fún wa a ó rí wípé ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ àti ìjẹgàba ẹ̀ṣẹ̀ lórí wa gbogbo rẹ̀ ni yóò kúrò lórúkọ Jésù.

ẹ̀kọ́ kẹta tí a rí kọ ni wí pé ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù kíkún ní ìgbà náà. Kì í ṣe wí pé nígbà tí a ti ta ẹ̀jẹ̀ yìí sílẹ̀, ìgbàlà tí wọ́n ní kò tó, nítorí bẹ́ẹ̀ wọ́n láti ṣe ohun mìíràn bí kí wọ́n lọ wá omi láti wẹ ojú, wẹ ẹsẹ̀, wẹ ọwọ́, wẹ ẹnu. O ní rárá, o ní ẹ̀jẹ̀ yìí kan ṣoṣo tí a ta sílẹ̀ ló fún wọn ní ètùtù kíkún fún ẹ̀ṣẹ̀ wọn. Ìkẹta àbí ìkẹrin nísinsìnyí, àmúyẹ ti àìgbọdọ̀ lo ìwúkàrà àti ìbọ̀wọ́n ẹ̀jẹ̀ àti wíwà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ náà, ó jẹ́ nǹkan kan náà fún olúkúlùkù wọn. A sọ fún wọn wípé àìgbọdọ̀ má ṣe, ó wà lórí wọn wípé ní gbogbo ọjọ́ yìí wọn kò gbọdọ̀ lo ìwúkàrà. Ìwúkàrà yìí ni ó ń ṣe àpẹẹrẹ ẹ̀ṣẹ̀. Èyí ni ó ń sọ fún wa wípé bí a bá wà ní àìwúkàrà, a ní láti ronú padà kí a kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀. A sì tún sọ fún wa wípé ìrònú padà nìkan kò tó, a ní láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí Jésù tí ó ta sílẹ̀ fún wa. Ìkarùn-ún, wọ́n bọ́ lọ́wọ́ ikú, nítorí pé ọ̀dọ́ àgùntàn gba ikú wọn kú. Ọ̀dọ́ àgùntàn yìí jẹ́ arọ́pò tí kò ní ẹ̀ṣẹ̀. A sọ fún wa nípa Jésù Kristì wípé ó jẹ́ olùgbàlà wa, ó jẹ́ ọ̀dọ́ àgùntàn tí a pa, ó jẹ́ arọ́pò fún wa, arọ́pò tí kò ní ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi jẹ́ kí ó yí ọ wípé kò sí ẹnì kankan, yálà nínú ilé ìsìn tàbí ní ìgboro, tí ó lè gbà ọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá nílò arọ́pò, arọ́pò yìí láti jẹ́ ẹni tí kò ní ẹ̀ṣẹ̀, nítorí wípé ẹlẹ́ṣẹ̀ kan kò lè ru ẹ̀ṣẹ̀ ẹlòmíràn. Bí ó bá máa gba ìdájọ́, ìdájọ́ ẹ̀ṣẹ̀ tirẹ̀ ni yóò gbà. Ṣùgbọ́n Jésù Kristì tó jẹ́ ẹni pípé, ẹni mímọ́, ẹni tí ó lábàwọ́n, òun ni ó kú fún gbogbo ẹ̀ṣẹ̀ wa, nítorí wípé òun ò nílò láti ru ìdájọ́ tàbí láti gba ìdájọ́ kankan nítorí ẹ̀ṣẹ̀ tirẹ̀, nítorí òun kò ní ẹ̀ṣẹ̀. Ìkẹfà, ìrúbọ pípé tó jẹ́ ìtẹ́wọ́gbà yìí ló tú olúkúlùkù àmọ́ Ísíráélì sílẹ̀ nígbà náà kúrò nínú ẹrú ìṣèrò wọn. Ìrúbọ pípé ti Jésù náà ló tú wa sílẹ̀ kúrò nínú ìṣèrò kíkorò ẹ̀ṣẹ̀, ló já àjàgà ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn wa. Ìkeje, àwọn ọmọ Ísíráélì tí a ń sọ nípa rẹ̀ ní ìgbà náà, wọ́n di òmìnira pátápátá, tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọn kò tún padà sínú ìṣèrò Íjíbítì mọ́. Nígbà tí a bá gbà wàhálà, tí ẹ̀jẹ̀ Jésù tí ó ṣiṣẹ́ ribiribi ní ìgbésí ayé wa, tí a sì ní ìgbàgbọ́ wípé ẹ̀jẹ̀ yìí ti mú gbogbo ẹ̀ṣẹ̀ wa kúrò, a ó rí wípé àwa náà a ó di òmìnira pátápátá kúrò nínú ẹ̀ṣẹ̀. Mo gbàdúrà wípé irú òmìnira yìí àti agbára tí bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kí Ọlọ́run má ṣàì fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó ń sọ fún wa nítorí náà wípé ikú ìfa ẹni rúbọ tí Jésù kó fún wa, òun ló fún wa ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ló fún wa ní òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, a sì di òmìnira kúrò lọ́wọ́ ìdájọ́ àti ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti ti ikú. Bí a ti ń fi apá kíní yìí sí òpin kí a tó lọ sí apá kejì, ẹ jẹ́ kí a rántí wípé àgbélébó Jésù ló mú wa borí ẹ̀ṣẹ̀ gbogbo. Ìrúbọ Jésù ló fún wa ní ìgbàlà, ìdààmú rẹ̀ ló fún wa ní ìdùnnú, ìpalára Jésù ló fún wa ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́, ikú rẹ̀ ló fún wa ní iyè, ìpọ́njú Jésù ló fún wa ní ìsọdọ̀tun àti ìwà mímọ́, ìrora rẹ̀ ló fún wa ní ìtura, ìná Jésù ló fún wa ní ìlera, ìjìyà rẹ̀ ló sì ń fún wa ní ìṣẹ́gun. Bí o bá ń fẹ́ ìṣẹ́gun, ìsọdọ̀tun, ìwà mímọ́, ìyà ìnípẹ̀kun, ìdáríjì, ìwẹ̀nùmọ́, ìgbàlà tòótọ́, ohun tí o nílò gẹ́gẹ́ bí ẹnìkan ni láti gba Jésù Kristì gbọ́, ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá ti gbàgbọ́, ó rí wípé ìgbàlà tí a ń sọ yìí yóò ti jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá tí gbàgbọ́, àyè wà, àǹfààní wà fún ọ láti pe Jésù.
ti o ko fo ti o je aropo re yo si dariji o loroko Jesu an lo si ikoko keji ninu eko wa igbala nipase ikomogi Christi ni Calvary igbala nipase ikomogi Christi ni Calvary o ye ko ye wa wi pe igbala je ohun ti o se pataki bi enikeni ba nwa si lesin tabi enikeni wa si ipago bi ko ba ni igbala o je wi pe o ba won wa ni o wa lasan yo je eni ti o padanu ninu ni ayeraye sugbon mo nbe olorun wi pe ninu anu re yo je ki eti wa ki o gbo ki okan wa ki o gba lati ni igbala kikun ti Jesu Christi ti o tira fun gbogbo wa pelu eje re ninu ise awon aposteli ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikejila bi atin ka awon ese olorun ti o ma kayi ni ki o ma fi ye ba lo lati wo bi atin daruko igbala ki o si ma wo ni kokan ohun ti iwe mimo npe ni igbala nitori won pe opo lo nso we pe ati gba ohun la sugbon ti oye tabi itumo igbala ti ko ye won wo ni kokan ise awon aposteli ori kerin ese ikejila oni ko si igbala lodo elomiran ko si igbala lodo elomiran nitori ko si oruko miran labe orun ti a fi fun ni ninu eniyan nipa eyi ti a le fi gba wala ko si igbala lodo elomiran bi o ba ti gbekele ohun miran fun igbala tabi elomiran fun igbala o je we pe o ntan ara re je nitori wo pe ko si igbala lodo elomiran ninu Matthew ori kini ese ikokan lelogun Matthew ori kini ese ikokan lelogun eyi ni angeli nso fun Joseph nigba ti o ri we pe Maria loyun lati owo emi mimo oni yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oruko re nitori oni yo gba awon eniyan re la nitori ohun ati onikan ni yo gba awon eniyan re la kuro ninu ese won yo gba awon eniyan re la elomiran bi o ba ni jamba moto sugbon ti o je wi pe ada emi re si ani igbala nla nla ti olorun fun mi ko se fenu so eyi ki se igbala ti a n soro re nitori o ye wa ni iwe pe bo ba gba wa la o gba wa la kuro ninu ese kuro ninu idalebi kuro ninu idajo ayeraye yo gba awon eniyan re la kuro ninu ese won ninu Titu ori keji ese ikokanla ati ikejila an wo ohun ti igbala jasi ti igbala je ninu aye awon ti o ba ti di omo igbala Titu ori keji ese ikokanla nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise isin wa lo mu igbala wa ki se we pe abimi si lesin yen lo mu igbala o nitori we pe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti a ko ni ile iwe ki se aso ti a nwo sara o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise isin wa lo mu igbala wa ki se we pe abimi si lesin yen lo mu igbala o nitori we pe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti a ko ni ile iwe ki se aso ti a nwo sara ki se awon ojuse ti a nse ninu ile isin lo n fun wa ni igbala oni nitori ore ofe olorun
ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o nko wa pe ki a se aiwa bi olorun ati ife ko fe aye ati ki a se ma wa li aire koja li ododo ati ni iwa bi olorun ni aye isisiyi ori ohun ti a ko si we pe ki a wa ni aire koja bi aba ti fi Kristi robo fun ati o je ire koja wa nigba na yo fun wa ni agbara lati gbe igbese aye otun igbese aye ododo ilana ti olorun si la sile ila ti o fa sile we pe ki a ma se re ila tabi ilana yi koja a o gbe igbese aye wa ni iwon tun won si oni a o wa ni aire koja e je we pe a o gbe igbese aye ododo tabi ni ede miran a o wa ni iwa bi olorun ninu aye isisiyi awon atanije man so fun awe pe ko seni to le gbe igbese aye iwa bi olorun ninu aye ti a wa yi sugbon so fun awe pe o sese fun awon ti a tera pada o sese fun awon ti a ti gbara lati gbe iru igbese aye be ese ikerinla eni ti o fi ara re fun wa ki o ki o le ra wa pada ira pada kuro ninu ese gbogbo ki se ese pupo tabi ese die yo ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo ewe numo la npe be fun ara re fun ini ohun ti kara re awon onitara ise gbogbo ni ohun ti a ti ka won yi o je ki o ye wa ohun ti a npe ni igbala sugbon ki a tun ma se alaye ju be lo lori ohun ti a npe ni igbala o ye ki a bere ibere kan kini atile npe ni igbala je ki akoko wo ohun ti ki se igbala na bi a ba wo ohun ti ki se igbala awon ti o gbe aye deru iriri esin lowo ti won fi npe igbala yo ye won wi pe won nilo igbala toto ti bibeli nso fun wa nipa re ikini igbala ki se wi pe a je elesin lai ni iwa mimo igbala ki se wi pe a ti se iribomi lai ni iwenumo ti okan bi a ba ri wi pe ese si wa ni igbese aye wa bi o ti le je wi pe a je elesin a n lo si ilesin tabi a ti re wa bomi yala ni bi omo kekere tabi bi agbalagba bi a ba ri wi pe a o ti ni iwenumo okan igbese aye wa kun fun ese o ye ki o ye wa wi pe a o ti ni igbala ti olorun soro re ikeji ki se wi pe mo beru olorun awon elomirin a ma so fun awe pe ah mo beru olorun popo eru olorun ba mi sugbon o ye ko ye wa wi pe awon emi esu papa won beru olorun won si wa riri nitori be bi o ba je iberu nikan lo ni ti o fi nse igbala ti o ro wi pe o ti ni igbala o ni o sanju awon emi esu lo bi o ba si sanju awon emi esu lo o daju wi pe iwo ati esu ati awon emi esu ni o lo ayeraye ninu orun apadi wo Jacobo ori keji Jacobo ori keji ese ikokandilogun oni iwo gbagbo pe olorun kan ni nbe o dara awon emi esu pelu gbagbo won si wa riri nitori be bi o ba je wi pe igbagbo to ni igbagbo wi pe mo beru olorun loni to si ni igbala to gba kuro lowo ese o je wi pe loro yi oni lati gbadura ki a le gba o patapata kuro lowo ese re bi o ba se fi okan igbagbo wa o daju wi pe olorun yo se fun o loroko jesu iketa ohun ti igbala ko je oni ki se wi pe a n se itore anu popo awon miran won ma ro wi pe bi a ba lawo bi a ba n fun alagbe ati awon alaini bi a ba n fun won lowo e je wi pe a ti ni igbala sugbon n so fun awe pe awon farisi won se ju ti e lo won fun awon alagbe lowo ju bi o ti n se sugbon awon wonyi ko ni igbala won se gbe ninu ese won bi o ba je nkan na lo gbojule to n so wi pe oni igbala je ki o yi o wi pe a n se aanu itore anu afun alagbe lowo eyi o so wa di eni igbala iwe mimo ti e je ko ye wa ninu Corinthi kini ori ketala ese iketa
oni bi mo fi gbogbo ohun ini mi bo awon talaka bi mo sin fi ara mi fun ni lati sun bi emi ko ni ife eyi ni ife ti o nti inu igbala wa oni ko ni ere kan fun mi ikerin igbala ki se wipe mo madura gba mo n gba awe mo n gbadura ni igba gbogbo se o mo we pe awon omo israeli awon na won gbadura won sin gba awe sugbon ese ko kuro lowo won yi ni olorun fun ara re lo fi won sun to sin pe won ni ja we pe o ye ki won ki o ronu ki won ki o mo we pe eyi ti won se won gbadura ni o won lo sile isin ni o eyi o tumo si we pe won ti ni igbala won ni lati wa lati ko ese won sile ki a le we won ninu eje odo agutan ki igbala to to ki o ba le je ti won ninu Isaiah ori ikeje dini ogota Isaiah ori ikeje dini ogota lati ese ikini oni kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja ki o fi ese awon eniyan mi han won ati ile Israel ile Jacob ese won gbọ́ iṣẹ́ ẹ̀sìn wọn ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ gbọ́ bí wọ́n ti ń tiraka tí wọ́n ń ṣe wàhálà nípa iṣẹ́ ẹ̀sìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbàlà kò tí ì jẹ́ ti wọn nínú ẹsẹ̀ ìkejì oní ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo tí kò fi ìlànà ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run wọn wí pé ní ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i wọ́n jẹ́ ẹni tó ń gbà àwẹ̀ tó sì ń gbàdúrà ṣùgbọ́n a sọ fún wa wípé kí àwọn ajíhìn rere àwọn wòlíì ti bíbélì kí wọn kí ó ké rárá kí wọn kí ó má ṣe dá sí kí wọn kí ó gbé ohùn sókè láti fi ẹ̀ṣẹ̀ láti fi ìré kọjá wọn láti fi hàn wọ́n jẹ́ kí ó yọ nígbà náà wẹ́ pé mò ń gbàdúrà mò ń gbà àwẹ̀ mò ń lọ sílé ìsìn èyí ò sọ wípé o ti di ẹni ìgbàlà ìkarùn-ún àwọn mìíràn máa ń rò wípé bí a bá jẹ́ni tó ń láàlá àlá tamátàsé a sì ń ríran à ń sọ tẹ́lẹ̀ èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà rántí wípé pharaoh náà láàlá Nebuchadnezzar pàápàá láàlá ṣe rántí aya pilato òun pàápàá ní àláàlá àwọn wọ̀nyí àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà ìgbàlà ọlọ́run ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kò jẹ́ tiwọn bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀ kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti bálámù aríran lọ òun náà sọtẹ́lẹ̀ ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀ ó kú ikú ìtìjú ikú ọlọ̀tẹ̀ ikú ẹlẹ́ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kó yé wa wípé mo ń lálàá mo ń ríran mo ń sọtẹ́lẹ̀ ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀ ìyẹn ò sọ wípé o ní ìgbàlà ìkẹfà kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kì í jà ọmọlúàbí tí kì í bínú ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé ó ní ìgbàlà èyí kì í ṣe ìgbàlà tí jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ìkeje kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ bíi bàbá ẹgbẹ́ bíi díákónì bíi eléríìdà láì di àtúnbí tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ láì ní ìgbàlà àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn wọn ni bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́ o rí pupa ojú omi ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí jésù ta sílẹ̀ lórí òkè calvary kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù kí ó sọ di ẹni ọ̀tọ̀ ẹni ọ̀tún ẹ̀dá ọ̀tún yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ pe orúkọ rẹ̀
nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won bi o ba je ti olorun ni toto a o ti gba ola kuro ninu ese re eyi ni an pe ni igbala nigbati eniyan ba ni iriri idaniloju idariji gbogbo ese nipa igbagbo ninu Kristi eyi ni an pe ni igbala bi o ba ti to olorun wa o ti je wa awon ese re o ti ko won sile o si ti bebe we pe ki olorun ki o dariji o bi o ba je be o ni idani loju idariji e bi ese ko tun ni si ni okan re mo eyi ni we pe o ti di eni ti adariji nitori lese kese bi ti o ba ti ronu po ada gbogbo ese re ti o si gbadura pelu igbagbo ninu Kristi olorun yo dari gbogbo awon ise won iji opatapata ni iseju aya yos o si wa ni alafia on ti an pe ni ayo igbala yo je ti re idani loju wi pe o ti ba olorun laja yo si je ti re pelu ninu orin dafidi ni atiri ti olorin dafidi yi ti o ngbadura ti o si so fun wa abayori si nigbati ababa olorun laja abayori si nigbati igbala olorun ti o ba ti je ti wa orin dafidi ikokan le ni adota orin dafidi ori ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada to mi wa bi o ba je to to ni o ti ni igbala o ri wi pe ayo run ayo wi pe ati dariji o yo wa ninu okan re papa yo foye gbogbo ebi idalebi ti o ti wa tele tele omo won kuro o ni ayo we pe nisinsin yo ti je ti omo olorun e ki se ayo ti awon agabagebe ayo ti awon agabagebe ki pe nitori we pe o se se bi won ba ni ohun kan nisinsin yi won le sope won le dope won le fofayo sugbon ni iseju meedogun tabi ogbon iseju leyin na ayo ti won ro pe won ni o ti fo lo nitori eyi ni Job se nso fun wa wo Job ori ogun Job ori ogun ese ikarun pe orin ayo eniyan buburu igba kukuru ni ati pe ni iseju kan li ayo agabagebe bi abaje eni ti o ti ni igbala bi abaje eni ti ko ti gba Jesu gege bi olugbala wa gege bi eni ti o ti ni iwenumo ninu eje Jesu o sese ki a korin fun igba die o sese ki a ni ayo osan kan tabi orukan sugbon so fun a wi pe orin ayo eniyan buburu fun igba kokoro ni o si so fun a wi pe ayo awon agabagebe o je fun iseju kan sugbon ayo ti wa titi ayo ti bani kale ayo ti wa ninu okan wa looro losan lale lati ojo kan de ojo miran eyi ni ayo igbala tun ka le kan si ninu orin dafidi ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada tomi wa dafidi ti o ngbadura nihi o ti ni ayo yi tele tele sugbon o so ayo yi nu nitori o pada sinu ese o pada sinu agbere o pada sinu eke iro pipa o pada sinu ki a ma bo ese mole asoso fun a wi pe eni ti o ba bo ese re mole ki yo se rere sugbon eni to ba jewo to ba ko sile ni yo ri anugba nitori wi pe o ti di apeyida o ti padanu ayo igbala olorun ti o ni tele tele ohun lo se wa ngbadura wi pe olorun ni toto mo mo wi pe mo ti se ka lati ese ikini olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja aisododo ese idalebi mi nu kuro oni we mi le awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi oni nitori mo jewo ire koja mi o nigba gbogbo li ese mi sin be ni iwaju mi iwo nikan soso
ni mo se si ti mo se se buburu yi ni waju re on ti olorun bere lowo eni ti o fe ni igbala to to ni yi we pe oni lati jewo oni lati ko sile lai bo onkohun mole o so fun wa we pe ni ese ikeje oni fi ewe isopu for me emi o si mo we mi emi o si fuju egbon owo lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo o wa so fun awe pe mu ayo igbala re pada to mi wa mo ti padanu re sugbon mu pada to mi wa ki ki o si fi emi ominira re gbe mi ro o nbebe we pe ki igbala olorun ki o le je tun ki o ma tun pada sinu awon ese wonyi mo ki o le je eni ti nduro sinsin a o fun wa ni isegun lori gbogbo ese ti o ti ko wa leru tele tele bi o ba je wo pe ni toto ni ani igbala olorun a o gba wa sile kuro ninu awon ese wonyi ti o ti de wa ni igbekun tele tele bi eniyan kan ba wa ko ti ikun siru igbala nla bi eyi oni ton je alaimori o si je eniyan boboru yo si gba idajo ayeraye fun ese re nitori oni anfani ati gba idariji oni anfani ati ni igbala sugbon nitori wepe o ndimo nitori wepe o nse agabagebe nitori wepe o ndagunla eyi kokan mi o padanu igbala olorun yo si padanu ire ati ibukun ayeraye yo jiya ni orun apadi titi ayeraye eyi ni eni ti o ko episteli si awon eberu ni o fi won ni o fi bi won ni ibere kan ti o se pataki ti o lati dahun ni kelekele okan re ninu eberu ori keji ese iketa oni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idajo olorun awa o se bo lowo eru ese to npa wa lo ku yi to npa wa ko lo yi oni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi oni igbala ti an so nipa re yi ti atete ko bere si so lati odo oluwa o je eti Jesu Kristi oluwa wa fun rara re ti o ti waasu re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin Jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je ti re mo si gbagbo we pe o ni kuro ninu ago yi lai je ki igbala oluwa itusile idande oluwa irapada oluwa ki o je ti re yo je ti re loruko Jesu anwo nisinsiyi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje Kristi se iyebiye lati we ese wanu eyi ni Jesu fun ara re lo so fun wa ninu Matthew ori ikerin din logbon ese ikeje din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji igbala idande ninu maje mo lai lai o je eje eranko eje ewure tabi oboko sugbon so wipe fun awon ti won gbe ni maje mo titun leyin ti Jesu Kristi ti o ti ko fun wa o ni eye li eje mi ti maje mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni we pe amu ese re kuro o wa so we pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe
ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. Bí o bá fẹ́ ètùtù tòótọ́, ẹ̀bọ àrókún àrúdà fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Bí o bá ń fẹ́ arọ́pò tí ó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Olúwa, ó ń sọ fún ọ wípé ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo ni ó lè gbà ọ́ kúrò nínú ìdájọ́ ìdálẹ́bi nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Nínú Rómù orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún, gbogbo ènìyàn ló sáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run, kò sí ẹni tí ó lè wí àwíjàre, nítorí gbogbo ènìyàn ló ti ṣẹ̀, wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìnlélógún, àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́, kìí ṣe wípé a ń sanwó fún ìgbàlà lọ́fẹ̀ẹ́, kìí ṣe wípé a bímí sílé ìsìn lọ́fẹ̀ẹ́, kìí ṣe wípé mo ń ṣe ohun gbogbo tí mo lè ṣe, àwọn rere tí mo ń ṣe wọ́n pọ̀ ju gbogbo orí tó wà lọ́wọ́ mi. Ó ní àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì. Wọ ẹsẹ̀ 25, ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀, Jésù Kristì tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ láti fi òdodo rẹ̀ hàn, nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo ni ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ àti fún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn. Nínú Hébreu 9:22, ó sì fẹ́rẹ̀ẹ́ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin. Ó ń sọ fún wa ní wípé nígbà ayé májẹ̀mú láéláé, ó ní ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù. Ní àkókò náà, ìbàjẹ́ olórí àlùfáà fúnra rẹ̀, ìbàjẹ́ àwọn ọmọ Léfì, ìbàjẹ́ àwọn ọmọ Ísíráélì, bí wọ́n bá dẹ́ṣẹ̀ sí Ọlọ́run, gbogbo wọn pátá ni à ń bèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n mú ẹ̀jẹ̀ ẹran tí a pa wá, tí yóò jẹ́ arọ́pò wọn, ẹ̀jẹ̀ tí a ó fi ṣe ètùtù fún wọn. A tilẹ̀ sọ fún wa wípé kìí ṣe àwọn ènìyàn nìkan, ṣùgbọ́n àwọn ohun èlò tí ó wà ní ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ni a fi ẹ̀jẹ̀ ẹran ni a fi ṣe ìyàsọ́tọ̀ ìwẹ̀nùmọ́ wọn, kí ohun tí a ṣe lórí àwọn pẹpẹ yìí kí ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Èyí ni a fi ń sọ fún wa wípé ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo, àtènìyàn àti ohun èlò, ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láì sí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì. Èyí sọ fún wa wípé láì jẹ́ wípé a gba ẹ̀jẹ̀ Jésù, a gbà á gbọ́. Ohun tí Jésù ṣe lórí igi àgbélébó, a gbà á gbọ́. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, kì yóò sí ìdáríjì. Ẹsẹ̀ tí a máa ń kà lọ́pọ̀ ìgbà, ó yẹ kó yé wa nínú Jòhánù 1:1-9. Ó ní ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, ẹ̀jẹ̀ Jésù, kò sí nǹkan míì, ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó ní bí àwa bá wa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo òun, láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Àǹfààní wà fún ẹnì kọ̀ọ̀kan wa lónìí láti ní ìwẹ̀nùmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó dájú wípé bí o bá wá sọ́dọ̀ Olúwa, yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù lágbára tó bẹ́ẹ̀ láti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ẹ̀jẹ̀ Jésù lágbára tó bẹ́ẹ̀ láti ṣe ìwẹ̀nùmọ́ ìmúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo àbàwọ́n, gbogbo ẹ̀gbin, gbogbo àléébù, gbogbo àbùkù tó wà ní ìgbésí ayé rẹ. Kò sí ọṣẹ àbòfọ̀ kan láyé tó lágbára tó sì nípa tó ẹ̀jẹ̀ Jésù Kristì. Pẹ̀lú ìbùwọ̀n ẹ̀jẹ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni Ọlọ́run yóò wẹ̀nù. Ọlọ́run yóò dá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, yóò dà wọ́n sínú òkun ìgbàgbé rẹ̀. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ náà, kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ìbá ṣe ẹ̀ṣẹ̀ àìgbọràn,
ese agbere ni tabi ese panshaga tabi ese ole jija tabi ese wayawo fayawo sise tabi ese jibiti tabi iwa ibaje gbogbo o sese ko je ija jija siga mimu igbo mimu oti mimu tabi tete tita ni tire o sese ko je iborisha o si sese ko je wipe orisha tire ni awon oku egbe ti o so wipe o ma yi eyin won pada o so agba ile ti o ti ku o so won di orisha ti ansin o so won di orisha akunlebo gbogbo awon ese won yi ni olorun fe dariji o bi o ba le wa si ese agbelebo loni pelu igbagbo lo ti wipe o ti ku fo ki o ba le ni iye ada lejo ki a le da olare akan omogi ke ale tu osile o ta ejere sile lati gba ola lofe bi o ba wa bi o ba gbadura bi o ba toro idariji lowo olorun yo fun ni igbala yo si fun ni isegun o si le wa pe titi pelu olorun ni ayeraye nisisin bi o ti lo lati gbadura olorun ran wa leti pe ki a wo odo agotan olorun eni ti o ko ese aye lo bi o ba fe ki o ko ese re lo dide lori ese re ki o so fun olorun we pe gbogbo awon ese to ti da gbogbo awon ese to ti ku oleru to ku oleru gbogbo awon ese ti o di eru wo sori re we pe o nfe ki olorun ki o mu kuro ranti we pe eje jesu le ati tasile oni nigba ti mo ba ri eje na emi o re yin koja o so fun a we pe bi ati gbe ejo soke ile aginju be ni a ko le sha lai gbe omo eniyan soke we pe enikeni ti o ba gba gbo ki o ma ba se gbe sugbon ki o le ni iye aini pekun oni eyi ni eje mi ti atasile oni eje yi ni ti ma je mu ti tun fun imukuro epolo ese opolopo okan oni awa o se la awa o se bo awa o se kuro ninu idajo olorun bi a ko ba na ni iru igbala nla bi eyi oni ki o kepe olorun o setan lati gba ola oni enikeni ti o ba wa sodo mi emi ki o taanu bi o ti wo ki o ri gbadura kepe oluwa awon ese ti o wa ni igbesi aye re omi oni bi aba dake tara wa ba wa dake bi a ba bo ese mole a o le se rere sugbon bi a ba jewo bi a ba ko sile oni nigba na ni a o le ri anu olorun gba se o fe anu olorun se o fe igbala tooto se o fe ki amu gba sere kuro se o fe ayo igbala olorun se o fe iwe namo lati oke wa oni ki o kepe oluwa kepe oluwa nitori wipe jesu kristi ti ku fun enikokan wa ki o ba le mu ese wa kuro jewo awon ese re ma bo won mole o je wa awon ese re o sese ko je ese agboran o sese ko je ti agbere o sese ko je ti ikobirin jo o sese ko je ti panshaga o sese ko je wipe ti rope pani o sese ko je ti ijajija tabi ole jija tabi fayawo o sese ko je wipe ji oni jibiti ni o iwa ibaje okuro ninu aye re o sin lo si lesin o nso fun a wi pe igbala olorun o ma ngba ni kuro lowo ese oni bi enikeni ba wa ninu kristo die da titun ohun atijo won ti koja lo kiyesi gbogbo won di otun se igbese aye re ti di otun abi o se wa ninu ese sibe sibe abi o je ikan ninu awon aborisha ikan ninu awon tin tatete ikan ninu awon ti o so oku agba ile di orisha se o je ekan ninu awon ti o je wipe o ma nje bo kaakiri o nse sahara fun awon orisa o ni ki o jewo fun olorun ki o jewo fun olorun bo je siga bo je oti bo je awon nkan won lo ti ku oleru o ni ki o jewo fun olorun ki a ba le dariji o ki igbala olorun isodotun iwenumo agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura lainu re ki o gbadura ki o so fun olorun we pe o nfe ki igbala tooto igbala ti mu ni lati aye lo si orun ki o je ti re.

ẹni tí ó mú wa yẹ láti jẹ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ni àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Paul gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímọ́tì kìíní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí ó ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú ìbánisọ̀rọ̀ wa, bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ bíbélì púpọ̀ ni wọ́n gbé lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fún Olúwa. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí 119. Orin Dáfídì orí 119, ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 30:1. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run, èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ̀ ga. Èyí pẹ̀lú ni yóò wu Olúwa ju ọ̀dà màálù àti akọ màálù lọ, tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa ni wípé ọpẹ́ sí Ọlọ́run, ìyìn sí Ọlọ́run nípa gbígbé orúkọ rẹ̀ ga nínú orin ìyìn, wípé èyí ju ẹbọ tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ń rú ní àkókò ayé wọn. Nínú Hebrew orí 13:15 lè àti ń gbà wá ní ìyànjú wípé ó yẹ kí a máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu sí àwọn aládùúgbò wa. Hebrew orí 13:15, ǹjẹ́ nípasẹ̀ rẹ̀, ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ.

pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísíráẹlì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì, ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì, níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì, bẹ́ẹ̀ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì, ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà? Wọ́n ní da ò, rárá, kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi ń yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjamínì, ẹ̀ tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn, tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, ìgbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí, èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Ìgbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísíráẹlì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa, ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an, Olúwa mú àwọn ọmọ Ísíráẹlì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà, nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ni ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣísẹ̀ntẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run,
kini ife Olorun bi a ba ti ni igbala ni a je ki Olorun ki o di adari oko ti a wo on lo ma nfi eto si igbese aye wa on lo ma nto wa ki se ti wa mo lati ma dari igbese aye wa awon oluko wa nko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko we pe bayi ni a se ngbeyawo ko si etoni oni isina pupo se wa ni igbeyawo awon opolopo to sin je wi pe se awa na ti mo ni ile yoruba won so we pe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe iyawo ile ijo la ti ba won pade tabi idi tete ni a ti ba won pade o si sese ninu oja ke a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wi pe awon papa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o sese ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si ti n dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori re bi o ba wa ni bi ni asale yi ti o gbo awon eko won yi a o pa ni itan fun wa wi pe awon baba wa ki won ki o to gbe yawo wi pe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese kori be tabi ki a so fun wa wi pe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma nte jade wi pe ah mo ma se alarin ba pade eto igbeyawo won tin so fun ninu iwe iroyin wi pe ba se ngbeyawo ni yi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma npa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun a wi pe eni bi ti a ti nta ayo tabi ludo tabi ni bi ti a ti mu oti ni won wa nsi wa leti ti won so fun a wi pe bi a se ngbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun di joko ni o ko bibeli fun awa nsi fun wa lati oju ewe kan de oju ewe miran wi pe ke ma ba se ese gbe ke aye wa ki o ma ba daru ki o ma ba da bi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa so fun a wi pe ito ni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odunba to n gbo eko oro olorun awon ti olorun dari ni a fe ka nipa won yi mo si n be olorun wi pe bi o se n je ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun titi ofiri jesu loju koju nigba ti a ba de orun awon wonyi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketala exodu ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni egypti kuro li oko eru nitori owo agbara le oluwa fi mu yin jade kuro nihin a ki yo je akara wiwu o n so fun wa o ni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje jesu we ti o ti di eniyan otun eda titun o ni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro olorun ti o la oloye ti o je ki o mo wi pe ona abayo kuro ninu ese wi pe o wa o ni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese
kúrò nínú ayé, kúrò nínú ìfẹ́ ti ara ẹni, kúrò nínú ìwọ̀ oríkunkun ti àtijọ́. Ó ní àní láti rántí. Èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀. Bóyá o fẹ́ gbé ìyàwó ni, ó ṣe é ṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ, kí ó máa sọ fún ọ wípé, kí ó máa tì ọ́ gbọ̀n-ọ́n-gbọ̀n wípé kí ó ṣe èyí tàbí kí ó ṣe èyí nì. Mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí. Ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Kò sí yẹ kí o gbàgbé. Ó ṣe é ṣe níbi tí o ti ń wá owó, níbi tí o ti ń fẹ́ ṣòwò, kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́, rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré, o ní jẹ bí ayé ṣe ń jẹ, o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ, o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. Bí o bá fẹ́ jẹ aṣẹ́gun, o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni Ọlọ́run gbà. Ó gba ètò ìgbésí ayé wọn, ó gba ẹ̀mí wọn, ó gba ọkàn wọn. Ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní Exodus orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ. Wọ́n sì dó sí Etamu létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó bá sáré ṣáájú Ọlọ́run, wàá pòfo. Gbà tó bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wàá kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wàá débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà. Wàá kan àpáta. Báwo ló ṣe fẹ́ mú omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó tí gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù, ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú, ó yẹ kí wọ́n kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tí ó sì ń lọ síwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run. Láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró. Ṣé bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún, tó sì máa ń kó àwọn ẹran Jethro, tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi, irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀, tí ó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣé bí Mose ti mọ̀nà? Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ, kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi,
won ya ko gbo kan alagidi sinu le ti e o wo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sinan niyan Mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israeli le lowo Olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se Olorun saju e Shon so ona Shon so fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won sin ka bibeli won le ka samuju kini lo o ye ki a bi won se Olorun lo se amona won lo sile oti awon ti won lo si ile sinima ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife kunfe se Olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo weyin omo mi e wa wo nkan aramanda lati india se Olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se Olorun lo se waju won lo to sin ro ko sile to lana sile fun wipe o ya ni le tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se Olorun lo se amona ti e lo sibe to so pe o ya o kori iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísírẹ́lì ni wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númẹ́rì orí ìkẹwàá. Númẹ́rì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àmọ́ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númẹ́rì orí kẹwàá kí a wò láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Mose sì wí fún Hobabu ọmọ Ragueli ara Midiani àna Mose pé àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín wá bá wa lọ. Àwa ó ṣe ọ́ lé oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísírẹ́lì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn ọmọ Ísírẹ́lì. Olóhùn ṣàmọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan. Ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sún àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de Ọlọ́run ó fẹ́ sún wọn ká sọ wípé a ò mọ̀nà kí ká ṣe máa sọ pé kọ́lọ́run ṣàmọ̀nà wà ó fẹ́ sún wọn ni Mose bá sọ fún Hobabu ọmọ Ragueli àna rẹ̀ wípé wá bá wa lọ à sanwó fún ẹ èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn bàbá bèrè nínú àwọn tó wà nínú ayé owó púpọ̀ ni wọ́n ń sàn ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí tí Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là bí orí bá ń fọ Jésù orí ń fọ́ mi o a sì mú kúrò bínú ń rán ni Jésù èwo ni mo tún rìn bá mú kúrò a mú kúrò bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá sáà ti bó ti jẹun tó bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn èṣù wá sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́ bó jẹ́ àgbálùmọ̀ ni bó jẹ́ ọ̀sán ni èṣù wá sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́ bójẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́ bójọ́ sàn ni a kan máa wọ̀ dànù bójẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́ ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀ bóyá bí ẹyin ni wọ́n á ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹni ò gbọdọ̀ jẹ́yin o òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ̀
ó fẹ́ kó kú sínú oyún yẹn ni.